0: Ìbàdàn kí ni so?
1: So so ni.
0: Kí lẹ fi jókòó?
1: Kò sí sí ẹ̀yìn.
0: Láginú 96.

0: tó bá jẹ́ àbí yamọ lọ́kùnrin àti lọ́bìnrin àbójú ọ̀dọ́ tó ń pòǹgbẹ́ fún ipò òkè sọ́rí sunday service eléyìí tó ń bọ̀ yìí o má fi ṣeré níbi tá a ti máa gbóhùn àdúrà sókè lákọ̀tún gbogbo nǹkan tá a fi ń bẹ jésù la máa fi bẹ jésù lọ́jọ́ sunday wípé ọmọ rẹ ò ní padà rí ògo yẹn lò irọ́ ni wípé ọmọ rẹ yóò ní lọ ilé ọkọ nínú ọdún yìí irọ́ ni wípé ọmọ rẹ yóò ní irú ìlú òyìnbó lọ nínú ọdún yìí irọ́ ni lóòótọ́ lóòótọ́ tí jésù bá bẹ lórí tí ó gbọ́dọ̀ dá wa lóhùn àpò ẹyọ kọ̀ọ̀kan náà ní kí n má fi lé abiyamọ lọ́wọ́ lọ́fẹ̀ẹ́ wípé èso ayọ̀ owó kò gbọ́dọ̀ rẹ̀ dànù lójú ẹ̀mí wa bọ́ọ̀lẹ̀ ní dálẹ́mọ tó wà ní ségun ọ̀tàlógún state sọ fún ọlọ́kadà kó gbé lọ sí ṣọ́ọ̀ṣì àwọn ọmọ fàkẹyẹ cac aago mẹ́fà ní gbogbo ènìyàn ti débẹ̀ wá jẹun ọmọ o gbogbo ènìyàn máa dá ọrẹ àánú lórí àwọn ọmọ láti fi gbé ètò rédíò prógrààmù yìí lárugẹ kò wá sí iye tó lè fi ránṣẹ́ o ìbàjẹ́ 2000 ìbàjẹ́ 1000 ìbàjẹ́ 500 naira ìwọ ṣàjẹ́ kí ọwọ́ rẹ wà nínú ètò títòní ọmọ tó ń tì torí rẹ dá ọrẹ yìí wà á jèrè rẹ o ọlọ́run bàbá alábìyamọ o ààyè ló wà.
1: Hello, hello, prophet 09060571110 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30 34 34 77 14 lẹ́ẹ̀kan sí 30 34 34 77 14 Fakeye Emmanuel ló máa gbé jáde first bank.
0: Abiyamọ o, a ò ní máa bọ́jọ mọ́.
2: Lágelo FM, jàgàbá gbogbo rédíò.

oṣù kẹfà ọdún 2026 28th of June ọjọ́ Saturday ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ ẹ ṣeun o.

0: ọ̀pá kan wò káyè o o ṣùbà rẹ máa rẹ o o ṣùbà rẹ máa rẹ o mo fẹ́ káyìn olúwa láàárọ̀ yìí gbogbo ọkàn tó ní orí ọ̀fẹ́ láti gbọ́ mi nínú ohun gbogbo ká máa dúpẹ́ ni torí wípé bí ẹ̀mí bá wà ẹ̀sà ìrètí wà o àfẹ́ kálelúyà sà òkú ò lè yìn àlàyé náà ló lè yìn ẹ kíyèsí o o àwọn kan fẹ́ wọ aṣọ tuntun wọ́n ní owó lọ́wọ́ wọn ò lè wọ̀ ọ́ torí pé wọ́n ń bẹ ní dùbúlẹ̀ àìsàn mẹ́ka bálùmíà àdáyẹ́kẹ́ bẹ̀rù abàhádà àwọn kan fún ẹ̀sà wọ́n ní ẹnu bíi tiẹ̀ bọ̀ wọ́n ò lè fẹ́nu wọn jẹun àìsàn burúkú ló mú wọn wọ́n wá lu ẹ̀gbẹ́ wọn wọ́n wá ń rọ ògì síbẹ̀ mẹ̀líàdà yá kẹ̀dọ́ abàhánà ẹ kíyèsí o bí ìwọ bá jí láàárọ ó lọ tọwọ rọwọ ẹsà àwọn kan ò lè ṣe bẹẹ wọn nílò kí wọn gbé pólíbàgì sínú wọn kí wọn tó lè tọ bí ènìyàn a fẹ kí ọba àwọn ọba sà ẹni tí ò jẹ kí wàhálà dé bá ọ gbogbo àwọn tí wọn ń bẹ nírú ìpele yìí á fi yọ wọn a fi ń kan sáárá sí adániwáyé ni torí bó ti wù ú ló ń ṣun gbogbo bó ti wù ló ń ṣọlá ẹ ẹni tí ò jẹ kó o máa gbé ní sàárè ẹni tí ò jẹ kó o wà ní ipò kú ẹni tí ò fàyè lẹ kí ọ̀tá sọ pé tán alleluia méje ni o ẹ̀yin tẹ́ ẹ bá ní orí ọ̀fẹ́ ẹ bá ń lọ láàárọ̀ yìí alleluia méje one two go.
1: Hallelujah, hallelujah, hallelujah, hallelujah.

0: gbogbo eyin omo Olorun te joko loni Saturday lasiko ogini ti eni o se Olorun iwo la gbega o iwo la gbega o o seun gan o adupe bi to gbaye wa de adupe bi to nba lo o adupe pe weekend bere bayo iwo lo nse weekend fun wa Jesu o ma se gbogbo eyan so be eni Jesu o ma se ogo ni fun Jesu anlai ni de na penu gbogbo eyan ayan fe emi mo si de iwaasu yi sa mo so nipa Olorun Elijah mo wa ni nigba ti gbogbo nkan ba le tan Olorun Elijah la mo kesi eyan ayan fe o ki n to lo sori Facebook ki n to lo sori YouTube ti a jo pe Olorun Elijah ta ni Olorun Elijah mo ni ki se pa npe Olorun oku a gbadua si Olorun oku Olorun to so Elijah din to da nigba to ba kigbe ti mo ni e kigbe Olorun Elijah an pe Olorun to so di nkan kini Olorun Elijah Olorun to fi na down ibe labade and la ro kutukutu ma ko ra soro die ko to di pe mo tun bere si gbe ise agbara ti Olorun Elijah fe se ninu aye re ati to ti se ninu aye awon omo Olorun mo kin to le mo gbagbe mo mi e make sure pe get in mantle yin loni handkerchief white lo nje be meji ni o e ti mo ti fun yen ba ni niku mu e te kan sile e da kan bori e mo je ogede wewe mefa nigba to ba dinu service ni ola ise woli ni ko se en to ba wa se ti ara oni de o ti erin ti o sele ni week ta nbe mu yi lati wurodu ni e ti wo moto gbagi e le fe so kale ni wema e bere church Olorun ojiji ni bi garage yen gbogbo sona church na ni ojo imi asiri awon atayo niyan o so ni gbogbo bi te ba ti nbo mi omode ni agba ni okunrin ni obirin ni e kiisi nti mo nso yi eni kan ni se wa sori Facebook ni 6 laare ago mefa si ago meje tori Saturday church ati gbogbo awon mo Bible school gbogbo eyin te wa Bible school e mura o fundamental class school of evangelist pastoral class e ba Jesu pade nu aye mi laaro yi nigba ti gbogbo awon osise ba gbadura tan e je nse bayi e joko e wa wo verse 40 Elijah o si wi fun won pe e mu awon woli bali wa ma se je ki okan ninu won ki o sala won si mu won wa Elijah si mu won so kale wa si odo kisoni o si pa won nibe kini di to fi pa won be pada si verse 37 gbe verse 36 si won ni o si se gbogbo asale ni Elijah woli sumo to si o si wi pe Oluwa Olorun Abraham o na ranti awon Olorun Olorun Isaki ati Israeli je ki o di mimo loni pe iwo ni Olorun ni Israeli emi si ni iranse re ati pe mo se gbogbo nkan won yi nipa oro re verse 37 o gbo ti emi Oluwa gbo ti emi o ni ki awon eniyan yi ki o le mo pe iwo ni Oluwa li orun ati pe iwo tun yi okan won pada 38 nigba na ni na Oluwa bo sile o si sun ebo sisun na ati kini ati igi ati okuta won ni ati erupe o nbi o burude o si la omi ti nbe ninu yara na ina yen la omi ina to na lomi npa ina to se pa ni na ti eyan ba da ki se na ti Olorun mo binu tan oko re o se pa eke Olorun Elijah bolu mi amen kini di ti Olorun fi mu ina why ti Olorun fi mu na to bi je pe Olorun ina ni o ni Olorun to ba fi na down ni e je Olorun God that answered by fire, let him be the God. Idi alakoko ni pe fire carry his presence. Enikan ni kile wi yen ina mo gbe iwa laye Olorun wa. Ibi kibi ti iwa laye Olorun ba wa. Ibi ti ina Olorun ba de ti oba ti ri Olorun ina re o wa nbe. Ina ma l'Olorun o. Ina ma l'Olorun o. Automatic fire. Ina and ina iwa laye re ti ba n koja lo
1: ẹni tó bá jí ọmọ tí ẹ kò ní jó lo fi gbọdọ̀ mọ gbé iná rìn ayé ó ti gbẹgẹ ayé tá a wà yìí ayé ajínigbé ni ayé tá a wà yìí mọ̀mọ́ ayé tí wọ́n ń gba ògo ni ayé tá a wà yìí ayé tí wọ́n fi ayé ṣe pàṣípààrọ̀ ọ gbọ́dọ̀ gbé iná mọ rìn iná gbọ́dọ̀ mọ tẹ̀lé ọ káàkiri iná kan ń bẹ tí ń jó ṣùgbọ́n tí ìgbé ò ní irun Exodus chapter 3 verse 2 ìwé Exodus chapter 3 verse 2 iná yẹn ni wọ́n pè ní iná ìwà láàyè rẹ̀ fire carries presence angẹ́lì olúwa sì farahàn nínú ọ̀wọ́ iná láti inú àárín ìgbẹ́ sì wo òun sì wo sì kíyèsí iná ń jó ìgbẹ́ ìgbé ò sì mú iná tá a sọ yẹn nígbà tó bá ń gbé rìn àwọn tí wọ́n bá jẹ́ ẹni ẹ̀mí nìkan ló lè rí ẹni tí èèbá sí ẹni ẹ̀mí kò lè rí iná tí ń bẹ lára rẹ iná yẹn ọmọ kọjá lọ wà á mọ fílì ẹ ìwọ lọ mọ pé nǹkan kan ń bẹ lára àwọn àjẹ ọmọ rí iná tí ń jó tí ọmọ yí ayé rẹ ká báyìí a mọ yí ọ ká báyìí wọn ni mọ tọ o kò ṣe fọwọ́ kàn tí wọn bá ń kígbe pé àṣẹ mọ́rin fí ọmọ mi ni iná kan ń bẹ tí ń yí ayé rẹ ká that is the fire of his presence mi ò mẹyin tẹ ẹ fẹ irú iná yẹn látòní lọ ọlọ́run Elijah kò fi iná sí ọ̀la rẹ. ẹ kígbe iná ìwà láàyè rẹ bọ́ọ̀lù ayé mi sídá nínú ìwé onísàm ó ní of his angel fún àwọn angẹ́lì rẹ he make them the ministering spirit but of his minister he make them the flame of fire àwa tá a jẹ́ ikọ̀ rẹ̀ ó fi wá ṣe iná n tí ọlọ́run Elijah túmọ̀ sí nìyẹn fire carry his presence fire carry his presence and tó bá ṣe pé iná yẹn wọnú ẹ àìsàn tó bá kọlù ọ a sì bọ ọlá over 30 something years wòlíì tó dúró wájú rẹ yóò lọ sọ́spítù kì í ṣe páìsàn kì í wà iná yẹn ni mo bá mi ń la mo bọ yóò ti sùn gbaná ó ṣẹ̀ṣẹ̀ yé mi nígbà tá a bá tilẹ̀kùn mọ́ rí àwọn kan ọ̀ràn tí nìsín tá a tilẹ̀kùn make me fire make me flame make me fire make me flame make me fire tá a tilẹ̀kùn mọ́ rí fún 4 hours tá a mọ̀ sọ sọ mi di iná sọ mi dọ̀wọ́ iná sọ mi di iná sọ mi dọ̀wọ́ iná sọ mi di àwọn ọmọ bá ń ṣe nǹkan àṣe tí ò ní já ìṣàn bọ́ọ̀lù wa ni fire carry his presence and where the presence of God is there is always a liberty ibi tí ìwà láàyè ọlọ́run bá wà òmìnira bẹ́ẹ̀ kí ni iná tó jẹ́ fire carry judgment iná a máa gbé ìdájọ́ rù ìdí nìyẹn tí wọ́n fi sọ pé èmi ni ọlọ́run tó ń fi iná dáhùn èmi ni ọlọ́run iná nínú ìwé Genesis chapter 19 verse 24 nígbà tá a fẹ́ pa Sodomu àti Gomorrah Genesis chapter 19 verse 24 nígbà tí wọ́n fẹ́ pa Sodomu àti Gomorrah òkúta iná àti iná láti ọ̀dọ̀ Olúwa wá láti ọ̀run wá ó sọ sórí Sodomu àti Gomorrah gbogbo ẹni tó lòun ní jẹ́ ọjà ayé òkúta iná àti iná ṣe àmì kọ́ bọ́ọ̀lù kì í wá ṣe pé iná yẹn ó lè jà lọ́tún ó lè jà sósì tó bá fẹ́ jà fún wọ́tọ́ ọjọ́ ọmọ ọlọ́run a sì bọ ojú ẹ̀ṣẹ̀ run nínú ayé rẹ̀ it can destroy the sin ẹ̀ṣẹ̀ tó ti ń bọ̀ ọ́ pò tó ọmọ bó ṣe lè bọ́ lọ́wọ́ ẹ̀ àdẹ iná sí lónìí kó gbiná fire carry sacrifice you can we use fire for sacrifice ìdí tó lòun fi ń jẹ́ ọlọ́run iná nìyẹn iná la fi mọ̀ ẹrú ẹ̀bọ bí ẹ̀bọ bá ṣe ìtẹ́wọ́gbà iná ni nínú 1 Kings chapter 18 verse 33-40 iná sọ látọ̀run ẹ̀bọ wọn ó jó àtòkúta àti gbogbo ẹ̀ hallelujah and láyé ijọ́ ní ayé àwọn mose n tí wọ́n fi mọ̀ ń mọ̀ láyé àwọn abraham n tí wọ́n fi mọ̀ ń mọ̀ bọ́yá ẹ̀bọ fín àbẹ̀bọ dà iná ni ó wà tí wọ́n bá ti lè gbé màálù wọn lọ sórí pẹpẹ tí wọ́n mú ìyẹ̀fun àkàrà tí wọ́n gbé sí gbogbo ẹ̀ iná sọ̀ kalẹ̀ látọ̀run iná yẹn á jẹun tó bá ti lè jó wọ́n á hó because ó túmọ̀ sí pé ẹ̀bọ̀ wọn fín ẹ̀bọ̀ wọn gbà nìyẹn òun ló jẹ́ kí Elijah ò kígbe pé ọlọ́run tó bá wa fi iná dáhùn Elijah ti mọ ọlọ́run pé iná ni mo fi í jà awon woli ibali omo won mo se ra won lese won se ra won lese Elijah ti mo pe teyan ba ti tun ebo se nigba ta ba de be ta ba yewo lo a mo mu lo ki se laaro imo to rojo ti lo e gbo mi le kan na ti olodun ba fe gba ebo re ami na ni oji oyo awa bo jo nkan yen to ba ti le jo nigba ti eni ti won pe ni Noah to ru ebo si olodun nigba to jade ku ninu oko ni aye igba ti olodun fomi pa yere to n jade ko se jade bayi won lo si ru ebo si olodun ina si so latorun olodun si gbo orun e ore ebo si sun e nawo e mejeji ebo re yo mo se itewogba e kigbe ina bodu mi olodun elija sit down why ti olodun bi pere ni olodun ina fire carry purification ina ma mu ifo iwenu mo I ma fo nkan ni Malachi chapter 3 verse 3 to 4 Malachi chapter 3 verse 3 to 4 it purifies not only purify it cleanses a ma fo nkan mo and that's why to ba fe aye to mo ina ni ole ogba aye re koja kini bibeli so ninu we Malachi chapter 3 oni ohun si jo owo si joko bi eni to nyo ti o si nda fadaka yo si se awon mo lefi mo yo si yo won bi wura o fadaka ki won ki o le mu ore ododo wa fun wa fast four oni nigba na ni ore juda ti jerusalem yo wu oluwa gege bi ti ojo igbani ati gege bi ti igba tijo pada si fast two bibeli so wi pe sugbon ta lo le gba ojo wiwa re ta ni yo le duro nigba ti o ba fi ara han nitori o dabi na eni to nda fadaka ati bi ose afoso nawo e loje ena gbogbo bi to jọ ti ninu aye re ki na ko koja lo si koko emi ati e gbogbo bi to jọ ti ki na ko jo dan e ki be ma jade bi wura e joko se nte ni mama e wo gold ati kuba ti ma so re ja mu gold te ba fe ki gold o pio pada e fe ki gold o ma dan e je ki won gbe gbanu na lo by the time ti gold ba gbanu na igba ti o ba jade bayi a ma dan ni didan re yo tun wa yato si ti tele in ke yo kan ni an fi le for gold to fi le moju be lo ina ni ti an ba bi yo bayi igba ti o ba jade yo jade ni ona otun ni oni bibeli fi so pe yo dabi na eni to nda fadaka ti ina ba gbanu aye re koja tan igba to ba jade bayi won atun omu yewu se pafura na ri se mama ina ri won oni mo pe na gbanu aye e koja eni ina da aye mi koja Jesu oluwa wa emi ni olorun fowo gbaya emi ni olorun Elijah olorun Elijah ni olorun to nfin down ohun lo bi je pe pe ina ni gbogbo igba awon aisan were were ti ma si oyen ma fo ni ku ko ma fo lande ko ma wo bi kan ina le koja lonu e a si ju igba to ba jade wa jade lo gidi wa jade bi akoni wa jade bi eni ti ki saise eke ina gbaye mi koja amin mo boya bo se ngbo mi o le fowo si aya baba jeno gbaye mi koja gbogbo aisan were were gbogbo gbese randan randan yi ina oluwa ina olorun Elijah ti jade lara mi in the name of Jesus Christ oni saturday ogunjo o engineer e pe mama e jo sare e jo soro die
2: baba mi o oruko mi ni Olakan Opeyemi Eri Oluwa Latosogbo ni ojo tuesday te so yi ko re omo kan ninu omo obirin omo mi ni lati bi ose meji ni lo ti re lo ti sick mo ti treat e na si ni mi mo wo ti mo le fun mo ti fun o ti se mi gan pe a ti lo nsele je san mi gan ti mo fun to pe ni ya mi le fun eyan gan to je pe ti o ba sanwo re mo ti fun mi wa ri yato amo bo se di ojo tuesday yen mi ti gbo program wa ri wi pe ni bo lo mo se nse mo ba sare lonu le mo lo ja omi semu semu kan mo won si la nibi to sun si nigba wo oluwa ko dide mo ti toju re mi se ti tan program aro yin ti gbo mo se ya mu omi mu won si la mo fun looro mu o sun ndo ya da wa bro re de lati school o dide o ba won se o se everything mo lo da ni tin sise bo ko pe be mi na se tan kini mo ba de gbo program na mo ra data bi mo se tan bayi eyin na ba tun ni omo kan be ninu omo mi to sick ti o si gbo ki n gbomi kana ki n fi wọ lara omi gbona ki fi wọ lara ki n wa fi ananti ọrẹ yẹn ki fi ra lara ki n kan samu jẹ rẹ bayi immediately ti mo se ti mo kan nigba to fi tobi emi ni ti bayi o ti dide funra rẹ o ti wa ba mi lẹyin kulo mu gan ti n sere o ti wa normal o ti wa jumbling ah mo dupe o mo dupe o mo dupe o mo dupe o mo dupe fọlọrun o testimony temi naa baba mi ni ana wednesday ọjọ anu emi mo pe wa mo ye boya ti church le fe se lara na mi mo ipe ti wa si ori program gba tin fi ri mo ka bi after 12 baba mi ti wa si ori program oni wednesday mo ye ti church na fe se ni ma ti mama gbo lo baba mi lati kan bi 9 days mo tin se menstruation mo sa yi ko n wa tintin ti o n wa jeje lo n sele ki se bayi lati 9 days yen mo tin se mo sa ri pe ko lo o si tun rush na ni lo nsele ojo bi melo gan ti mo fi bere do ko rush ko wa wa je je na mo ngba to ya to rush ko stop o ye ko ti stop o sa nkan mi lo oda ko se nto lohun o le se yo stop na ni mo sa fun mi 77 yen we na ni mo ta so mi mo fi we mo mu mo se da na we je te wa ni omo bi yen kan gbo yin lati ojo mesan ni tin se menstruation baba mi mi leni na o immediately te pase sinu aye mi bayi mi ba gbo nkan to drop mo mi gbo nkan to drop mo o gba to fi di 10 minutes mo ni ki n lo we bayi bi didi didi bayi lo jade ni ara mi yen ti ya ya na fi su mi ri kankan mo o ko se ke lo moju mo yi mo ko ri pe o ko stay mi lasan ni ah mo dupe o mo dupe ara gan su mi ara mi na ara mi na baba mi mo dupe o e se o
0: ami omo fa to nbe ninu omi ateje re gbogbo ni to lanfani ati gbo mi ina oluwa ti jade agbara olohun ko wonu omi ateje wa ki yato re o bere in the name of Jesus Christ o eje mo fele ise lo
3: e ka ro dadi o e ka ro oluwa tubo ma so agbara dotun o oluwa seun iyanu laye mi o emi omo yin ni na awon omo ojo yin online no daddy emi na neri amuse darapo mo program yi na lodun yin na ni ko iti pe sugbon program te se ni jo tuesday mo gbo testimony awon eyan and emi na ni loko pe oluwa emi na gbodo neri I also want to come back here and give my testimony ah baba mo neri o o ja si pe mo je open ni owo koda owo yen po owo yen wo bi 3 owo yen wo bi 275,000 mo ya wo lewo egbo mo sa ja won gbese yen kakiri ko de mi mo bi mo se fe so sugbon mo sa gbadura pe kolo on da mi lo kolo wa ba mi beto suna mi kolo ba mi ton gbogbo gbese mi koda loru moju mo tun dide mo gbadura mo ke so lo pe kolo on gbe yanu e dide ko wa ba mi so gbese yi ko ba mi so gbogbo bo se di aro yi niyan ibi ti mo sa ti wa lori bed mi ti mo tin ro nipa bawo lo se ma je bawo lo se ma ja si o ba de mo phone mi pe ti oke o ba le lo ba won o ti Muhammad o ba le lo ba oke oke asha le lo ba won Muhammad bi mo se send the text message sawon ore mi merin kan niyan pe ejo e sanu mi o ma je gbese ejo eran mi lowo iye kiye te ba ni e fun mi daddy behold ina awon merin ti mo send meta si message si awon meta lese kese lo respond si mi to pe mi ah ki lo sele bawo lo se je daddy ewo mo gbe ri lala ro yi o ikolu won send 350,000 sin ifa ko pe ko to 30 minutes kini mo so ko to 50 minutes to eat to ni 350 only 350 cents another person sent me 150 it is not even up to 10 minutes another person sent me 10,000 in total this morning I received 510,000 naira like the life ah oluwa mo neri o baba ise o Ọlọ́run ẹ ṣe o, ìjọ yín ò ní eré lẹ o, inú mi dùn ayọ̀ mi kún, inú mi dùn ayọ̀ mi kún gidigidi gan, kódà mo gbajú, mo gbalù, mo jíjó di láìrílù ní òwúrọ̀ yìí. Dájú mo ti sọ̀dá mẹ́wàá mi inú ẹ̀, mo ti sọ̀dá mẹ́wàá mi inú ẹ̀, torí mo mọ̀ pọ̀ lọ́run nìkan ló lè ṣe ni mo lè ṣe. Ẹ ṣe o, ẹjọ́ bá mi gbẹ́rí mi o.
0: Nice! Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run, ẹ̀yin wo lẹ gbàgbọ́ pé wàárí ìyanu kó tó dalé? Ó gba Ọlọ́run gbọ́ pé Jésù ọbẹ̀ òwò ọ̀nà ara ni ó gbà tí ó fi yọ sí ọ. Ìwọ tó bá gbàgbọ́ dìde, wá gbé ọwọ́ yẹn sí àyà. Ọlọ́run àwọn èèyàn láwọn fọwọ́ sọ̀yà nínú rẹ̀ pé wà á ṣe ìyanu nínú ayé wọn kó tó dalé. Wọ́n á rí owó. Ọ̀pọ̀lọpọ̀ gbàgbọ́ pé atẹ́gùn ìyípadà yóò fẹ́ wá. Pẹ̀lú májẹ̀mú Ọlọ́run ni mo sọ tẹ́lẹ̀ láàárọ̀ kùtùkùtù ní Sátọ̀dé. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìgbàgbọ́ nínú àdúrà tí mo gbà fún yín, fìdá mẹ́wàá rẹ fi nǹkan kan rúbọ ti àdúrà yìí, ká tún lè fi ṣe tọ̀la. Bẹ́mi ṣe máa sọ, ẹ̀mí Ọlọ́run yóò kọ̀ sí ọ. Account number chọ́ọ̀chì lélẹ́yìí 19 66 36 38 73 19 66 9 1 9 6 6 3 6 3 8 7 3 Comfort Life Mission International Access Bank. Bí ìyàn bá sì wọlé ẹlò eléyìí 2017 42 90 47 2017 42 90 47 First Bank nìyẹn. Comfort Life Mission International ní ọ̀nà yóò tún gbé jáde. Ẹ wá make sure pé get handkerchief méjì ilẹ̀. A lo méjèèjì lọ́la, a tẹ kan lé, a dà kan borí, a sì mọ jẹ ọ̀gẹ̀dẹ̀ ní ọ̀la ní wẹ́mà pẹpẹ yọ pọnmọ láti ìwó road. Ẹ̀wọ̀n mọ́tò gbági ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ ní wẹ́mà. Ẹ bèrè chọ́ọ̀chì Ọlọ́run òjijì níbi gáràjì yẹn. Ẹnìkan ní aago mélòó, ìsìn méjì ni. Ìsìn alákọ̀ọ́kọ́ yóò bẹ̀rẹ̀ ní aago méje fún àwọn ọmọ ọdún méje, àwọn ọmọ ọdún mẹ́tàlá títí wọ ọgbọ̀n ọdún 13-30. Ẹlẹ́ẹ̀kejì ó bẹ̀rẹ̀ ní aago mẹ́sàn-án. Àwọn àgbàlagbà wọn nìyẹn, láti ọmọ ọdún 31 lọ sókè. Kinní kan ó ṣẹlẹ̀ ní ọ̀la. Ẹ múra o, chọ́ọ̀chì wa àti ní gbogbo Sona Church. Ẹ jẹ́ ìṣe báyìí wípé ẹ̀yin ọmọ Ọlọ́run wo ni wọ́n bí tóun ṣe birthday rẹ lónìí? Ẹ̀yin wo lẹ̀ máàkì wedding anniversary yín? Ẹ wá kúnlẹ̀ jẹ́ ìsọ tẹ́lẹ̀. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run kí n tó gbàdúrà. Ẹsẹ̀ bíbélì ta fẹ́ kà lónìí, ìwé orin Solomon ni, Song of Solomon. Ẹ jẹ́ àkà láti chapter 1, ẹ jẹ́ àkà tán títí wọ chapter 8. Ohun ọ̀pọ̀. Àní tí mo fẹ́ fi kún, mo ń lọ sórí Facebook ní 6 ìdájí láàárọ̀ yìí. Aago mẹ́fà láàárọ̀ yìí ni màá wá sí orí YouTube, TikTok àti Facebook. Ọ̀dẹ́kúnlé Epaphras. Ẹ wá mọ tó dáa jù. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run, ẹ̀yin tẹ́ mọ̀ tẹ́ ti gba fọ́ọ̀mù fundamental class, àwa ti ń bá kíláàsì lọ. Màá ní àǹfààní láti kọ́ wọn láàárọ̀ yìí lágbára ẹni tó láyé àtọ̀run. Ẹ̀yin ọmọ Ọlọ́run tí wọ́n bí lónìí, iwájú ni ọ̀pẹ́ ẹ̀bì tí mo ń ré sí. Ẹ̀yin tẹ́ mark wedding anniversary, ilé aláyọ̀, ilé tuntun, ilé oríṣi méjì lọ wà fún ìdílé. Ilé aláyọ̀ téèyàn kọ́ home àti ilé tẹ́ ń gbé mọ́ àṣẹ kí ìbùkún kọ́ yàgbù. Mo gbé ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́ mark birthday yín lónìí, ẹ lọ gbé nǹkan rẹ ṣe o. Happy birthday, long life and prosperity, happy wedding anniversary. Ẹnìkan ni wòlíì mo fẹ́ sọ testimony 08081 71 65 66 08081 71 65 66. Ẹ send the message, ire àtànú kọ́ báyìí. Olùfẹ́, ẹ jẹ́ mọ́ lórí YouTube.

0: gajoke.
1: To ba ni owo ti mo ma ni ke ti se ko gbe owo yen sinu e
2: mo
1: so fe ko ta ba tin pari adua ma yo owo yen ko be pe pe pe ko to be wa ti lo ni jo ke bi wa ma le de ti pa to lo de bi kan wa wa mu owo yen wa da ko mu wo je wa ni ta gba no ni be ja mo ti so fe gba tan so ma je nse ma so ko ko gbo mi si bi re duomo gbo won to ni document ko gbe ti awon apere gbagbo e ase jade ose yi ma to wa a ni ose yi ma to wa
2: amen
1: gbo ta ti da mu se lo fe ko kola ni o la ti ma se lo fe
2: amen
1: Olúwa ni gbogbo ẹni tó fẹ́ gba ìwé ìrìnà ní sàmú pé bẹ́ẹ̀ ìjáde lọ sí lọ́sẹ̀ yìí ó máa bọ́ sí mo ló máa bọ́ sí gbogbo ẹni ń gbọ́ mi tó fẹ́ gba ìwé ìgbélu ẹ̀wọ́ tí mo fẹ́ gbọ́mọ nílùú lọ́wọ́ àṣẹ máa ṣiṣẹ́ fún ó máa bọ́ sí mágbàgbé iyọ̀ tí mo ní omi ó wà very very important dá sínú omi mágbàgbé owó tí mo ní kò fi sí lágbára ọba tó ni ayé àṣẹrun a máa rajé jẹun lọ́sẹ̀ a máa rówó lọ́sẹ̀ a máa rí owó lọ́sẹ̀ a máa rówó lọ́sẹ̀ ọ̀nà máa là fún alẹ́ gbogbo tó le tó le tó le tẹ́lẹ̀ ó má jẹ̀mú dẹ̀ bá mi sọ̀rọ̀ ọ̀sẹ̀ ọ̀nà àbáyọ̀ lọ́sẹ̀ yìí ọ̀sẹ̀ ìrànlọ́wọ́ ọ̀sẹ̀ ìtùlójú ọ̀sẹ̀ ìgbédìde ọ̀sẹ̀ ògo tuntun lórúkọ jésù ọ̀sẹ̀ máa dára fún ọ ọkùnrin kan ó dá ilé iṣẹ́ tiẹ̀ ní mọ́tò ìkọ̀tù ìkọ̀ wa fẹ́ máa dojúrú ó ní má jẹ̀mú ní àwọn ìgbésẹ̀ tiẹ̀ kó gbé lóògbé ó yẹ kí a ti ẹ̀ máa níwò ní ó yẹ kó ti mọ̀ gbèsè tó máa gbé ilé iṣẹ́ yóò gbọ́dọ̀ kúrọ́sà ẹgbẹ́ gbẹ̀gbọ́à gbogbo agbára tó kóra jọ gbogbo ipa tó kóra jọ gbogbo ẹ̀mí tó kóra jọ tó lò wọ́n ba iṣẹ́ wa jẹ́ lórúkọ jésù ẹ̀mí máa tẹ̀rí ẹ̀ bá agbára yẹn ṣòfò àrùn ṣiṣẹ́ fún wa ìdẹ́dẹ́ ẹ̀dá ìdánimọ̀ jíjẹ́ gbogbo bí tó bá ti ń gbọ́ mi pátápátá orúkọ mi ni wòlíì hi o ajílórí sílẹ̀ ṣàránṣẹ́ christ catholic crusaders cac asamata sí tọ́lọ́ bá gbé bùjókòó agbára àánú rẹ̀ kalẹ̀ sí oríwo lọ́nà tó gé tẹ́gbẹ́dá ní ìdánimọ̀ gbogbo ọjọ́ kẹwàá nínú oṣù lọ́mọ ṣíwùdó agbára ẹ̀ mo máa ń sọ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ lísì ojoojúmọ́ kan náà wá wòlíì wòlíì ní ọjọ́ tí wọ́n máa ń lọ àkànṣe àdúrà kan wà every on the ten ibi tá a ti máa ṣíwùdó agbára aago mẹ́wàá àṣálẹ́ náà máa ń ṣe programme ó ní bákúbádà lẹ́ka ayọ̀ ń bọ̀ lówùrọ̀ àwọn èèyàn wá gbòbùdó yẹn lóru wá sọ kalẹ̀ ojoojúmọ́ àkàṣe àdúrà ní gbogbo ọjọ́ friday ní olùwò lọ́nà tó gbèsè gbẹ́rẹ́ aago bíi mẹ́jọ làwọn èèyàn ti máa ń dé ayọ̀kẹ́ ò kí á lọ dúpọ̀ ọba àwọn ọba ọba tí ń bá wá ṣe à ń sọ wúṣẹ́ à ń gbà ó gbà ṣe kí ṣe pàṣẹ agbára wa à ń mú ọba àwọn ọba ló fọwọ́ àríwá wàá kàn ju ọwọ́ rẹ sókè wàá já kí ògo fọba àwọn ọba ọlọ́run tó lògo ogo ẹ̀yin ò lè pín pẹ̀lú ẹnikẹ́ni wàá kí ògo sọ ìdí rèé olùṣọ́ àgùntàn àti àgùntàn always mágùntàn ò bá bá lùṣọ́ àgùntàn bá lágùntàn yóò wà àgùntàn kì í ṣe wòlíì wòlíì iṣẹ́ nìkan lọ ń bá gbogbo ògbà wọn ń dúró ti wòlíì gbogbo ògbà pásítọ̀ ló ń dúró tì kì í ṣe iṣẹ́ wòlíì wòlíì ló ní ọjọ́ ẹ̀sìn èèyàn àbí ọjọ́ ìdààmú èèyàn ló ń béèrè wòlíì some people used to tell them ẹun tí ò bá yí ọ̀pọ̀lọpọ̀ máa láyé wọn no ilé ayé ti bàjẹ́ iṣẹ́ ìsìn ti bàjẹ́ ó lè ó ti dà gbogbo ẹ̀sìn ìrú fún wa so everybody now ibi tó bá ti ń gbọ́ prof dr kinní kan tó wá wò pé òun ló ṣe sunday service fún ọ ẹgbẹ́ ṣe morning devotion ẹgbẹ́ ṣe sunday school ẹtùbọ́ bẹ́ẹ̀ ẹgbẹ́ ṣe service ẹtùbọ́ bẹ́ẹ̀ evening program ó ti di àárọ̀ monday ẹtùbọ́ ṣe àkànṣe àbúrò àkànlọ́jọ́ monday láàárọ̀ youth program ní seven irọ́ ló wà nbẹ́ it's not a prophet you can't be a prophet and at the same time be a pastor ọjọ́ ìpọ́njú ni wòlíì wà fún tó bá ti ẹni bá ti wà ní solandis wòlíì àwọn náà ń pè ní ọmọ àwọn wòlíì ẹ̀sìn àwọn tí wòlíì ń train wọn à ń train èèyàn láti sọ bíṣàn o don't make mistake o ẹ̀wọ̀n á train ni ọ̀gá mi tó train mi tí mo fi sọ bíṣàn rèé ó mì pé àgbọ́gbọ́n ti wà nínú ìpè tiẹ̀ nìyẹn no so ẹni tá a bá ń pè ní wòlíì àti àwọn ọmọ wòlíì wòlíì ò kì í kọ́ èèyàn bó ṣe sọ bíṣàn àmọ́ wá train ẹ̀wọ̀n á kọ wòlíì ò ní kọ ẹbọn ṣe ń sọ bí ṣe wọn kọ ẹbọn ṣe ń sọ bí ṣe ẹbùn ní bí ṣe ti sọ ìran wòlíì ló ní kó dọ́dọ̀ ẹ̀ kó má sọ nítorí wàá kàn jókòó ni tó bá dọ́dọ̀ wòlíì ò ní láti sọ ẹnìtìn ó dọ́dọ̀ wòlíì ó dọ́dọ̀ yọ gbàdúrà fún ọ nígbà bá wá gbàdúrà fún ọ yóò wá máa sọ nǹkan tó bá rí fún ọ yẹn ní kọ́ máa sọ pé bẹ́ẹ̀ níbẹ̀ tí yẹn náà ni àǹkan tí mo bá wá náà lẹ̀ ń sọ yẹn àìṣòro tí mo ní náà lẹ̀ ń sọ yẹn wòlíì ò ṣẹ̀ gbọ́dọ̀ bí ẹ kó wá sọ pé ìta ayé rẹ tán ó wá bọ́ bẹ̀ kó yẹn ẹ nǹkan tó kàn lélẹ̀ no a máa ń bí wòlíì ni wòlíì lẹni tá a bí for the purpose fún ìtọ́ni wòlíì ni ìmọ́lẹ̀ òun ló fi jẹ́ pé ìka tó ń lò fún ẹ̀rí ìka tó ń point mo sọ nípa fivefold ministry tẹ́lẹ̀ ní we have apostolic ministry àwọn apostolic ministry yẹn ọ̀pọ̀lọpọ̀ wọ́n sì ń fẹ́ pastor ní díẹ̀ díẹ̀ nítorí ibi tó bá ti pastor wọ́n sì délé díẹ̀ wòlíì kò ń ṣe pé wòlíì ò kì í ṣe pastor we have the evangelist we have the teacher we have the pastors àmọ́ wòlíì ló dá yàtọ̀ ìka tẹ̀ dá yàtọ̀ ó lè dá dúró báyìí ẹwọ́ lẹ́tú lè rí náà bí irọ́ òun nìkan lè dá dúró he's a minister on his own for edification of the body of Christ láyìn láti rin níbi tó bá ti dójú ẹ̀ wọ́n wá béèrè pé àwọn wòlíì dà wọ́n mọ̀ pé bíbélì sọ wípé níbi tó bá ti sí ìran àwọn wòlíì ó ní àwọn èèyàn mi ṣe gbé so we should not make mistake people are still making mistake ọdún mo sọ fún mi nígbà tí mo dé láti náà ti sílẹ̀ yorùbá ni mo ṣe rí wípé gbogbo ẹni bá ti dá ṣọ́ọ̀tì kalẹ̀ wòlíì náà ni no not like that kì í ṣe gbogbo ẹni tó bá dá ṣọ́ọ̀tì kalẹ̀ ni wòlíì wòlíì lè dá ṣọ́ọ̀tì kalẹ̀ ṣùgbọ́n kò lè pass for church a typical wòlíì bíbélì sọ pé lórí wọn orí wọn gẹgẹgẹgẹ àti àpọ́sù ni ó ní lórí àpọ́sù àti wòlíì lágbé ìjọ kalẹ̀ ni so that does it àmọ́ wọn bá da kalẹ̀ pastor yóò pastor that is why gbogbo ìwọ́n tó bá ní pastor tó o gbọ́ràn sí pastor rẹ lẹ́nu o gbọ́ràn sọ́lọ̀ lẹ́nu ni but you don't lis ten to your pastor and you don't lis ten to the teacher of the world àwọn tó kọ yín láti kọ yín ní ọ̀rọ̀ ọlọ́run tẹ́ ẹ ti ṣe lòdì sí ọlọ́run your pastor is very essential and important àwọn náà pè ní olùṣọ́ àgùntàn jésù ní fọsọ pé ta nínú yín tí àgùntàn ẹ̀kan yóò sọ yìí tí ò ní ṣe nínú ọgọ́rùn tí ò ní fi 99 tó kù sílẹ̀ láti wá ìpín yẹn ọlọ́run gbọ́ wòlíì ò ní wá ẹ orúkọ mi ni wòlíì ajílórí àtàmátàsí ẹ lọ béèrè ilé tani ilé tani mò ń lọ táàmù wá kiri tó bá dójú ẹ̀wọ́ ló wà wòlíì wa tí wòlíì ní kó àbíwá ọkàn ọlọ́run pé kí ni ìgbésẹ̀ tó máa gbé kí ni ìrìn tó máa rìn nígbà tó ní kí wọ́n bẹ̀rẹ̀ sí wá kẹ́tẹ́kẹ́tẹ́ nínú ìwé tí wọ́n pè ní first Samuel chapter 9 ibẹ̀ ni ó ti dé ìkórìtà kan kí Saul tó bẹ̀rẹ̀ sí wá àgùntàn bàbá ẹ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ bàbá ẹ̀ kiri wọ́n wá kiri wá kiri wá kiri wọn rí nígbà tó dé verse 6 ó ní oṣù pé kí ni èsì ènìyàn ọlọ́run kan wà ní ìlú yìí ó sì ṣe ọkùnrin ọlọ́lá gbogbo èyí tó bá sì wí ní iṣẹ́ wá kí á sì lọ ibẹ̀ bóyá yóò fi ọ̀nà tí a ó gbà hàn wá ẹbí wòlíì ọlọ́run ọlọ́lá ni wọ́n ìdí rèé tí mo bá dójú ẹ̀ lẹ́wà wọn wá ẹni wòlíì tó bá dẹ̀ fi ẹ̀ síbi ọwọ́ kò ní fẹ́ tó o bá ti jẹjẹkújẹ bẹ́ẹ̀ ni mo sọ fún sà tó o jẹjẹkújẹ kò sí tó ní yìí tó lọ ra báyìí lọ ra nǹkan báyìí kó o mu wá lọ ṣe nǹkan báyìí lọ ṣe nǹkan báyìí lọ ṣe nǹkan báyìí kó o mu wá tàbí lọ ṣe kó sọ fún ẹ pé lọ gbé gbèsè ọ̀dọ̀ bá dẹ̀ gbé very good àjọ àgbà yẹn bí àfẹ òrèré yẹn tó wá sọ́dọ̀ mi wòlíì àjúrò yà sàmátà sí tó mi wá sọ pé o ṣẹ́yìn tó yẹ báyìí lọ mu wá o òye báyìí ni màá gbà lọ́wọ́ rẹ o kò possible kì í ṣe pé torí mo ní tó tó tàbí mo ṣe aláìní kò ní ṣe pé tó kì í dẹ̀ ṣe pé mo ṣe àìní ṣùgbọ́n à ń kà láti tẹ̀lé ohun tí bíbélì sọ ẹnìkan dẹ̀ gbọ́ mi ó wà nínú ìṣòro kan ẹ̀mí wọn máa dá sí ọ̀rọ̀ rẹ̀ ẹ̀mí wọn máa dá sí ọ̀rọ̀ wa ẹ̀mí wọn máa dá sí ọ̀rọ̀ wa in the mighty name of Jesus the truth of the matter tí mo fẹ́ tí gbogbo yín dìbò lẹ́yìn ni pé wòlíì kì í ṣe ẹni tán wá lọ lójoojúmọ́ nígbà tó bá dé bẹ́ẹ̀ ni ẹni bá ṣe sọ bẹ́ẹ̀ wọ́n ní ẹgbẹ́ ká wá wòlíì kẹgbà mi nígbà tó ń sọ bẹ́ẹ̀ sọ́ọ̀lù ni sọ́ọ̀lù wá pèdè kan ó ní sọ́ọ̀lù sì wí pé bí ọ̀rọ̀ bá lọ kí ni àwọn òmùlọ fún ọkùnrin náà nítorí pé àkàrà tó ní àgọ́ wa kò sì sí ọ̀rẹ́ tí a mú tọ ènìyàn ọlọ́run náà kí ni àwa ní ẹrọ̀ tọ́pọ̀lọpọ̀ yín máa ń ṣe before good kó wá forí lè máa lọ sọ́dọ̀ wòlíì kó lọ lọ́wọ́ òfo the strong ara ohun tẹ́ ń ṣe tí àdúrà yóò fi gbà òun nìyẹn èmi wòlíì àdúrà àtàmọ́tà tó lórúkọ mi èmi yóò sọ bọ́lọ́ ṣe rán mi ara mi níṣẹ́ mi ìṣẹ́ ṣe wòlíì 20 àbí 40 years so tí mo bá wá ń sọ fún ẹ pé báyìí ọlọ́run ti gbà ẹni òótọ́ ni mo fẹ́ sọ fún yín kí ló ń tí màá jẹ ọlọ́run ti fún mi because mi ní jẹjẹ nínú lọ mo sọ fún ẹ̀ka lọ́jọ́ kan àròlí lágbájá kan mọ́tò ẹ̀ tó 13 ilé tó kọ́ tó 89 ó ṣe kíní kan ìṣòro tiẹ̀ nìyẹn tèmi ni pé mi ṣàṣùsùn wa eré tó bá dẹ̀ jẹ́ eré ni bí mo sùn mo dẹ̀ jí don't compare me with anybody pẹ̀lú ohun tó ní ọlọ́run fún ni ọlọ́run ló fún ọlọ́run ló mọ bó ṣe ń pinpin oníkálukú gẹ́gẹ́ bí ó ṣe wù ú nìta níbẹ̀ níbẹ̀ sí sọ̀rọ̀ kan ó ní fún àwọn kan ó fún ẹni tálẹ́ǹtì mélòó ó ní ó fún ẹni tálẹ́ǹtì márùn-ún na ó ní fún ẹlòmíì náà ó fún tálẹ́ǹtì méjì ó fẹ́ yàn kan lẹ́yọ kan ẹyọ kan tó fẹ́ mi yìí òun náà ni mo múra sí gẹ́gẹ́gẹ́gẹ́ èmi ò rọrí mọ́lẹ̀ òun tó sọ ní mátù nìyẹn nínú ìwé mátù tó ti sọ̀rọ̀ ìyẹn mátù chapter 25 ó wá bẹ̀rẹ̀ sí ká ó ló fáwọn kan ní tálẹ́ǹtì márùn-ún ó fẹ́ nìkan ní méjì ó fẹ́ nìkan ní ẹyọ kan ẹ wá wò sáà ibi tẹ́lẹ̀ ọlọ́run ti bà mí tó bá kábẹ̀ dáadáa wa ri pe igbeje yin ateni fun eyo kan ateni fun mere ni meji o ateni fun maro eni ma ngi pe so bi mewa eni meji bi se so bi mere elewo kan to lo ni mele bi yago to tun pe tuba oni meji yen ti so bi mere ateni lo mewa ateni lo meji ere kan na dogba so eni eleyo kan na mo so joko ti ka ma ba ti pada da mi lebi ni jogo oyin nitori wi pe ohun kon to wo ka se ni aye yi egbo mi sa ojo kan bo ta ni simo ojo yen lo leru ojo yen lo lewu ojo yen lo le gbogbo ta ba se ni aye yi e wo aso to wo so fun mi aso to ni gbo tun won mi ewu to ni ya gbogbo ti a le girigiri o ma ta iwa ba dan ma ta be lo won baba nla wa to wa ninu bibeli itan won la nta ti a tan ti wi adun eni ti ta ba nse ojo apo itan to da sile ohun o ma ran ti oruko mi ni woli adure atama ti eri wa laaye re a ogo ni ja wa mo so ipolo ti ni di woli nigba ti soro ba je ni iwe second things ni chapter 3 nigba ko gude ti awon pa meke so mo ni to fe ja si mo se mo ti doju ogun won ka woli ko ka to lo mo ma wo opolopo wa be re nkan o ni pe woli ko be re pe se ka lo abi a ma lo iwe fourth dimension ta 30 dati bi oba odede lo se awon olori ti pe they know their what to call divine instruction and divine direction se bayi ni ka se rin bayi ni ka se gba ti bilona abayo wa o be se ke nbe je gbo sa se nti ke nbe so bi ti le won oni ti ba de le won se ma ba won ti ba ba won kan ti mo to ri be le won se ma ri gba people don't listen to that and you come back to lati lo ibo si mo gba call e lori phone ben oni daddy ikan ba mo ni ta yin ololu ibu sa oni daddy don't ask that it has happened only now it has happened it has happened mo binu mo fori ro o oyi e ma ro to ni mo bi en bere o fe pa julo o ni ajule ile yan so ma te yin ni bere owo lowo e do buli mi eni ba de ti ati owo owo e do ma lo le buli o ya ni sorry sir mo ni bo se so bi mo se so mo ni bi mi no pray fun e to o ti gbegbe se ti o ye ko gbe ko de ma so to ye ko so ni oni ta sapu ni ta sapu o sare sare lo o lo sare seto owo ko le ri kini kan ki lo sele o n contest election nigba yen ni o wa lusi mo ni ta lo ni o contest election mo ni igbese to ye o gbe ko gbe ko to lo contest opolopo yen lo n contest e gbodobo ni ara owo lo lo ha oni majemu so fun mi wipe bayi oro to ni se pelu iyo lo kokoko se ladua abagba o ti na million ti ato e ba ta fe ko tun be ere fo ile gbe gbe lo joko so lo wa se bi bi no ni ekini ta kan o wa tun ta wa le o tun bodo ko tun ti ka pada bayi lo wa tun pe ni so now o gbe igba to tun ti pada nkan ti ti da ri mo ni o da ru o n lo ogo ori re le fo ni ri se ni to ni ni gbe gbe gba ṣugbọn o ni di lati ma je ki woli mo bo se lo tabi ko so bo se lo fo en kan gbo gbogbo bi ta ti sise to ti da ru to ti baje ti o ye wa mo Ọlọ́run ìṣẹ̀dá ò bóyá wá já sí fún wa. Ẹ̀mí mọ́ máa já sí fún wa. In the name of Jesus. Ẹlòmíì, ohun tí ò tó nǹkan àtàn fi bá nǹkan jẹ́. Ọlọ́run gbọ́, mo láìkì ìrìn àjò kan tí Ọlọ́run jẹ́ tí ó di ojú àkórí. Nígbà tí wọ́n tán fẹ́ lọ jagun hàì, ọ̀nà ẹ̀jẹ̀ hàì wò àwọn táwọn máa parí ní ìtẹ́jú mélòó kan. Hàì bá dín pẹ̀lú ọ̀nà bá darí dé. Ẹnìkan ti gbé àìmọ́ wọnú yín àfi tẹ bá yọkú òun bẹ̀. There are many of you tẹ́ ń gbọ́ mi ẹlòmíì ò rọmọ bí. Ẹ má jẹ́ kí n tẹ̀yìn ọkọ tó fẹ́ kà á bí mò ń bẹ̀ tó ìkú. Torí pé Ọlọ́run ò ní kó lọ bẹ̀. Bẹ́ẹ̀ ni sá, obìnrin kan wà lọ́dọ̀ mi ní ọjọ́ Tuesday ní Abẹ́òkúta. Mo wá ń sọ fún un. Mo ní mo rí ìgbéyàwó níwájú ọ̀ṣùgbọ́n mi ò rere. O ní kí ni a ó ṣe sí bí a san certainty sí a máa ń rí ìdí wòlíì máa ń rí ìkan ṣe sí o bí a san certainty sí ó jẹ́ pé wòlíì ò ní rí ìkan ṣe sí yóò kàn sọ fẹ́ pé rí báyìí ni ó ní gbogbo àwọn tí a ti pàṣẹ mímọ́ tọ́ àwọn là ń pè ní ọmọ ọlọ́run tá a bá ti pàṣẹ wọn darí àfitẹ́ mímọ́ bá darí ẹ pé bí eléyìí ojú ẹ bàjẹ́ ó ń dádì mi ò má yìí o tó bá jẹ́ pé a máa ṣe ètò àdúrà a máa ṣe ṣe àwọn wòlíì àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ẹtì lọ́sọ́dọ̀ wòlíì tó máa dógún owó tẹ́tí náà ti tó 5 million ẹtì lọ́sọ́dọ̀ àfẹ́ ẹtì lọ́sọ́dọ̀ babaláwo ṣé ìfẹ́ ọlọ́run wà bẹ̀ṣà ẹ̀yin ò mọ̀ fóun tí ọlọ́run ò bá lọ́wọ́ sí kò ní wọ̀kì ó yẹ kẹ lọ find out dáadáa nípa ọlọ́run mo sọ̀rọ̀ kọ́ lórí intervention mo ní ọlọ́run kọ́ ló dá nàìjíríà o àwọn òyìnbó ló dá nàìjíríà ọlọ́run dá ilẹ̀ yorùbá ó dá ilẹ̀ ibo ó dá ilẹ̀ haúsá gbogbo ohun tó ń dàrú lẹ́ni torí pé kì í ṣe ọlọ́run ló dá nàìjíríà ni tó bá jẹ́ ọlọ́run ló dá nàìjíríà ó rọrùn láti pe ọlọ́run sí so gbogbo awon to npariwo nisin won bere kini olorun fe gan ati pe awon tan ba so I didn't ready to listen lati gbo pe kini olorun fe ibi ni mo ti so so tele ngba gbogbo so pe obi ni o wole tin atiku ni o wole tinubu ni o ni wole oluwa ni ti so yen ati ti mi ba se mistake for December 18, 2022 ni mo so fun omo ni oluwa so fun bi pe obi lo ma ni ariwo LP 1 LP 40 LP 50 ariwo e mo ni atiku ni o fe ko wa be mo ni gbogbo oluwa so pe tinubu ni o wole o amọ to ba ri wole tan e lo mura adua gbogbo awon mi lo pe ko ni wole ko ni wole mo ni yo wole o kuku wole ṣugbọn mo bere to adua to ni o mura ti ni tun adua ni iru adua wo ni o wa lori facebook omo kan lori tasiko to ni ko advice so iwo to ngbọ mi bi a tun sebi tin so gbogbo e ti eri gba oruko mi ni woli adire ata mata je n ko elu ti ko awon to je pe o kan lo gbeje sey ni so adua gbọn wa kore di ewo ṣugbọn e fe ma tan woli elo mi ki mu wa elo lo ma to mi na àwọn ètò wòlíì tó bá tó wá pẹ́ tẹ̀rán ní máa wọlé tó bá lè rí 300 sí tó bá rí 2 million sí tó bá rí 5 million sí ẹgbẹ́ àbá kálà ní báyìí tó bá bá mi lórí ìbò tó fẹ́ di mú ní kò ní wọlé gbogbo wọn kan kọ́dà èlò ní kọ́lọ́wá tí ní fẹ́ ṣe sí mú ní kò ní wọlé ọlọ́run ò kọ̀wé ẹ̀ síbẹ̀ mọ́ ṣùgbọ́n tó kù ní kò lọ consent as senator mú ní tó bá lọ consent yóò wọlé àwọn tí mo sọ fún gbà yẹn tán wá pẹ́ṣẹ́ rí jẹ́ ìrì bó lè win anything tó o lè win kankan ṣé kí n fọ ẹ lámọ̀ràn ó ní gbọ́wọ́ ìyá ni gbọ́wọ́ ìṣẹ́ ẹ̀mọ́ òríwòdì ẹ̀mọ́ òríwòdì ẹgbẹ́ ti náwó ti jábọ̀ ẹ̀ẹ́fẹ́ gbòótọ́ ẹ̀ẹ́fẹ́ gbòótọ́ orúkọ mi wòlíì àjílù àtọ́wọ́n ẹjẹ́ àgbàdo ẹ̀yọ kan ẹ̀yọ àdúrà kan ni olúwa jẹ́kọ̀rọ̀ rẹ̀ yé mi wọnú ọkàn mi àti ayé mi kó o ṣe olùdarí ayé mi fún mi ó yá sọ ọlọ́run ṣe olùdarí ayé mi wọ́n ṣe olùdarí ayé mi sí àmọ́nà mi ṣe olùdarí ayé mi sí àmọ́nà mi ṣe àtọ́nà mi mọ́kànjẹ́ kí n máa ṣe wàhálà lásán mọ́kànjẹ́ kí n máa ṣe wàhálà lásán mọ́kànjẹ́ kí n máa ṣe wàhálà lásán mọ́kànjẹ́ kí n máa ṣe wàhálà lásán olúwa sí àmọ́nà àti olùdarí fún mi jésù olúwa wa o tọ́ síbẹ̀ wàá gbàdúrà kejì yìí òun làwọn ẹ̀rí ti máa ń pọ̀ ẹ wo bí wòlíì ló máa sọ pé prógíráàmù báyìí ọjọ́ prógíráàmù ni wòlíì ó lọ́jọ́ báyìí ló rí wòlíì ó lọ rí wòlíì tó wáyé sì rí wòlíì ọmọ ń lọ ni àfi ọlọ́run tọ́lọ́ àfi eléyìí tọ́lọ́run bá ní kó dá ṣọ́ọ̀ṣì kalẹ̀ tọ́ba wa ń wá pásọ ṣọ́ọ̀ṣì yóò mọ pásọ rẹ orí ọ̀sẹ̀ tó kàn máa dígbà ni pé bó bá dójú ẹ eléyìí tó gbé lóṣù ẹ máa tí wòlíì ìfẹ́ tó ń ṣe jókòó tí àti tó ọba fẹ́ẹ́ tó ọba jọ ọmọ létí ẹ̀ tó ń pè ní ọmọ àwọn wòlíì àdúgbà ló lọmọ létí bẹ̀ wòlíì ló ní àwọn ọmọ wòlíì sísìn báyìí ọ̀pọ̀lọpọ̀ tó jọmọ wòlíì wọ́n ti lọ dúró tó ń dà pásọ̀ yàrá àtọmọ wòlíì wòlíì ó mọ̀ pé àríyàn òun ríran òun lálà ìjìnlẹ̀ ṣé bóyá kó lọ dúró sọ́ndà wòlíì ni ìpè oníkálukú yà ọ̀tọ̀ọ̀tọ̀ gbogbo èèyàn lọ múra wá tún ti di on the ten ọjọ́ kẹwàá nínú oṣù keje ẹ tún máa bọ̀ ìbàdàn ni kó o wá olúwo lọ́nà tó gbèsè ẹgbẹ̀dá wá tún ṣíbùrù agbára ẹlòmíì ò kì í mọ̀ wípé kíní kan wà tó ń pè ní májẹ̀mú wòlíì ló ní májẹ̀mú ló ní èdìdí ló ní àṣẹ ọ̀rọ̀ àti ìtọ́ni ọjọ́ ìṣọ́run ni òru náà máa ṣíbẹ̀ ẹ mọ̀ fi ṣeré ẹ mọ̀ múláwàdà ọjọ́ tí wọ́n ń pè lọ́jọ́ wòlíì nìyẹn gbogbo ìlú oníkálukú ó ti wá wá ẹlòmíà ní kò síbi tó wò lérí àìmọye àgbà láìmọye tí ògùn àìmọye olóòkè àìmọye gbogbo ẹ good and fine ṣùgbọ́n ibi tọ́lọ́run ní tèmi wòlíì àdúrà àti àmàtà sí kí n ti máa gbàdúrà fún yín ní àkànṣe àdúrà ẹ̀kan lóṣù yẹn ó sì di on the ten lágbo ọba tó lọ yàtọ̀ yàtọ̀ sáwọn péyà tá ń ṣe láti ibi kan débì kan mo gbàdúrà ogun oníjà ìwọ àti mi mo kàn jẹ́ kó mo yàtọ̀ láàrin wòlíì àti pásọ àtàpọ̀ sí mi wọn wọ́n tẹ̀lé lẹ́yìn ó ṣe yàyàyàyà no ọmọ wòlíì ni wọ́n tẹ̀lé wòlíì lẹ́yìn láti àwọn tó ń ṣe training wọn sì kọ́ yẹn níbí sàn pé o fẹ́ máa ṣe ìsìn under pastor ló ti ń ṣèsìn pastor ló máa ń ṣèsìn ọlọ́run lè ní ká pọ́sùn ìdá church kalẹ̀ ó lè ní kí wòlíì ìdá church kalẹ̀ ṣùgbọ́n àwọn olùsìn níbẹ̀ pastor gbúdọ̀ wà ń bẹ̀ ò ní dìgbà mọ́
0: ó ṣẹlẹ̀ wípé ní february ni mo wá síbí báyìí ó tó di pé mo dé síbí báyìí gbogbo àyà mi ni mo nǹkan tó ṣe mi dá sàmà sí kì kì kì kì kì bí pé wọ́n di nǹkan sí ibẹ̀ kò lọ́kìlì ibe yen la so si so gba to wa di te won wa ni pe ka lo si ibudo agbara so gba ti mo gbadura yin ti mo se ajo akorin ase gugu e gba ti mo dele ojo kini ojo keji ni ri kankan mo ti na
1: ni
0: waju oba to ibun awon mo mi mo si
1: ni
0: waju oba to laye ati orun
1: on
0: the 10th ni february
1: then ogun to ti se o ni beri
0: ami
1: ori pe o so eri ododo fun awon eniyan olorun aye re ma mu eri to
0: ti amen
1: in the mighty name of Jesus. Mo fada de gbogbo eni ti o leri ama leri ba in the mighty name of Jesus. Everybody love prepare upon the 10th atuma gudu do agbara yen bi tolorun ti ma sise ki se nipa ipata bi agbara ori bi o se ni pe mi iwo olorun awon gbogbo ni alagba oba to laye ati orun gbogbo eyan lo mura o ola sunday gbogbo eniyan oluwo to wa lona to de je gbara lo bo abe bridge wo ro ni ti wo ko oluwo ti oluwa ni ti sele lori lose yi ogun ti finish se ni tan pe ni ogun ase dama ati agan ogun ase ni olorun ma ba wi gbogbo ogun to ba ta tin ti yan se si oluwa ni ka se to ko jesus olorun ma segun yo fun oli ise ni tan lo n ba lojojumo tan joko si ki ya lore woli wa so pe e wa ni gba bayi gba yen gangan ni ko wa igba ti angeli olorun fe sise niyan e o be lo wa ola sunday gbogbo eniyan oluwo to wa lona to de je gbara lo bo abe bridge wo ro ni na ti wo ko oluwo hey to ba ta ti de iwo ro iwo ro ni mo ni ko de o wa ti ba won ta ti to ko oluwo oluwo e gbada me won ta ti e kan je si oluwo lo to ba ti do oluwo so go fi soke do oluwo so ko ja ta mata ti lo mo ah ya ja lo so mi so ma so yes sir ma so wa bi tobe ma wa bi tobe bai ama ko lu ko jesu ni e meta e mi mo leka e je jesu leka ha do lorun ta mata si o mi so ma so ta mi la pa la mo ba so ya la mi ha lo mo ti bo e ma ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta

Yes, sir.

0: ọ̀sẹ̀ sí jẹ́sí fún ọ̀lẹ́gbẹ̀
1: yíkọ́
0: kàdà máa di ẹbọ̀dẹ́ àtọ́mọ́ta ogun rẹ̀ ṣe kí má bàá gbàgbé náà ò gbogbo èèyàn mo ti sọ́lá ẹ̀kan o ọjọ́ tún jẹ́ máa pàdé nílá fẹ́ wá lẹ́gbẹ̀ ẹlẹ́gbẹ́ ayé ẹ̀sùn ní ṣàbí ọ ní ọlọ́gbà pípa ọjọ́ wednesday ìjòkó community hall london sabo bridge ní sagam tó bá di thursday a máa pàdé náà ọjọ́ fẹ́ẹ̀lì làǹfààní tí wà fẹ́ láti pàdé mi níbàlẹ̀ ní olúwo lọ́nà tó gbé lẹ́gbẹ̀ẹ́
2: ìbẹ̀lẹ̀ àwọn èèyàn ti máa rí ìwúni ogun ò ní já wa a máa bọ́ lọ́wọ́ èèyàn pé nọ́mbà yìí àmọ́ kí tó fẹ́ nọ́mbà tó máa pèsè èèyàn méje péré ni o méje ni o tó bá kọ́kọ́ pè máa gbàdúrà fún ẹ máa sọ bí tó gùn rẹ ti wà ìkílówó wà níbi ogun yẹn ta ló wà níbi àti gbèsè tó yẹ kó gbé ẹ méje àkọ́kọ́ ni o àmọ́ kọ́kọ́ gba nọ́mbà yìí èké àwọn tó fẹ́ gba àká nọ́mbà ni bó àká nọ́mbà náà lẹ́kan UBA ni o UBA 10 24 77 50 80 gbọ́n dáadáa o UBA ni o UBA 10 24 77 50 80 orúkọ tó máa rí níbẹ̀ Christ Artillery Atamátàsí bó ṣe dá sí ogun rẹ̀ ṣẹ́ ẹ̀yin kan tí ẹ fẹ́ lọ sórí WhatsApp láti bá mi sọ̀rọ̀ ẹ fẹ́ jọ ìṣẹ́yà group mi máa fi ní nọ́mbà báyìí àtẹ̀yìn méjì àkọ́kọ́ tẹ bá rí ni pé àtẹ̀yìn tẹ̀ tiẹ̀ fi ọ̀rẹ́ support tẹ ọkọ́ pẹ̀lú ìṣẹ́ ìṣúlẹ̀ tẹ̀ná kí ni nọ́mbà náà 070 0 3 5 2 3 3 1 4 14 1 7 0 7 0 3 5 2 3 1 4 14 1 7 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 mercy, prayer life, Ogun Ijawa, Jesus Oluwa, amen.

solo.

0: Bọ́ọ̀lù ni ó ti rí o.
1: Òní ọ̀dà, òní ọ̀dà ìyá níwẹ̀.

0: Agegundeja.
1: Kábíyèsí Olódùmarè.
0: Mọ̀yọ́ kọ́ńdọ́ níwájú àjànàkú. Tó bá sọ pé bẹ́ẹ̀ ni ta ló lè ní rárá.
1: Kò sónítọ̀hún tó lè sọ pé rárá.
0: Ẹrù rẹ̀ ń bá mi ó mi ò rírú ẹ̀rí.
2: Òkè apátápìtì kábíyèsí rẹ̀.
1: Òkè apátápìtì kábíyèsí rẹ̀ Olódùmarè. Ẹ kú ojúmọ́ nù léyìí o. Ẹ kú ojúmọ́. Mò ń kiyín sí gúúsù, mò ń kiyín sí àríwá, mò ń kiyín sí ìlà oòrùn àti ìwọ̀ oòrùn. Ọmọ ẹ kú òtútù ẹ jíire bí ẹlẹ́ mẹ́wọ́n o. Ẹ kú ujọ́ méjì jọ mẹ́ta, ẹ kú jọjọ́ tíjọ́, ẹ kú jọ̀jọ̀ tíjọ́, ẹ tún kú jọ tíjọ́ tíjọ́ ń jọ lọ́wọ́ yìí ìjẹjọ rèé. Àtèmi àti yín àtàwọn ọkọ mi lájọ́ tàta pèsè tá a sọ pé bí ògo ti ń jẹ́ tọlọ́run á pàdé ọlọ́run sì mú kó ṣeé ṣe. Àdúpẹ́ o, àwa náà kọ́ o, ọlọ́run ọba lọ́mọ ọmọ fún wa ṣe. Àdúpẹ́ kò ní sú a kò ní rẹ̀wá. Gbígbọ́ tẹ rí hun iṣẹ́ ajá ni ajá ò sì ní gbó. Kọ́gàn rẹ̀ yọ bẹ́ẹ̀ ni àgbò ní kàn kí rọ̀rọ̀ rẹ̀ jádànù. Ọmọ baba lélérú èdè pípè níṣẹ́ tèmi, mo rí bà lọ́wọ́ akọ́dá ayé, mo rí bà lọ́wọ́ aṣẹ̀dá ayé o. Àtàṣẹ̀dá ayé àti tọ̀run, mo rí bà láàárọ̀ tò ní ẹjọ́ ojú mi ń ṣe, mo tún ti dẹ́ o. Àárọ̀ sátidé tòní yóò tún lágbá díẹ̀. Torí ibá méje kọ́ ní tuntun tuntun òun náà ni gbogbo rẹ̀ níléeṣẹ́ lágelú. Ẹ̀yin náà ti mọ̀ ọ̀rọ̀ àpáta mẹ́jà olórí igbó àgbà akétódé gbótọ́gba gbóló onígbótọ́ dọ́dọ̀ tó gbọ̀dọ̀ lọ́wọ́ ọlọ́dọ̀ kalẹ̀. Àwa ni bàbá àwa náà kọ́ o, ọlọ́run ni. Nímẹ̀lánu kó tó mi sọ pé àwa kọ́.

0: ìrìbọ tó ní jọ àwọn ẹ̀gá ẹni tí ọba nípọn láyà kọ́ mọ́ sí èsì jo òwúrọ̀ akéwì ọmọ bàbá tí ń bẹ lélé rúmọ fẹ́ forin ewì sílẹ̀kẹ̀ ìbàlẹ̀ mi ó fò ní ju eré mi dọ̀la ọmọ bàbá lélé rúmọ lóyún orin mo fẹ́ bímọ orin ìbàlọ́wọ́ ọlọ́run ọba àtẹ̀yàn ìbẹ̀yìn àgbà pèdèpèdè àtẹ̀yìn tẹ́ tún ń bọ̀ lẹ́yìn olúwa ọba mi kábíyèsí o àrí ìrú àlá aládé nìkan àso ọba tó fadé tó lé gbogbo kìkì òkìkí olókìkí àkí ìkítá ọba tí kí maláyà bí àràmọ owó lẹ fẹ dùmàrè.
1: kábíyèsí olódùmarè ọba bẹbẹ inú ọlọ́ọ̀ba tí ń bẹ káyó tó mọ̀ bí ọba ọ̀wà tó ti wà káyó tó wà mo kíyìn o bàbá lájùlé ọ̀run a tún ti bẹ̀rẹ̀ bá a ṣe bẹ̀rẹ̀ a tún ti dé bá a ṣe dé ọlọ́run á bá wa ṣe àlè ìdáṣe torí bá méjì kọ́ ẹni ọba bá ṣe é ní ṣe é tí lójútù báwa ṣe àlè ìdáṣe o báwa ṣe

0: Ege nsi oju opo da le 09123708675 ati plus 234-814-249-1006 oni owo yara agbara ego ti o de eyan pada iwon ba ni kororo mo bo ba gbe ku bori e ba wa dasi
1: ele e ma ka re ko eto lage le oni baje o
0: ami oluwa contain
1: oke oluwa lo ti mi oluwa contain
0: e mo seun
1: ti se are alasa apata ibadan egun ti o de eyan iwo ba ni kororo mo to ba gbe ku bori o gbogbo eyin te wa ni ku agbara te se mo se wun ni pe ko si un te fa ti o fa ko si un te se ti o se e sora yin o ere ti pe igba die ni po ko lo titi o e se daada nkan te ba se lawo ma royin nigba te ba lo tan o emi ti mu temi nbe o ki gbogbo wa ka mu ka fi keko o oluwa lo ti mi oluwa contain ari se ari alasa pata ibaje ku eto
0: egun ti o de eyan pada iwon ni kororo ma ba ba gba ku bori aka aro o e mo ku oju mo
2: ologunro
0: baba o
2: eni re
0: Ase Idumare.
2: Tata ni oni dikun alaje omo we aye la gugu lati la late.
0: E seun.
2: E ri gbeje bi won ti so eni to ba wa npo ola korora se. Nga ta ngugi lo, ta ngugi lo ka re se pe yin o ti gbogbi pada o. Gbogbo an to wa ti ni doke ka ma gbagbe won. Gbogbo eni tin se daada awon omo okere nbe o. Omo we aye la gugu lati la late.
0: E seun. Ile ise radio ti lage lure kongulu ta kongule egun oga leku oga lebi ti oga leku o ma won mo pa ele mewon e ka aro e yi radio yin ile hello eh o tire awa ko o
2: hello
0: e mo ka aro ah atakaka wan
2: yes
0: sir gbo oran yen nko o
2: adupe awada da o
0: e seun
2: ani amo ki e seun bẹ́ẹ̀ni egun tí ó dé yàn ìwọ̀n bá ní òròrò mọ nínú ẹkùn ẹbí ilé ayé ṣe wà nìyẹn kò lè sọ̀rọ̀ ó ń sọ fún àwọn alágbára ìwọ tó mọ epo wà ní pò kan tó wá dàbẹ pò ń ṣe fúléńgbé fúléńgbé àwọn ọmọ yẹ kó mọ àkójárí kò mẹ tí òun ló kọkọ débẹ ni àwọn tó kọkọ débẹ nǹkan ibo làwọn wà lẹyìn ọkùn ò bá dìbò kó lórí àjẹlò ni ó lè jókòó síbẹ so oníkálukú kó mọ nǹkan tó ń ṣe kó mọ ìpè torí ọjọ iwájú tó bá kúrò bẹ ojú òun ni àwọn tó ti ṣe àìdá sí ojú ọ̀nà bẹ́ẹ̀ máa fi wò ẹ kú ètò
0: ẹ ṣeun ẹ ṣeun. Lágelú lágelú lágelú ni wọ́n ń pariwo fún ọgbọ́n ìmọ̀ àtòye tá à ń kọ́ ńbẹ̀ ní ojoojúmọ́ là ń kọ́gbọ́n ẹ káàárọ̀ o ti ja olúṣọlá máa ti hù gbáwájú lẹ́gbàna ẹ̀bùrú ṣe ní gbogbo gbogbo ọ̀nà tó ń ta àyọ̀kí àyọ̀kí ọba àgbàsọ ẹ ṣé o.
1: Ológùnro.
0: Ẹ máa ja ayé orí yín bàbá.
1: Ẹ kú ewu ni bàbá àwọn láti kẹ̀ síbò tí ẹ̀ dá akọ mi tó dá akọ gbogbo èyàn mi náà.
0: Ẹbẹ́ yìí ti wọlé akàn wọlé àwọn ọ̀rọ̀ ayé wọlé.
1: Mo ò lè gbàgbé rẹ. Wọlé egun tí ọ Wẹ́gbọ́n ọmọ jẹun ó ti wún ti kú ti. Bí ẹ káàlẹ́ lẹ káàárọ̀ padà sí.
0: Bẹ́ẹ̀ni.
1: Ẹn tí ó fọ́ lé lẹ́yìn lónìí. Lọ́la odùfẹ́ lẹ́lòmí ò tó mọ.
0: Wọ́n tó máa fọ́ lẹ́yìn ẹlòmíì.
1: Bó ṣe rí nu kò ní bàjẹ́ bẹ́ẹ̀ àtàwá o.
0: Àmì ẹ ṣeun ẹ ṣeun. Ogún àti yìí ń bọ́ lọ wà. Mo túmọ̀ pé bí ẹ kú ewu bá ti ṣe báyìí ogún àti ẹlẹ́mẹ̀wọ̀n ẹ kú ojúmọ́. Ta ni o.
3: Ta kí ọ̀gbọ́n láti sáré.
0: Ẹ ṣeun. Ẹ ṣe pápápá.
3: Mo bá dorí láyé àbá. Ẹ lọ jẹ ẹmẹ́ gbogbo ìgbàlẹ̀ nígbà ara wọn kéékèèké. Pẹ̀lẹ́ kí o kí ni àbá tẹ́ ẹbí kó ní kí ni àbá yìí ṣe.
0: Àdá.
3: Níbi tí o máa ṣe àyẹ.
0: Ẹ̀dùn àdá àdá a ní a máa ti bọ̀ra wọn náà ni. Àwa lọ lọ́hún fún. Ẹ ṣeun. Ẹ ṣeun látàyé alálùmọ́lẹ̀ adúpẹ́ ẹ fi gígùn bẹ́ẹ̀ ẹ já lọ síbi tí à ń lọ láàárọ̀ tòní lábala àrùkàn gan fúnra rẹ̀ torí pé tá a bá kọ̀ tá a sọ a máa kọ́ pọ̀lọpọ̀ la ẹ mọ̀ wípé mọ̀ ń wọkọ̀ mọ̀ ń wáya ó sì ń bẹ́ẹ̀ o kí ọlọ́run Olódùmarè kọ́ mọ́ bá wa ṣe èyí tí ọlọ́run ti pé kó ṣe fúnra wọn adupe e ti o si ti se yo papa se na ni ke mo pe ah salako e ba n ki salako e ba mo salako e ba n ki salako lalapa fun oju oni ti o salako oh engineer salako lalapa fun oju oni ti o baba si se yin ara usage na le baba n ri salako e ba n ki eni mo ni e ki salako o oju oni ti wa la se lowo olohun aroka fun toni mo so fun pe ngbona girigiri ni abili aye ta wa yi ko aye ogun aye kiki ote isele ti sele njojumo la ririri afi ti aye oba ti oba jaye mo be aye o si ma jaye lo ni afi ti le ojo kan oba mo ni sele oni sele iya ti baba kan ni won be won bi omo bere kan omo bere ta wi oni jaadi ni ki mo pe ti en ba pe yan lo njaadi adopo wahala oni jagban da ni yo ba pe be nigba to wa nile eko toro ba da ohun atakeko egbe eropo wahala ni igba me gan boluko ba ba da si yo so di ti e boluko ba wa se sina bi ya re o se re ba awon oluko re o kilo de te fi na mo ohun igba ewo koko baba asaso popo to mo e ba sa se loju ye oda ni baba ma so fun ah oba mo ijere eh eh nti agba yen gbogbo e ti wa ti are jo nse olodun loye o tori pe kagun kagun kagun ya kagun obi kan jo kan wore wore wore titi to mo fi jade ewe ko si bi won o ti ma lo njaadi boro ba do won ati enikan po wahala ni boyo lo pe mindi odo wahala ni agaga kokun ti wa konu si iwo sopo waya opo waya so ba bi aba ti peran bi wo ni okan nipa imoran gbe ani dibi pe opolopo okun ni yele tori pe yo bu won bi enla yin ni iwo baba ti ye segede re nda kombu oni ka meji na nwa sibi iru e ni enwi ni ka wi afo ka bo ka wi awon obi e yo lenu mo ko wa le nkan kan ngo saya ara nikan ti ofe gbogbo nti mu ki ya re omo re wa leyin re ani bi e ba ti ba se kini kan a e da ko e ma ba npa o oju ka e pa oju kere a oju ka enikan ni bi ma igbe eyan ni ton won sa je si la won je mo la to aku kan wa denu kan mo na wo wi pe ojo mo nlo lori ihun eleyin won denu ko ogba fun pe awu ohun sa gbodo loko ni sugbo gbogbo owo tin yo eleyun na gba kadara mo ro be eleyun na pe die ko to niyawo gbogbo tin gbe wa ogba fun se mo wa fun ni wa ni je ore jore aye ijo ni iwajo wa ko si iwajo wa mo oko ati yawo gan iwa won odora won won e se bi kan na le de kukuru ka ma boro lowo na won se gbe yawo o sugbo saaju ku won to se gbe yawo nigba ti ori arakunrin to mu yawo lole ye wa bi lere pe omo ilu wo ni iyawo re olomo ilu bi ba e ma je nda ko ilu ohun ofara mo to won fe nu pele tu olohun pele tu olo lede kukuru nto ba wu yan ni po loro re bo se di pe a mejeje fera won nu won fera won ta fera won olohun si se oyun de ngba ti o bimo obokun kan leyin to bi okun kan opolopo wa ti arabirin ti fi pa mo tele o bebe si yo jade njo ti o wo nika si oko re pe won obokoja iru ewo re aimoye igba toko ba si le ti won mo fejo esun o mo ti fe na ya alagbaja pa o iru kilele o mo dagun o ko wa sakiyesi pe lati igba to ti de bi jade bi wahala lobirin nbo n fa debi pe nkan to ye omo lo waju nkan gan lo waju mo e mo ye lomi to won o gbe lo so hospital to won lo toju nigbati yawo ohun ba ti baja oro e wa sun nbo dijo kan isele kan sele kilo sele egbo lako labo bi ilu agere ogbon ologbon le ngbo lagilu le ti ngbo

0: aro kan ti fe pon so daga fe mi ogun ye mi ologun ran mo baba leleru apate eto mo kuta lagelu na npe bi 96.7 fm oke to gaja won oke yoku lo oju oni ti wa o ah e ma share e ma like e ma share ko lo fafa eh bo se wa niyan koni su a koni re wa lede kukuru ija kan sele laarin toko ti yawo debi wi pe obirin yi kobode o o kobode ase ki kobode to kobode inu oko dun si orun oko fuye eh ija loni ija lola eh kini nti yawo yin se re o oko ti e kokko simi oko to wa sakiyesi pe leye igba to kobode tan gbogbo opolopo nkan re to won ti ma gbese o mo ndawo le nkan re ware ware ware ware ware ori arabirin kan tori pe ki ko lo to ko lo ko ti e wule weyin ori arabirin kan na mejeji ba jo nfe ra won ware ware ware ware ware won nfe ra won won nfe ra won obirin to ko lo e ke kuku se po kokko ki mo pe kokoko heh obirin loyun bo se dijo kan re a mo bi iya e to ko lo a mo bo se gba o bo se lo ba arabirin re boyo mo re na lo wa saleye fun ni ko ye nikan o lo ba ja ti peperepe leyin to ja tan nbe o tun wa lo boko re nbi se o bere si kele lori debi wi pe o su eleyun e wo ko se ko sai se eleyun ni nto won o se ni pe awon eyan ni igba to ti jawe fun ko le mo pe o ti kohun ohun lo jawe fun o lo ri jawe leyin to jawe tan won ba gbe aye won bo won ba gbe aye won bo ware ware ware ware ware ha akunrin mu iyawo e tin fe lele keji o mu wole won si jo n ba faaji bo ware ware ware ware bo se di wi pe obirin wa tun bere leyin ti an ti jawe fun lo tun wa bere si be oko re pe gbogbo igba to n seun asise ni ise esu ni omo re na ba nsokun ni nbe babe ke lo ni ke a ma je pe won na jo meke ni ebi wori gbogbo ntin sele abo ori ki ya re o pada ohun ofara mo o omo yi si la ko bi omo nbe be fun baba re pe e dakun e gba ya ohun pada iya na nsun bi toto gbogbo wa to n wu yi se to ma to gba pada se wa won ni se wa ma fo won ale yin eyan lo to ko loko mi lati gba to ti lo sugba se ko won gba to n ba gba ki lo le teyin eyo iyawo ti si nbe nu lere o fun ni fokan bale kini ki arakunrin yo si se ko papa gba ni tori pe na lo kuku ani ajo keru apon won lati bere yin ni pe loko isewo a mejeji ni ko abi ntan so okunrin lo ja ora lara obirin eh okunrin na o no ti mojule ja gbogbo nkan o n lo keru ape 0912370 8675 o lefi ba wa dasi eyin to kere +234 814 249 1006
1: onoburo
0: doctor
1: bi e tin mu omi ogbon iwa koni gbe o
0: ami o ami
1: ale se de lo ibo lagba
0: ami ami
1: awon mo te ko leyin won wa nu ko leyin won je won o di won
0: ami o ami o ana
1: mo wi aye la gugu
0: ona la tayan bu ko la pelu taye lolu
1: owo to mo ba ti wo o ti di owo te ko se tu ka o
0: ha
1: mo oro wa wa nde o ko je ko te to do we gbogbo ran ran ko se tele yen
0: se ko ni se mo
1: ori ti o ba wo to mo yen ko da to so ngbo si je kan jo ra loko ni iko jo so ra won lati kekere na ni mu to wa sele ni pe awon agbagbe joko nbe ti won o da soro won won na da da o si ko go wi pe won o ni wa ti o da ko si ni gbe wahala fun e to wa nle ele ni ba ti se igbesi aye nlo ni ni o
0: ani bi aba bo koja won ni lika ni o ko si
1: ah gbogbo eleni ati ko omo yen na omo ni o ma ro ti omo yen tin dagba omo yen tin bebe ni o ti da soro ni o ti fi ye
0: so
1: gba pada na
0: awa
1: omo ya yi la gbogbo lati la late
0: ha ai eni kan be eh se le o ti wole ni oda to ba ti wole e ja lo si oju oja to ba de e ka ro e ka ro
2: e ka ro e ku eto
0: o
2: la ka yin ni daru
0: ami
2: oruko mi ni baba french
1: láti ayé gun ọ̀lẹ́ yọ.
0: Ẹ mọ̀ sí hùn.
1: Owó tó máa bá ti wọ̀, ó ti dòkúta. Níjọ́ nu. Kì í ṣe ní. Bẹ́ẹ̀ ni.
0: Kí ló dé?
1: Torí pé kí ni wọ́n ti jọ yàgò fúnra wọn ọ̀nà ti jẹ. Kálukú ti kẹ́kọ̀ọ́.
0: Ìyàwó ọ̀wà lọ́kọ mi látìgbà náà.
1: Ẹbí ọ̀bà lọ́kọ mi látìgbà náà. Ṣé rí ìbẹ̀rẹ̀ nǹkan la mọ̀? Kò sẹ́ni tó mọ̀.
0: Àmọ́ pín ẹ o.
1: Èyí ń bá bọ̀ nísìn. Ẹni ti níyàwó mi kò tó di kó dé. Èyí ń bá bọ̀ dà. Kọ́lọ́n dákun mọ́ jà lu takun tí obìnrin.
0: Àmì o, àmì o.
1: Èyí ń bá bọ̀ dà. Ìspẹ́tà kọ̀rọ̀ ra wà níbì kan. Èmi tó bá sì oyún máa sọkọ ẹ̀ kí ni pé kì í ṣe ìyàwó mi. Wọ́n ṣe ọ̀lẹ́ lò mí. Wọ́n sì máa fún un ní nǹkan tó. Kọ́lá ti ń bá kọ́lé yọ̀ǹda alẹ́ fún.
0: Ẹ ṣeun.
1: Ìgbà ká má jọ dúró papọ̀.
0: Ọ̀dà.
1: Torí tí ń bá bọ̀ ọ̀dà.
0: Ọ̀dà.
1: Kọ́lọ́n kò láwà lọ́wọ́ ewu omi.
0: Àmì. Reverend Doctor Ọlaniyan Bàbá Àkórìtà Mbólẹ́wà Bàbá Àkórìtà Bàbá Àkórìtà Ayi Ọya Abimbola Jalo.
2: Lagilu FM 96.7.
3: Emmanuel Church of Christ Miracle Center International. Lè jọ́sì tó kú ti ń sẹ́tìdì ti ń jẹ́. Gbogbo ẹ̀yin ara rẹ̀ máa jí bọ́lá. Bàbá àṣàlẹ̀tẹ̀ èdòjé àtòríta pẹ̀rin. Gbogbo Ìbàdàn lápapọ̀. Jésù oníṣẹ̀yà ló ń pè yín síbi ìṣòro ọlọ́jọ́ mẹ́ta. Tọ́ba kẹ́yìn oṣù lóṣù mẹ́ta mẹ́ta. Nínú ìjọ Emmanuel Church of Christ Miracle Center International. Níbi tó Olúwa ti ń lo ìránṣẹ́ Ọlọ́run àlàyé. Prophet Dr. O Ọlaniyan Bàbá Àkórìtà àtàwọn ọkọ Ọlọ́run tí ò foríbalẹ̀ fún Báàlì. Ó tún ti kò lóṣù yìí o. Àwọn tó wò yìí tó kọjá ò lè gbàgbé. Kọ́ngbẹ́ kọ́ngbẹ́ nìyanu tó ṣẹlẹ̀ ń bẹ̀. Ìwọ ni tọ̀tẹ̀ yìí kàn. Orú àpèdán la pé. Bábélé dáa rẹ sọ̀rọ̀. Reverend Aso Oyedeji. Prophet Isaac Olúwa Sòótọ́. Prophet B.B. Wahab. Pastor S.A. Makiwa. Pastor J.O. Adéyinka. Reverend Timothy Ọlọ́ṣùpọ̀. Prophet Dr. O Ọlaniyan Bàbá Àkórìtà ni wọ́n da ìpè pọ̀ láti forúkọ Jésù. Kópa ti ebò sòrò ayé kálukú. Wednesday 24, Thursday 25 àti Friday 26. Láago mọ́kànlá alẹ́ dago mẹ́ta àbọ̀ ìdájí. Látòjé tàbórítà pẹ̀rin. Asulẹ̀ bus stop. Àrèmọ́ ń bàdàn ní ẹbèrè. Lẹ́gbẹ̀ẹ́ NUNCW. Ẹ ti rí àkọmọ̀nà wa ń bẹ̀. 08056149350. Jésù lolúwa lolúwa.
0: Adúpẹ́ adúpẹ́pẹ́ òkun ẹ rí nọ́mbà tí wọ́n pẹ́ fún ẹ̀yin tẹ́ ẹ fẹ́ lọ ẹ jẹ́ kí n pè fún yín káyìn náà ó débẹ̀ kẹ́ ẹ soríire 080 bẹ́ẹ̀ bá rí kọlẹ̀ kan 5763-7088 080-5763-7088 tàbí kẹ́ ẹ lo 080-56-14-93-50 080-56-14-93-50 nọmba bàbá àkórìtà nu ẹyin náà gbàdúrà ẹgbàre lẹnu bàbá ẹgbàre lẹnu bàbá ìyá ọlọ́tẹ̀mọ rí ọ àjíkí adéwuyì kò ní sú ọ kò ní rè ọ láṣẹ lọ́wọ́ olódùmarè ìyá ọ ìlàjúbọ́lá gbogbo yín mo kí yín o ojú òní ti wá ṣé a lè kí àwọn èèyàn bíi méjì lórí facebook kó tó di pé ọ̀dà ẹja káwọn náà kán lè mọ̀ pé à ń ṣe tàwọn.
4: Adigun Samẹ̀ wọ́n wo Hamidu Ọláwálé
0: àwọn
4: Òṣẹ́ni Ìsọ̀lá Adéyẹmí Adéyẹmọ
0: Alájí
4: Ajẹ́nifújà Abbas
0: Adigun
4: Adéwùmí
0: Adétóyèṣe
4: àwọn náà wọ́n wo wá.
0: Ẹ ṣeun àwọn èèyàn pọ̀.
4: Akíọ̀sùn Ọpẹyẹmí Oyèníran Olúṣẹ̀san Wákòdìwé Wàkílù àwọn náà wọ Kamarudeen Oyinlọlá Oyèlékè Kasim Bangbose Oyèdíran Ajíbọ́lá Olúwaṣeyí Adéyẹmí Owógbèmí Ọmọjọ Dádì Afis Abiodun.
0: Lágelúlẹ̀ tẹ̀bàtì ẹ mọ̀ yìí kú ọmọ ẹ̀.
4: Akíbóyè Ògún níran ìyá àbẹjẹ Lẹ́gúsí Arẹniyáyá.
0: Ìyá ti gbìyànjú títí kọ̀ wọlé ni mo jẹ́rìí ẹ̀.
4: Matthew Jọ́sì Dinubu Ògúnṣe tán láti lọ́kọjà Ògúntola Michael.
0: Ẹ ṣeun ẹ ṣeun. Ká má gbàgbé bàbá ọlọ́jọ́ bí mo ṣe ń kí ọ̀gá wa Túndé Ọláwúwo igba ọdún ọdún kan ni o lágbá lo Olódùmarè. Bẹ́ẹ̀ ni mo sì ń kí ẹ̀gbọ́n wa Reverend Dr. Ọlálékan Ọlásùpọ̀ Smart iléeṣẹ́ ìránṣẹ́ yín kò ní jóná o àwọn náà ń sọjọ́ bí o lánàánú adúpẹ́ ìgbà ọdún ọdún kan ni gbogbo ẹ̀yìn ọlọ́jọ́ bí yòókù pátá gbogbo yín náà àkíyàn o yín sì gbọ́dọ̀ gbàgbé Richard Niyi Taiwo ọmọ wọn léléerú mo kí ọ o ojú òní tí ọ bó tiẹ̀ jẹ́ pé London ló fi ṣe ibùgbé adúpẹ́ Fẹ́mi Ògúnyẹmí rèé ẹ jẹ́ kí n sọ nọ́mbà tèmi tẹ́ mọ̀ pèmí sí bá a bá ti ń dìde 080 33 0033 70 37 28 00 33 70 37 28 Aya onola
4: titi ojo mejo ta tun pade le oni le wonu ninu wa buru aye oni je temi teyin o dojo mejo
0: lagba lo olodumare a pade njo mejo bi ogo tin je tolorun omo baba demola moke oju oni nti o asigbodo gbagbe baba ndemo baba ndemo aye yin oni ta baba ariyo ariyo su tin telole femi oguyemire en ti gbogbo aye npe ni ologburo omo baba ti meleleru ipade njo mejo o titi ojo mejo ohun mo le osu si afeni ti oni balaye ba se odumare ajo mejo lo baba with god ba mi e mo wole e mo o to jo meta ah ise ranse yo tun bo mo goke ni
2: la la la la gelu efe jagaba gogo retio ma ro wan so
5: oya ni with god
0: ogo ni fun olorun loke orun
5: hallelujah
0: oruko Jesu
5: ami
0: baba yeraye omo aladi alafia adupe fun wa gba te fi mu wa lo ninu osu kabiyesi gba ope wa
5: ami
0: adupe fun te ti se adupe fun te se adupe fun to leri iwosan itusile ati idande adupe be ti nfi oro wa gba ogo fun ara yin te si ndoju ti esu kabiyesi gba ope wa
5: ami
0: olorun oro a tun fe gbo yin o ye ba wa so
5: ami
0: mo dupe fun ise iyipada igba isodo tun igba irapada igba te n se ninu aye gbogbo awon to ngboro e kabiyesi gba ope wa
5: ami
0: ogo ni folo loke o
5: hallelujah
0: emi ranse olorun to ndupe to mo riri oga ogo to si fe ba yin soro olorun ni woli ati ajirere jo adeoye omo jesu baba ase kiki oro oro kiki ase papa authority authority with god ko number e sile 08063490593 again 08063490593 number to ko yen save we pelu agbara oro latori whatsapp ko wa send message pe please add me abi pe mo fe ma gbo mo so pe number elei oni ke ma so pe add me si oluwa yo ran yin lowo adura yin o si gba e gbo iroyin ayo yi ni ose ta fe wo ni ola oni ose isoru olojo meta esi wo pe odun yi ti nda si meji bayi I need the adura ni iru akoko bi ele ju gba ti a bere odun yi lo bi odun yi se nda si meji bayi I need the adura to

0: gbóná lórí ara wa lórí ilé wa bíbélì sọ ó ní ẹ máa ra ìgbà padà nítorí búburú ni àwọn ọjọ́ àdúrà lè máa fi ra ìgbà padà àdúrà lè fi mú ibi kúrò àdúrà lè fi mú eré wọlé mo fi kú ìsìnkú bí ọ ní ọ̀sẹ̀ tá a fẹ́ wọ̀ lọ́la ní ìṣòro ọlọ́jọ́ mẹ́ta tó máa ń wáyé ní with god program tá a máa ń ṣe lẹ́ẹ̀kan lóṣù wednesday thursday friday gbọ́ ìkéde
1: oníwòsàn látúndé lóṣù yìí o ìnàmọ́ kẹ̀dínlógójì ara rẹ̀ yóò tún gbé gbogbo ònira mi kálọ́ wá gbọ́ iná ìnira ti ń ju ọ̀yẹn ó kéré sí abúgágà búgágà aná amáṣe paná ajọ́ ni irun ti ń gbéná mi èyí ti ń gbénu wòlíì ìjíwájú oyè jp bàbá àṣẹ kìkì ọ̀rọ̀ yóò gbé ìnira yẹn mi kálọ́ ní ṣòru tá a pè ní olúwa ara ni mí ṣonígbàwọ́ mi
2: èmi ò ṣe tán kú
1: jésù kristi ló sọ wípé
2: èmi kọ́ ni kú kan
1: ní ṣòru olúwa ara ni mí ṣonígbàwọ́ mi
2: èmi ò ṣe tán kú
1: ẹlẹ́ẹ̀kan lóṣù tí ó wáyé lọ́jọ́rú wednesday ọjọ́bọ̀ thursday àtọjọ́ ẹtì friday jimọ̀ tó bá kẹ́yìn oṣù látàgùn mẹ́wàá alẹ́
3: ibi tí ọba dáre tó yè lámì tọ́lọ̀ wẹ̀rẹ́ bá ṣẹ dé padàgbà rẹ̀ rọ̀ sí bàbá àṣẹ kíkẹ́ ọ̀rọ̀ papa authority ọmọba bọ̀ taṣẹ tàmí tíyanu o
1: kò lé àjíǹre jẹ́ òwádìí òye jp tọ́nu ṣí fún yóò fi ìrọ̀rùn atura pẹ̀sẹ̀ nínú olùpilẹ̀sẹ̀ ẹ̀dá ẹni tí í ṣe jésù dípò nira yẹn tètè dé sórí ilẹ̀ agbára àjíǹde ni with god kaago mẹ́wàá alẹ́ ó tó lù ni with god bus stop lẹ́yìn lẹ́pọ̀ sókè àtijọ́ challenge world road expressway nílẹ̀ ìbàdàn ọjọ́rú ọjọ́bọ̀ àtọjọ́ ẹ ti jímọ̀ ṣe yí ohun tún ní ìṣòro olúwa ara ni mí ṣonígbàwọ́ mi
2: èmi ò ṣe tán kú
1: fọwọ́ kalẹ̀ kó fi bàyà ó ti ta tu tu tu.
0: Ìkéde ló ti gbọ́ yẹn dù láti wà ńbẹ̀ kò sì mú ẹlòmíì náà kó wà yóò sì já sí ẹ̀rí fún ọ bákan náà wákàtí ìgbèníjà ó wà láàárọ̀ yìí àárín ọ̀gbìnìjà onílogúnjọ́ nínú oṣù kẹfà yóò gun rége fún ọ lórí ara àtọmọ wà ní wákàtí ìgbèníjà láàárín aago mẹ́jọ àárọ̀ sí aago mẹ́wàá bákan náà ìsìn lọ́la wákàtí ìyanu òwúrọ̀ kùtù ìyanu láàárín aago mẹ́jọ àárọ̀ àwọn èèyàn ti ń lẹ́rìí ìwọ náà wà kó o lè lẹ́rìí bákan náà àwọn tó bá fẹ́ rí mi fún ìgbà nímọ̀ràn tá a fi ẹ̀mọ́ béèrè fi ẹ̀mọ́ tọ fún ìtọ́ni ọjọ́ monday nìyẹn ẹ ti dé kí aago mẹ́wàá tó lù lọ́jọ́ monday ìṣòro tó ti di gbajúgbajà ìṣòro tó ti dọjà ní ọjọ́ thursday ìṣòro iná àtagbára ìṣòro dídí alágbára ìṣòro mi ò ṣe tán kú mo fẹ́ kí ìwọ náà wà nkankan tó kàn wà ń bẹ̀ ni pé jọ mọ́ sọ pé ìṣòro tètè dé kaago mẹ́sàn-án tó lù lórúkọ bàbá lórúkọ ọmọ wà á lẹ́rí wà á sì ní ìbápàdé ogo ni fọlọ́run lókè ọrùn ẹjẹ́ àtẹ̀síwájú àwọn ọ̀nà láti ní ìbápàdé pẹ̀lú agbára jíde pẹ̀lú jésù ọba tó ń jẹ́ ọ̀nà nípa gbígbé ìgbé ayé àjíǹde kúrò nínú òkú iṣẹ́ ẹ̀ṣẹ̀ gbogbo kólósè orí kẹta ẹsẹ̀ kínní sí ìkarùn-ún.
4: Ǹjẹ́ bí a bá ti jí yín dìde pẹ̀lú Kristi, ẹ máa ṣàfẹ́rí àwọn nǹkan tí ń bẹ lókè níbi tí Kristi gbé wà tí ó jókòó lé ọwọ́ ọ̀tún Ọlọ́run. Ẹ máa ronú àwọn nǹkan tí ń bẹ lókè, kì í ṣe àwọn nǹkan tí ń bẹ lé ayé.
0: Mọ́mì àti dádì, mo fi kú ìsìnkú bí ọ nírú àkókò bí eléyìí. Jẹ́ kí ẹ̀mí rẹ kó wà lára Kristi. Má jẹ́ kí gbogbo ìlépa rẹ kó jẹ́ tayé nìkan. Ó wọnú ayé ìwà ni wàá kúrò nínú ẹ̀ lọ́jọ́ kan. Máa rò níbi tí wàá lọ dé sí. Máa rò nípa òpin rẹ. Oníwàásù ní òpin kan sàn ju ìbẹ̀rẹ̀ ẹ lọ. Bàbá mọ̀mọ́ gbogbo ẹ̀dá àlàyé tó ń gbọ́ mi. Ẹ ṣe àtúnṣe ọ̀nà yín pẹ̀lú Ọlọ́run. Wo ọdún yìí tó ń parí lọ rè. Nínú oṣù tí a wà lọ́dún yìí dá sí méjì. Ṣe àtúnṣe ọ̀nà rẹ pẹ̀lú Ọlọ́run. Jésù tó ló ti gbà ní Olúwa àtolùgbàlà.
5: Oṣù kẹfà.
0: Mo bẹ̀ ọ́ lórúkọ Ọlọ́run àwọn ọmọ ogun. Gbogbo àtúnṣe tó yẹ kó o ṣe ṣe bí ẹni tí a ti rà padà. Aríbidé sí ní ìlú ọba ọ̀run tẹ̀síwájú.
4: Nítorí ẹ̀yin ti kú, a sì fi ìyè yín pamọ́ pẹ̀lú Kristi nínú Ọlọ́run. Nígbà tí Kristi, ẹni tí ń ṣe ìyè wa yóò farahàn, nígbà náà ni ẹ̀yin pẹ̀lú yóò farahàn pẹ̀lú rẹ̀ nínú ògo. Nítorí náà, ẹ máa pa ẹ̀yà ara yín tí ń bẹ lé ayé run.
0: Mo mọ̀ ẹ gbọ́ àṣírí. Ó ní a fi ìyè wa pamọ́ sínú Kristi. Ó nígbà tí Jésù ó farahàn, àwa náà ó farahàn pẹ̀lú ẹ̀ nínú ògo. Ó ní mo fi sọ fún yín pé kò sóhun tá a mú wá sáyé nípa ti ayé ní nǹkan tayé kò sóhun tá a máa mú lọ. You are right. Ṣùgbọ́n a máa mú Kristi lọ ní òpin ìrìn àjò wa láyé. À á parí ẹ̀ sí ilé ológo. Yes.
4: Nítorí náà ẹ máa pa ẹ̀yà ara yín tí ń bẹ lé ayé run àgbèrè.
0: Ìtumọ̀ ẹ ni pé gba ẹ̀mí Kristi láàyè láti fún ọ ní ìṣẹ́gun lórí àwọn iṣẹ́ ẹran ara àwọn èrò ara. Àgbèrè máa ń gba èrè ayé èèyàn gba èrè iṣẹ́ èèyàn. Àgbèrè máa ń sọ èèyàn dòkú nígbà téèyàn wà láyé. Ó máa ń sọ iṣẹ́ èèyàn dòkú. Jáde nú àgbèrè ìgbà.

ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àwọn lóye lóye ọ̀rọ̀ ilẹ̀ àti àwọn mọ́gàjì ìlú Ìbàdàn. Bákan náà ni ẹbí olùgbẹ̀sán tún dúpẹ́ lọ́wọ́ gbogbo lóye lóye àti àjọ àwọn mọ́gàjì ìtìlẹ̀ Ìbàdàn. Ẹbí olùgbẹ̀sán tún dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹbí wọn nílé lóko tó fi dókè òkun fún ìfowósowọ́pọ̀ wọn lórí bí wọ́n ṣe yan mọ́gàjì tuntun tí ẹbí olùgbẹ̀sán fọwọ́ sí tí ń ṣe Alhaji Jibril lóbi sí olùgbẹ̀sán. Ẹbí olùgbẹ̀sán tún lo àkókò yìí láti sọ fún gbogbo ẹnikẹ́ni tó ní nǹkan ṣe pẹ̀lú ilé olùgbẹ̀sán tó wà ní ìkọjá Ṣìbà ní ìdó local government láti kàn sí ẹbí olùgbẹ̀sán lórí àwọn nọ́mbà yìí. Ẹ lè pe Alhaji Sakaji Mus

ilẹ̀ jẹ́kẹ́jẹ́ Builders and Developers Limited, Silverstone Gardens, tó wà lẹ́gbẹ̀ títí lálábàtà, along the Seyi Road, Maniya Ibadan, ₦5 million péré ní talẹ̀ plot kan bẹ́ẹ̀ báyìí. Ètò pè ní Royal Court Estate, tó wà láàrin ìlú Ibadan, London Road.

0: koko se iru e loti tu ati lododo e ti mo ka se pelu oto nu to ba so be o ma se be logo logo lasiko yi akoko ti to fun media cashmo ninu ojujun ogun to le ni million lona ajota naira wa fun jije ati bi awon to ju ogota eniyan lo lo ma ni ipin lati je lose kokan ma se fa seyin ma jora re lenu gbogbo ayo to ba je duro fun anfani lati yi ipin si aye re pada bo se nta to tun ta si be la anfani re npo si Wednesday 24th of June yo jojo ayo la pelu rire lala kotun o ya bere si ni lo ma ta pelu code e lori splash fm *347*1004*1#. Lori Ilajelu FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.cashe.ng. Media Cashpot ní June. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀. Káàṣì ẹ̀.
1: Òun ni Monday mi wá bá.
2: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
3: S-E-L-E-R-R-I-E. Sálárì.
2: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
4: T-U-R-M-E-R-I-C turmeric.
2: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
5: Ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa, olùyípadà ayọ̀.
6: Lagilu FM 96.7.
7: Bó ṣe ń lọ pẹ̀lú Tèmi Táyọ̀ Oyèládùn ló ń lọ lọ́wọ́.

0: ọba ti ní tírẹ́sì nínú ìjọba àbílẹ̀ ìtàníà irú gómìnà bẹ́ẹ̀ fẹ́ jẹ́yọ̀ ọjà aráàlú ni irú gómìnà bẹ́ẹ̀ bá wọlé kò lè ṣe dáadáa kankan mọ́ aráàlú torí ó ti mọ̀ pé ìjọba àbílẹ̀ gangan òun ló súnmọ́ aráàlú ìjọba àbílẹ̀ ni ó mọ nǹkan tó kàn irú bẹ́ẹ̀ ṣe wà ń bẹ rúkà yìí nìsín ìjọba àbílẹ̀ north east òní ò mọ gbogbo ohun tí ń dààmú wa èmi ní níbẹ̀rẹ̀ ni níbẹ̀rẹ̀ ń kàrin lóde ni ní àwọn ibìkọ̀ọ̀kan tí north east tí mo wà àmọ́ ìjọba tó bá ti ń sọ pé kinní yìí ẹ̀ǹdí ẹ̀ ní dààmú ẹ̀jọ́ tó lọ́dún ẹtí gọ́vnọ́ ṣe mákindé fẹ́ fà kalẹ̀ kò ní eré ẹ̀yẹn dákun ẹ̀ bá gbọ́nà ọdún bímbọ bímbọ wa ṣé wàá bá bíọ́lẹ̀ rèpèsè náà fẹ́ nínú ìjọba àbílẹ̀ torí gọ́vnọ́ ṣe mákindé sọ fáwọn òní
1: fẹ́ ní ìgbà tí ìgbà tí àkókò bá tó
0: àgbẹ̀mọ̀
1: wá sórí ètò tẹ́ ẹ̀ bá gbàgbé pé ní december tó kọjá yìí àyíntáfíù honorable bimbo adekunbi kó tó di pé wọn gba tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ apm ní ọdún yìí so ògbà táwọn kò bá tó wọn wà sórí ètò.
0: ẹnì gbọ́kùnrin and again kí gómìnà ṣe wá sí pé wọ́n jọ ń torí ìtọ́ náà kí wọ́n jọ ń torí ìtọ́ náà.
1: hello.
2: hello.
1: ẹ kààrọ̀.
2: orúkọ mi ni ó jèrè láti èrúwà.
1: ó jèrè iná gíjẹ nìyẹn.
2: láti bẹ́ẹ̀ ni ṣàgbógbọ́lá lórúkọ mi.
1: ok mo ń gbọ́ yín.
2: ètò ààbò lèmi fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀.
1: ọ̀ya.
2: ètò ààbò àfi kíjọba ó pa àwọn ọkọ̀ dúdú tó ṣe wípé ní wọ́n ń kọjá lọ láti ibikíbi débi tí wọ́n ń lọ ẹnìkan kan ò ní lè yẹ̀ wọ́n wò àwọn oníṣẹ́ ẹbí tẹ̀sán ọ̀kadà nìkan ni wọ́n ń lò ọ̀kadà ni wọ́n sọ pé kí wọ́n kó má rìn mọ́ àwọn ọkọ̀ dúdú.
1: ọkọ̀ dúdú àbí tí gíláàsì ẹ̀ dúdú tí ń tẹ́
2: gíláàsì. gíláàsì dúdú.
1: ok
2: gíláàsì dúdú ọkọ̀ ní ọjọ́ kan mo ń bọ̀ láti èkó sí ìbàdàn ọkọ̀ yẹn dúdú ni gbogbo wọn fẹ́ ń gbọ́ mi.
1: ẹ tẹ̀síwájú ìṣẹ́jú àyálẹ́nu.
2: gbogbo àwọn agbófinró tí wọ́n ń kàn ní ojú ọ̀nà wọn ọfàtẹ́kì ni wọ́n ń gbà lẹ́gbẹ̀ẹ́ wa kọjá lára àwọn wọn ni ọlọ́pàá kan ò dá wọn dúró pé kí ni ń bẹnu wọn níbo ni wọ́n ti ń bọ̀ títí láti èkó títí dé ìbàdàn irú iṣẹ́ wo la mọ̀ tí àwọn ọkọ̀ yẹn ń ṣe nínú àwọn ètò ààbò èmi eléyìí náà n tó mẹ́hẹ̀ ni o.
1: ẹ ṣe hello ta ló tún wà lójú òkú ń bẹ̀ ọ́ ẹ káàárọ̀ ẹ káàárọ̀ orúkọ yín bọ́lá tí ń
3: pè é.
1: Ami.
3: Ọ̀làjú ọ̀mọ̀wé Ayélabùgbé láti Nàìjíríà. Mo fojú wo nǹkan pẹ̀lú ọ̀rọ̀ local government. Ìjọba tó wà lókè àwọn ni wọ́n ń fi àjàrà lù. Torí pé kò san póstọ̀pù ìjọba ìjọba àpapọ̀ láti san ó dàrẹ́ ìsapò local government.
1: Ọ̀làjú Ayélabùgbé. Lọ́ndà Muhammadu Buhari. Wọ́n gbégbèsè láti jẹ́ kí owó wà torí gbogbo nǹkan ló ní í ṣe pẹ̀lú òfin. Wọ́n dẹ̀ gbégbèsè láti jẹ́ kí gbogbo àwọn ìjọba ìpínlẹ̀ through House of Assembly kí wọ́n pàṣẹ into law wípé kó mọ lọ tààrà sí àpò àsùnwọ̀n ṣé mọ̀ ń pẹ́ gbọ́n pa ẹ̀rí. Ṣùgbọ́n àwọn ìpínlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìpínlẹ̀ ò support ẹ̀.
3: Àwọn tá à ń sọ náà ni
1: ẹ. Ìjọba àpapọ̀ kan lè jíjọ́ kan kó kàn sọ pé òun sanwó direct sápò ìjọba ìpínlẹ̀ ìyẹn ò lè ṣeé ṣe láyéláyé wọ́n tọ́ ni ìlànà òfin ni wọ́n tọ̀ láti jẹ́ kó ṣeé ṣe.
3: Ọ̀dà ẹ̀ẹ́kejì ló sáàmà kan tó máa ń gbá sórí ètò agbóníkà àbíké ni tó ti ṣe PRO tàbí àǹbí youth ló ń ṣe ní PDP sáàmà ẹ̀ ń
1: bẹ́ẹ̀ ṣe. Akeem Olatunji ṣé yẹn lè fẹ́ sọ. Okay.
3: Fẹ́bẹ́rẹ́ iṣẹ́ tó máa ń kó òun ṣe ìfáàtì yóò wò pé níbo lòun tí ń rówó tiẹ̀ torí bó ṣe wà yẹn gbogbo ìgbà tẹ́ bá gbé wá ni mo máa ń rí gbogbo àwọn nǹkan tí o ṣe táwọn yẹn sì ń confirm ẹ̀ pé bẹ́ẹ̀ ni tó ń bá rí àárín yẹn ṣe kí ló ṣẹlẹ̀ sáwọn local government chairman yòókù torí mà yẹn ó jẹ́ ìdí ogún bí ọgbọ̀n yóò sì máa sọ àwọn yóò sì máa tó bẹ́ẹ̀ ni ojú òní tí ara jẹ.
1: Ṣẹ́yìn rí alága àjọba àbílẹ̀ ti yín níbi tẹ́ wà.
3: Ṣé
1: ìrìn alága àjọba àbílẹ̀ yín?
3: Dáadáa àjọ wa nù.

0: èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí oya ẹ̀sì pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì
1: S-E-L-E-R-R-I-E sálárì
0: bọ̀dá mi ẹ̀sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì oya lópin ìgbìyànjú ẹ̀sì pẹ́ẹ̀lì turmeric
2: T-U-R-M-E-R-I-C turmeric
0: ẹ káre pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavour kan fún yín
3: ohun ìsebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.
4: Lagilu FM 96.7
5: Tiwa Loselu Tiwa Loselu Lori Lagilu 96.7 FM Pelu Shina Layo

ojúbọ. A kì í káàbọ̀ padà sórí ètò tiwa lọ́ṣẹ̀lú nìkànnì Lágẹ̀lú 96.7. Nífẹ̀lẹ̀lẹ̀ ń bàdàn níbi tí a kalẹ̀ sí. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lórí Facebook wa Lágẹ̀lú FM 96.7. O ni ẹ ti ṣe àwárí wa lórí Facebook. Bẹ́ẹ̀ ṣe ń wò ó, o ní kẹ́ ẹ láìkẹ́. Ẹ bá wa ṣe ẹ̀ fọ́nrán yìí kó kárí ètò lórí tẹlẹmù. Kó tó di pa lọ sójú ọjà lẹ́ẹ̀kan àtàwá àti àwọn àlejò wa lórí ètò, o ní àjọ ń pẹ̀kẹ́ lu ọ̀rọ̀. Eléyìí tí ó kan ọ̀rọ̀ òṣèlú ìpínlẹ̀ Ọ̀yọ́ àti àwọn oríṣiríṣi àwọn ìṣẹ̀lẹ̀ ọ̀tún ti ṣẹlẹ̀ ńbẹ̀. Fọ́nrán kan tí àpẹ afẹ́ fi hàn, o ní èyí ti Alhaji Oriyomi Hamzat, tí wọ́n tún ti sọ̀rọ̀ nípa bí wọ́n ṣe sọ pé àwọn mọ̀ nípa báwọn ṣe lọ rè mú ẹnìkan àbáwọn kan jáde ní ọgbà ẹ̀wọ̀n tí wọ́n sì lò tán tí wọ́n tún dá padà sí apá abẹ̀, àti ọ̀kan ọ̀jọ̀kan àwọn ọ̀rọ̀ míì eléyìí tí wọ́n sọ nínú èyí tí a tún ti rí ọ̀rọ̀ tó níṣe pẹ̀lú pé àwọn kan fẹ́ wá da oògùn olóró lẹ̀ ní àgídìgbò, wọ́n sì fẹ́ ṣe eléyìí kágídìgbò lè di wíwó lulẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé nínú fọ́nrán yìí. Kelvin àti Ṣéwọ̀n Bálànà, ẹ jẹ́ a lọ sí orí Facebook, ẹ̀yin náà ẹ lọ rè darapọ̀ mọ́ wa ńbẹ̀ Lágẹ̀lú FM 96.7 ní kẹ́ ẹ wárí ńbẹ̀. Ẹ jẹ́ ká lọ rè gbọ́ ọ̀rọ̀ ti Alhaji Oriyomi Hamzat sọ nínú fọ́nrán ẹlẹ́ẹ̀kejì eléyìí tí a fẹ́ tẹ̀ sí etí gbọ́ àwọn èèyàn wọ̀nyí. Tí ó bá lọ bẹ́ẹ̀ ẹ rí lórí Facebook, tí ó bá ti á lọ a jẹ́ pé ohun rẹ̀ nìkan lá gbọ́ pẹ̀lú bí ó ṣe dàbí pé ojú ọjọ́ ṣe rí ní ti nẹ́tíwọ̀kì yìí. Ẹ jẹ́ ká ṣe báyìí.

0: ìlú péjú tí wọ́n ń pè ní Súrì. Ẹni tó bá sì wà ń bàdàn lónìí tó ń ṣòṣèlú APC ni ó ń ṣe o, PDP ló ń ṣe ni o, wà á mọ Súrì náà. Tó o mọ Súrì ń gbà yẹn ni. Ok, báwo ló ṣe mọ̀sílárì tó ní mọ Súrì? Mo mọ Súrì dáadáa. Iṣẹ́ ẹyọ kan mo dẹ̀ mọ Súrì mọ̀ ńjọ́ tó ti dáyé. So tí mo bá wá jáde pé mi ò mọ́, mo parọ́ ni. Ṣùgbọ́n o, àti rọ́wọ́ yín o, ẹ̀yin èèyàn wa nípínlẹ̀ Ọ̀yọ́, intimidation is out now. Èmi kọ́ ni mo ní àgídìgbò, ẹ lọ fa àgídìgbò dára tẹ bá fẹ́ fi dá. Gbogbo à ń kógun olóró sápò, ṣe bí ẹni gbé kéèsì wá, wọnú àgídìgbò da oògùn olóró sílẹ̀. Èmi kì í mu sìgá, èmi kì í mu ọtí, omi ni èmi máa mu. Kódà ẹlẹ́rìn dòdò, bóyá láàrin ọdún, occasionally bóyá mo lè mu díẹ̀ lẹ̀. Èmi kì í mu sìgá, èmi kì í mu ọtí, èmi kì í fa nǹkan símú. Nǹkan tí èmi máa ṣe jù ni pé kí mi ó sọ̀rọ̀, kí mi ó dẹ̀ bá àwọn èèyàn ṣeré. Ẹ múra lẹ̀ o, oògùn olóró yín tẹ̀ ń kó bọ̀ lágidìgbò, ẹ wá dalẹ̀. Ara àwọn èèyàn yín tẹ̀ rán wá lánàá, àwọn tí tó ń bọ̀ lọ́nà à ń retí wọn. Ẹ múra kẹ́ wá ti àgídìgbò bá, ẹ má ti pa gan, ẹ wá wó àgídìgbò gẹ́gẹ́ bí àdéhùn yín. Ẹ wá wo, ẹ gbé caterpillar wá, ẹ wá wo. Gbogbo yín ẹ lè kó aṣọ bọ àwọn èèyàn lọ́rùn gẹ́gẹ́ bí àdéhùn yín tẹ́lẹ̀ fẹ́ ṣe. Ẹ dá aṣọ yẹ́lò, ẹ kó bọ àwọn èèyàn lọ́rùn. Ẹ gbébọn lé wọn lọ́wọ́, ẹ ní kí wọ́n lọ yìnbọn síbì kan. Ẹ ti bẹ́ẹ̀, ẹ wò, ẹ wá wú àgídìgbò. Èmi kọ́ ni mo ní àgídìgbò. Àwọn ìyá onírú aláta tí wọ́n dáwọ́ àgídìgbò, wọ́n ń retí kẹ wá wò. Ẹ lè wo orí yọmí, ẹ lè wo orí yọmí, ẹ sì lè dín ẹyọ kan kù nínú àwọn tó nífẹ̀ẹ́ orí yọmí. Àwa náà mọ̀ bẹ́ẹ̀. Ẹ rí pípa tí mo bẹ̀rẹ̀, mo ní òṣèlú ọmọ wèrè.
1: Iyùn ní apá abẹ̀hùn, ibi tí wọ́n ti sọ̀rọ̀.
0: Abéèrè wípé àwọn tàná o, ṣé wọ́n gbé wọ wọn pa ọ́ nítorí pé wọ́n rẹ́ni lọ́dọ̀ ẹ̀ àbọ̀n rí lọ́dọ̀ ẹ rí? Àbílẹ̀ mélòó wọ́n wó mọ́ àwọn tó tẹ̀lé ọ lórí ngbà náà? Aṣáàmì ẹni tó wà ní prison gbà yẹn tó yẹ pé ká lè lò wọ́n la fi lọ mú wọn jáde. A dẹ̀ mú wọn jáde, a lò wọ́n tá a sì dá wọn padà bẹ́ẹ̀. Àmọ́ náà, and this man you are talking about, tó bá darapọ̀ mórí yọmí nsìn, ó tó sùn mélòó tó darapọ̀ mórí yọmí, oṣù mélòó ló fi wà pẹ̀lú yín? Tá a fi dìbò, tá a fi wọlé. Báwo máa ṣe ní mi ò mọ Súrì nígbà tí èsì orí mi gbálẹ̀? Èmi ṣe afọ́fun gbẹmu, èmi ṣe àpọ̀dà yẹn. Mo mọ Súrì dáadáa, mo mọ̀ dáadáa. Ṣùgbọ́n gbogbo ìgbà yẹn àìjọ sọ̀rọ̀, ojú ẹ̀ máa le. Ẹnu iṣẹ́ la ti máa ń pàdé, èmi ó wà lẹ́nu iṣẹ́. Èmi máa sọ̀rọ̀, èmi máa gbé ẹ tí ẹ dìbò fún ní lọ́dà jù láyé o. Òun náà wà lẹ́nu iṣẹ́, yóò mọ pàréèdì pé kán máa àtáàkì wa bá a ṣe ń sọ̀rọ̀. Bàbá sì jáde tán àtáàkì wa, àwọn náà wọ́n máa wà ń bẹ̀. Ọlọ́run ọ̀pá wa yìí, àwa yìí ọlọ́run ọ̀pá wa ń gangan náà. Ọlọ́run ọ̀pá wa ń gangan, ó jọ yé wa ni náà. Ọlọ́run ọ̀pá mi láwọn àyè kan tó mú kí ewu nígbà náà. So kí ni wàá dé tí màá sọ pé mi ò mọ Súrì? Àwọn tí mo mọ̀ gan pọ̀ nígbà náà, torí pé òun ni mò ń rí sìn, ni mo ti sọ pé mo mọ̀. So kí ni wàá dé tẹ́ wàá wá gidigbo tẹ́lẹ̀ mọ̀ ṣàyàn lágidìgbò nítorí pé ọ̀rẹ́ dọ̀tá lónìí? Kí ni wàá dé tẹ́ mọ̀ dààmú tèmi pé mo ṣe jáde? Ṣẹ́sẹ̀ ni ni àbájọ ládéhùn pé èmi ò ní jáde láéláé. Àbájọ ládéhùn tẹ́ ti prime life mi pé kò gbọdọ̀ jù báyìí lọ. Ẹ̀yin èèyàn wa, wọ́n ti pè mí ní pàǹtí àtàgídìgbò. Mo mọ bí lẹ́tà ti lọ pàǹtí. won me to ni won pe mi o de mo ti won ti hun lede mi be o se se ki lo ki ma de jona o se se kan ma fi mi le fun bi ose kan sugbon ti mo ba fi lo pa anti ti nde ni jona gbogbo ti won ba nso pata pata ni pa mi olorun to le mi ni mo fi bura fun yin iro ni
1: to ohun alaji oriyomi amzat ohun legbon won so nkan kan nu foran yi ti o je ki n sare te nkan kan ko to di pa awon eyan wo tun bere si mo fi ero won han won so di mimo we pe nda won sa de nkan ko to di pe ore pada dota ninu oro eleyi ti won so won so awon orisirisi oro tin ju wa niwe pe abi ajosepo arin won ati gomina ni oduro re mo ni ti won so ni ibere nla on le yi aba won kan be lagbo oselu ti alaji oriyomi amza ati base gbeyin ti won ojo se mo ti won dun koko mo ni kini ohun to le fa ti won fi so eyi fọ́nrán èyí ń sọ̀rọ̀ nípa àsìkò tí alhaji oriyomi amzat ti ń polongo ìbò fún gómìnà tí wọ́n wà nípò báyìí onímọ̀-ẹ̀rọ Ṣèyí Abiodun Makinde tí wọ́n sì fi ń ta ako àwọn kan tí wọ́n yọ sí bọ̀m̀bọ̀ gẹ́gẹ́ bí olùdíje du ipò gómìnà ẹjẹ́ agbóhùn náà ní Fẹrẹ́njogi.
0: Whether you like it or not. Oya joba fe abi ofe adu ni ti ododo ni sugbe ijoba fun ba se dada adu ti na ni emi ijoba ele ijoba se ko ti ba ta lenu uro ni won lo yin ba ba yan ni ri na wa le gbe si joba to pe iru wa gbodo soro ma ati ta lenu ga ko ti de joba na o bi o se ba te to da je ni wakati awon le ta pe ka ta tun awon fun awon de se oni de se emi o ba ta won lenu won ni won lo pa danu ni be gbe si joba aru ni se ni e ba to da je o gbe to baba to da je lu sunkun eni won ni iyawo to ba koko re yo ra nbe yin eleru kan to ba peru re yo gba gbe oko gbogbo ote ti yan ba fi lese yin ma fi de ko ni joba ipinle Oyo I am telling you on mo so fun yin pelu ododo ati ti mo mo pelu awon to jade gata ati se to ba ati bagbara se mo gun won to ba le joba ah olohun ti je ko yo je ka aburu to lagbara ju to le se ipinle Oyo bayi o ni ki àwọn ẹni bíi kí wọ́n gbọ́nà ẹ̀bùwé ewu kí wọ́n gba ìjọba ọlọ́run sì ni fún wọn ṣe ìyàn mi nípínlẹ̀ Ọ̀yọ́ ẹjí o ẹni wọ́n máa sọ tí wọ́n ṣe ẹni wọ́n máa sọ bí ìjọba ikú sí ní tọ́yẹ kó ṣe tí ò tí ì ṣe ẹni wọ́n fi rọ́lẹ̀ wọ́n mọ́ parọ́ mọ́ oríyọmí amzat lórúkọ mi lẹ́ẹ̀kan sí ẹ wo kárí stamp ní ìbáhùn Ṣèyí Mákindé for second term don deal gbogbo aráàlú lẹ sọ bẹ́ẹ̀ o àwọn tẹ járáàlú tí wọn èso olóṣèlú tẹ ṣe tá àti ìdìbò àwọn náà sọ bẹẹ o ẹmọ ìlọra yín lẹnu ẹ ṣe mọ.
1: bákan náà o ní ó jẹ́ wípé nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tí alhaji mukaila auxiliary ṣe wọ́n sọ nǹkan kan tí mo kàn fẹ́ mú belenja ọ̀rọ̀ nínú tí wọ́n sọ ńgbà náà nígbà tí ọ̀kan lára àwọn agbóhùnsáfẹ́fẹ́ tó lọ rè é kàn sí wọn nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò ẹ̀jẹ̀ á gbọ́ eléyìí láàrin ìṣẹ́jú àyà péréte.
2: Tani Bẹ́tunba Ọ̀túnwòsì bóyá òní gọ́ọ̀mẹ̀ntì ni bóyá ọ̀gá ni bóyá Ṣèyí ni bóyá Joseph Adéṣèyẹ ni ẹ máa wo ó lè pé ó lè jìnnà ni tó ń kálukú ọ̀bà tó aláàlùkọ́ràn tó ń kálukú ọ̀bà.
1: Ẹgbọ́n tí wọ́n sọ wọ́n pé ó lè pẹ́ ó lè jìnà tí oníkálukú ò bà ṣé ká pé ọ̀rọ̀ yìí òun ló dàbí ọ̀rọ̀ tó jáde lẹ́nu ẹni tí wọ́n bẹ́ ìyàwó ẹ̀ tó di oyún ìbejì sínú lórí tó jẹ́ wípé ó sọ̀rọ̀ ìgbẹ̀yìn pẹ̀lú ìkanú àti ìbànújẹ́ alágbára tó wá jẹ́ pé mọ̀nà wá àbí ṣe ń sọ onímúlẹ̀ sí ni àbí eléyìí kan wá bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ táwọn sọ pé wà láì bó ṣe wù kí ọpẹ́ tó ń kálukú ọ̀bà gẹ́gẹ́ bí ara àwọn èèyàn tí wọ́n wà pelu ijoba ipinle Oyo ni awon asiko kan o de ja se bayi ni di oselu honorable Taufik Tayo Akinwale awon eyan mo binu sira awon papa julo bi an ba ri pe nikan fe gbe igba pe oun fe se oun na fe dije dupo kan abomi pelu ru eleyi ti Alhaji Oriyomi Hamza ti nso yi o ti soro sita wi pe a mo je pe oun la deun pele nikan pe oun o ni jade

0: ṣe.
1: Iṣẹ́ kékeré owó ńláńlá.
2: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
3: S-E-L-E-R-R-I-E. Sálárì.
2: Bọ̀dá mi, ẹsí fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
4: T-U-R-M-E-R-I-C turmeric.
2: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
5: Ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀.
6: Lagilu FM 96.7.
7: Tiwa loṣelu. Tiwa loṣelu lori Lagilu 96.7 FM. Pẹlu Shina Layo.

0: Akinka bo pada sori eto ti wa lo se lu nikan ni lagelu 96.7 ni felele mbadan e ma gbagbe lati darapo mo wa lori Facebook lagelu FM 96.7 ona le ti le mari wa wo bi ran oro selu ipinle oyo ati awon kan mi to we mara won oni a ngbiyanju lati tu bi okun agba to lomogi sugbon ojo npe awon sele kan tun be ti o pada waye ti o wa siso loju ohun tin sele ni igun mejeji to sese ki oro yi ko lopo mo amo bi ta ba de loni ta fi ko ti a tun fi tun he ni ojo mi ti awon isele otun mi ba tun sele to je mo eje ki a fun awon ara ile laye lati fi ero won sowo e ma wa gbagbe pe iseju aya kan ogoji iseju aya oni fe nikan 40 seconds oni to 1 minute fe yan kan ka le ba dogbon se amojuto akoko yen 09123708675 09123708675 tabi plus 234-8142-49106 plus 234-8142-49106 koni si aye fun oro alufansa bi ti wu ko mo. Hello
1: sira layo
0: e ku ojumo oruko yin lati bo
1: e ku eto olorun ni joba je
0: ami
1: emmanuel sunday omo to soro oruko mi se so lata loju
0: ase o
1: agbadun yin lati ekan yin na gbadun ara yin
0: ase o
1: seri baba paro lo to lopu amo bi to yo mi boro lo ama yo ba ni boro ba ti poju ayin o si so ati ele oro ye
0: ele ro pe asoju po nbe
1: aseju po nbe mo ma daada aye number 1 ale money ka lo gbe won a ma ba se da pada sibe ah to lo ko mi zukun la paro mire ni ele se be pe ma di si now gbo ala gbo gbo ma ma di na ko ma jade me a definitely en te da pa be le ku mo ni ye de oro nbe nbe
0: e se fun ero ti yin e mo je ka nawo esun si enikeni tori pe a leto e a leto lati se be hello
2: sinalaye
0: e ka bo sori eto oruko yin lati bo
2: e so ajewale lo nsoro latade leye
0: e seun ni kokokan
2: e ma je ka wa too sentimental ka de ti ma wa too emotional lori oro yi seri o side osupa konrin kan o ni pe tumi lasiri temi gan le fe die sita oro awon oloselu apere pe Nigeria n da bo na ori mekunu lo jo mu won seri ijoba ni lowo ori yomi amzati na di seru to ba je wipe looto oni wipe oro ofin lo nsele laarin ile suri nkankan yen ko ye ko je pe joba ipinle oyo ni o pase pe kan lo wole ile ejo lo ye ko wole so ti ye yin to ba je pe iya ajaja o lo so wipe ohun ri footage to ye pe kini to ye pe lati be na ti wa mu suri ti ile ejo lo ye ko pase ki won wo ile so ijoba ni lowo ori yomi na di seru e je ka ma pe to fo ori omo mekunu olojo mu gbogbo won
0: ase ri gbogbo e se ja tun gote lomi hello 09123708675 plus 234814249106 hello
1: hello e ku eto
0: e ka bo sori eto oruko yin lati bo sa
1: opolo oku ni joba e ma mo so
0: ami
1: o ki alejo ana to wa nbe na ohun oria oruko temi ni oji omo west won pe lati tamirin bayi
0: e seun e ba se pa papa
1: kini nkan ti mi je so nbe ni pe se kiri oro to wa nle yi ko ni ta ko se ko ta n gba bi ni gbo pe ni gbagbo ti rupe boya ora sore ora sore e ja fo le soro
0: oda e seun hello
3: hello e karo
0: e karo Ami, e ba gbo soke da oruko yin.
3: Oruko mi ni Rasaki lati woro. O ki
0: eku
3: eto.
0: E seun.
3: Olorun je ko baje. E ri oro to wa nle. Ti ti baba kan pe ni ti pe mo ja pe national soro. O se ni ti o mo to se de. Se ti mo to bi ti o bi ti ko to ko bi o pa ni ni. Ti se le re so so jodo awon ko na ru pala ku wa ka ni. Ni na kire ti mo se o ide ti ori omi ko je igbo ohun lori omi ko je. O gbo ona patanu re ti ru ori omi le patanu. Ibo 87 lori omi o baje pe lakon to gbe dani o je wa lo ko to baun e ma do so bo
0: gege bi ero ti yin ni apa be yen. Hello.
4: Hello.
0: Carol.
4: Alaji e mo wa ile gogo lati la mo ko.
0: E se.
4: O ka fe lo lori omi ni da dan taun me kun wa leyin. Mo ma je ma fa ba si ma ke kan jo. Ati kan ju so ba ma je ma fa ni ko se jo bi ni. O ma ra le to ba e ka so e da. Kaso peda nito wa rekaste kaso ya lo da lo mi ja ku su jogun
0: ami ese
4: ya ri la gugu
0: ese go. Hello.
5: Hello sir.
0: E kan ro
5: a ti se ra fata.
0: Yes ma oruko yin lati bo
5: mo se lo so lati
0: lati
5: lati ru wa
0: ese
5: nko mo fe so de ro yen ni pe kini alajo ri yo ni go wa lo fi ese ni go. Because last time I was there, the meeting was say, I want to enjoy from my phone, so I come on lunch room for them. So they seem to be buying. She is the first one. They are trying not to join. But she bought a ton of equipment. I still come there. All the money on it. She is tired. We want to get there. So I go enjoy from my phone. We are fully there. So all I want to.
0: Ashim, who are you? Hello.
6: Hello. A car, son.
0: A car, but sorry to look on you, Latibo.
6: Àwọn olóṣèlú lọ́jà pé àwọn ọmọ wọn rí o àwọn ọmọ bí wọ́n ti rí bọ o ṣùgbọ́n ní sọ́nà sọ́nà ọjọ́ ti kàmpẹ́ẹ̀n káàkiri ni àwọn ọjọ́ ni wọ́n dán dìbẹ́ǹdì ara àwọn ni tó ọlọ́wọ́ bá wọn yẹn jú ẹ̀hún làwọn máa sọ ká máa sọ ọ̀rọ̀ pẹ̀lú kò sáré dọ́tẹ́ ọlá.
0: Ẹ ṣe fún èrò ti yín. Hello. Hello. Eléyìí orin tiẹ̀. Hello.
7: Hello. Ẹ káàárọ̀.
0: Ẹ káàárọ̀. Yes ma.
7: Hello. Ẹ káàárọ̀.
0: Orúkọ yín ma láti bo.
7: Mọ́mí Gbẹ̀ngà ló ń pè láti UK.
0: Ẹ ṣe ma.
7: Ẹ kú ètò ẹ kú iṣẹ́ gidigidi fẹ́ǹsì ẹ kú ìsìníyè fẹ́ǹsì fáwọn èèyàn.
0: Yes ma.
7: Tẹ́bi ẹni agbí fún ọba jẹ́ ó gbọ́ ni àwọn alájí oríyọmí ó yé ti àwọn tó wà ń dé àṣúra torí nígbà tó fẹ́ bẹ̀rẹ̀ ọ̀yọ́ ń pè ọ́ yìí ni àwọn akáwà míì ti pè pé má lọ sínú nǹkan tó fẹ́ lọ yìí àwọn mẹ̀kúnnù tó rọra ń jà yìí máa ṣe kókóró alátẹ̀yìn máa ṣe gómìnà ọbẹ̀ ó bọ́ síta ó ṣe fídíò fún wa pé kíní kan ti lè tán wà wíì tó tẹ́lẹ̀ ń lọ tuntun kíní kan ìgbà wo gbogbo nǹkan tí àwọn tẹ́ ẹ̀ rí níbẹ̀ yẹn gbogbo ẹ̀ pátápátá ló wà táwa ń rí ni a fi ń advice ẹlòmíì tá a bá sọ wọn ní ẹ̀sìn ni torí pé wọ́n wà bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń sọ bẹ́ẹ̀ lórí gbogbo irú nǹkan báyìí náà làwa rí tá a fi ń sọ pé báwo lẹ̀ tó lọ ṣòṣèlú ṣe gómìnà abẹ́ ilé tó ń ṣe gómìnà gbogbo àgbáyé ni ẹ lórí kọ́kọ́rọ́ aláṣẹ wọ́n lọ ṣe ọ̀yọ́ ń pè é kankan ó sọ̀rọ̀ ọlọ́run á bá wọn yanjú ẹ̀ gbogbo àṣírí tí wọ́n jọ tú nígbà tán jọ ń jẹ tán jọ ń mú kàn sí bẹ́ẹ̀ nígbà tí wọ́n bá sì túṣe àṣírí ara wọn náà síta ọ̀rọ̀ òṣèlú ni ọlọ́run á yanjú ẹ̀ fún wọn. Ẹ ṣe ètò ẹ ṣe ètò.
0: Hello.
8: Hello. Ẹ kú programu o ṣínà láyọ̀.
0: Ẹ ṣe wọn orúkọ yín.
8: Gbogbo ọlọ́run ní tó yìn ni.
0: Láti.
8: Láti Fáṣadé.
0: Ẹ ṣe pápápá mà.
8: Ọ̀dà ṣé ẹ rí kò ṣubú gbogbo tilẹ̀ kò rí àlàyé oríyọmí ti pé lugbó gbogbo bó ti wulẹ̀ kò rí bá bá sọ pé ó fi ọmọ ọ̀fọ̀ pọ̀lọ́ ṣé ni ẹni tẹ́ ẹ ti jọ wà tẹ́ ẹ ti jọ ń tẹ̀léra yín ìwọ náà wá sọ́lọ́sẹ̀lú kan a máa gbà kéré nìkan kókó owó ti wàá jẹ gàbá lórí òun tó sì jẹ́ pé bẹ́ẹ̀ ló ti rówó jù ṣé ló fẹ́yà bá fọ pọ̀lọ́ ṣe gbogbo orí nǹkan bẹ́ẹ̀ yẹn
0: náà wọ́n ta jábọ̀ lágbàtà. Mi ò kò ní wù mí kẹ́ tún kéèyàn ó fọ pọ̀lọ́ ṣe ẹ lò mọ́ lẹ́ẹ̀kan sí ẹ mọ́ tún lò mọ́ ẹ lè máa pé kí wọn ó rọra kí wọn ó fi sùúrù ṣe.
8: Tọ́ra akọ́lọ ṣé ẹni bó ṣe wulẹ̀ wò kò rí ọdẹ ìsọmọdé mọ̀ òṣèlú wá dàbí tó mú lọ́wọ́ gẹ́gẹ́ bó ṣe gbé yẹn ni kò rí bẹ́ẹ̀ rárá. Wọ́n wọlé ẹ̀kan nísìn ló mọ̀ pé ọ̀dọ̀ pupa rèé ọ̀dọ̀ funfun rèé ọlọ́run ó yọ kú omi tó kiri ẹ̀ bọ.
0: Ẹ ṣe gan-an ìyá wa. Hello.
9: Ẹ kú ìdòrí yín rìn dáhùn.
0: Ẹ káàbọ̀ sórí ètò. Oruko yin sir.
9: Oruko demi ni Ogbeni Dawuda lati Jeronka AKA Oseyemi. Teri Alaji Oye na nsaaji. To. Olorun yo won. Teri Dadi Bade mi dele aye, baba baba mi mo so nkan kan. Won ni Osiko le wo aso funfun balao. Bi sanmo. To ba ti bo bi Oseyemi. Aso odoti ni ori bi o ba fe doti e a ma Nigeria o se re mo la ni to se le bayi awon ni mo nda ti jo gbe kokon se ama gege bi si e so di so soro soro la ye oyo ko ma soro so pa pa ju lo nda so yen pe awon la won mo nda ti lo mo kan ta awon na ti mo da nje je ah ah
0: oda
9: ti gbo agbaye nwo
0: e seun
9: pelu nkan tan gbe dani so o gbun won
0: e se gan tori akoko ni o ka le tun fun elomiin na laaye e ma binu tori pe ojo ye a ri muso lokun bi ti wu ko mo hello
10: ah akwe to lawun alawun ni je ko baje
0: ami oruko yin papapa
10: mo mela oruko temi laju lu sey seri awon oloselu owe tun ma pa fun ni pe ni alakara ke keke ni keje odi tun to ma sele ni yen so e ti jo wa ti pe ti pe o ti mo ambition re omo ru yen to je be yen to da ni onyun bi yen ti o da ni onyun omo ru re gbogbo won o ba te fe se o lo se ni koro ni so be yen ta ri fun o ba je gbo a pari fun lori internet pari fun lori internet awon mo se won ma ra beta fun
0: e se elomi na tun wa nbi hello hello e ti wa nbe o he oju oko yen ni o te ba n gbo wa awon o gbo yin o oda a je pe boya e tun wa pe pada o ni e oju oko yin o se dada ko to hello
11: hello eka sansan e
0: tun se eka wo sori eto yi
11: nessa john loruko mi lati odo ona
0: e se
11: nessa e tun se seri gbogbo alamo pe hot seat yen ni apo wi aye governor yen o ni bunka won ti ma n du kódà kò sí rìn tọpọlọpọ lè rìn kó ṣáàdì jókòó sórí ẹ ṣùgbọn ẹni tó bá ti lọ bẹ òun gan yóò mọ pé lóun bá jẹ pé ó máa ń ro time two plus two tẹlẹ àwa bá ti tún àdì two mọ ni ìkọ ó le gan o alhaji oriyomi olúwa kọ wọn mọ ṣe ṣá god bless nigeria.
0: hello
12: hello ẹ kọ́ ètò
0: ẹ káàbọ̀ sọ
12: ẹ léṣi wíwá yóò ní kọ ẹ o alhaji ajẹnibujẹ abbas láti ilé agbára mi lánàá ẹsẹ tí arábìnrin tó sọrọ láti eru ahun àti ìyá tó sọrọ láti uk ọlọ́jẹ́ mi ogun èmi ọmọ tí alhaji oriyomi wa lọ bí òṣèlú kó dómi iṣẹ́ rédíò rẹ̀ kọ́ra máa jẹ́ńjẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ owó sì fẹ́ ní godfather ẹjọ́ sì ní ní godfather ń bí òṣèlú nàìjíríà yìí ọ̀tá rẹ̀ ni alhaji ajẹnibujẹ ní ẹkọ ètò.
0: ẹ ṣeun bàbá wa hello.
13: hello sir ẹkọ ètò.
0: ẹ ṣeun orúkọ yín láti bọ̀.
13: láti ṣáájú odò ọba
0: ẹṣẹ
13: ṣe rí àwọn méjèèjì ọjọ nílọwọ ìjọba nílọwọ alhaji náà nílọwọ ìwọ tí ó sọrọ pé ìsúrì ẹjíjọ ọmọ ti pẹ ẹ máa wéèyàn tó jẹ tí ẹjọ máa ń lọ ti máa wéèyàn pé èèyàn líle ń sórí ọdẹ ti máa lù bùn ti ń bẹ lọwọ rẹ àbámọ líle kan ọyọ máa lù bẹẹ kọ máa fi sórí sí ìjọba wù ṣé o padà sọdọ rẹ kọ yẹ kó padà sẹyìn tiẹ náà kò yẹ náà ọbọta ọbọta sọ ti yájú
0: láti ọdún sọrọ ọba tẹlẹ ọdún sọrọ ọba tẹlẹ ọdún
14: sọrọ ẹlẹ máa kó ètò
0: ẹ káàbọ̀ sórí ètò yìí
14: à ń balẹ̀ assist láti orílẹ̀-èdè amẹ́ríkà
0: ẹ̀ṣẹ̀ yìí lẹ́ bá wa káàdì ẹ̀ ẹ ṣe kọ́kọ́ sá
14: ojú tí o gbóyin bí wo nǹkan yàtọ̀ ojú tí o fi wò
0: ẹ ṣá wo
14: gbogbo ẹ̀ là ń pariwo insecurity ẹ̀ pariwo ààrẹ tinubu pé ni ò ṣe ń tọ́ yẹ kó ṣe ṣé gbogbo àwọn tí ń tẹ̀lé wọn o èyàn wàlẹ̀ wọn orí pósẹ̀ tí ọ̀dà àwọn kọ́ lọ yọ ẹ̀ kò kẹ́lẹ́ yẹn lọ wà á ní ṣe é gbà padà mọ́ àbẹ́yìn orí tí ń ṣẹlẹ̀ yẹn ni ẹ̀yẹ ẹwọ́ ọmọ tí ẹ ní wù àbúrúkú yẹn tí ọlọ́kọ́lé jàbùrà jàbùrà sí ọkọ̀ sí o ẹ ti sọ́dún méjèèjì kan rí orí anú ilé yẹn kọ́ ó ní kẹ́sì kọ́ wọ́pọ̀ bẹ́ẹ̀ nínú ògbóró bẹ́ẹ̀ tẹ́bà tí wàá nílò wọn wọ́n lọ mú wọn wọ́n kó nǹkan burúkú yẹn lọ́wọ́ àní ṣe é gbà padà mọ́ àwọn àbẹ̀rẹ̀ pé pé ààrẹ o ààrẹ o ṣé sáà gómìnà ẹgbẹ́ ń dálẹ̀ sí alọ́run sí ó sí ọ̀pọ̀ ju táyé tí àwọn ò lọ this is part of insecurity àbẹ̀yìn òwò ni.
0: ẹ ṣe gan fún èrò tí yín tọ́ ibẹ̀ náà ni rdc ti gé pété lórí ètò tiwa lóṣèlú láàárọ̀ yìí ó ń kan ti mo fe fi pari e o ni oro kan eleyi ti ojogbon ti o je wipe ko ti si ile eko fafiti kankan ni gbogbo agbaye ti won fi oye ojogbon da lola sugbon to je pe awon oro ti mo so le kokan won je oro ti I ma ni kimi won si laye mo lenu lowo lowo yi ni awon eyan ni won joko ti an korajopo lati se iranti won awon ni oloye aribi adedibo olosa molete ki olohun ki o je ki gbogbo bi te koju si ki o ma da si awon kan te fi le laye ko ma baje baba so nkan kan pe eni ti o ba fe ma le ya e ko bo sinu oselu pe won o na ka si eni ti won ati baba re ti an jo du iya e ko to di pe o ndaye won pe won o se afihan re to tumo si wi pe agbo oselu atawa araalu ti an lo anfani ti lo nbe lati yan awon ti o mo dari wa atawon ti an jo oloselu atawa ta fe darapo ma ta wo nwoye lo ye ka jo ma fi oju iwoye alagbara mo wo bi nkan se nlo ni apa be o koja oro enu lasan lasan eleyun ni mo fe ka mo mu lo le ope pataki lowo honorable Taufik Tayo Akinwale inu wa dun pe a pe yin e si je wa laaro ya kiyin loruko gbogbo awon alase kan ni yi ni oni e seun alagbara ji Adebayo e seun pe e darapo mo wa bakan na ni mo dupe lowo asuwaju Segun Salam e seun pe a pe yin e darapo mo wa Beba long kon te fe ba mi so

0: ọgbọ́n.
1: Akabala tó jẹ́ kí n máa bò ní agbára.
0: Ó yá wá jẹ́ kí n jáì sí. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí káàṣì ẹ̀ ti ń dun àwọn ènìyàn nínú? Bẹ́ẹ̀ ló ń fi ayọ̀ kún ọkàn àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti ní Yuya Cashport sí Valentine Cashport, Easter Cashport tó tún yàtọ̀ sí Workers Day Cashport, ilé ìtúgbóná títí di iléyẹ Cashport pẹ̀lú àgbo ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Lótìtú àti lódodo ẹ ti mọ káàṣì pẹ̀lú òótọ́ ọnú. Tó bá sọ bẹ́ẹ̀ ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí àkókò ti tó fún Mid-year Cashport nínú oṣù June. Ogún tó lé ní 1,150,000 wà fún jíjẹ, àti pé àwọn tó ju 100 ènìyàn ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fà sẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó o ṣe ń ta tó o tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò jẹ ojú ayọ̀ ńlá pẹ̀lú oríire ńlá kọ̀tun. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#, lórí Ìlàjẹ̀lú FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.cashe.ng. Mid-year Cashport ní June. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.

0: ẹ̀kábọ̀ padà látọjú ọjà. Ìkànnì lágelú lágelú 96.7 FM lélẹ́yìí òkè gajo òkè ilé tó kalẹ̀ sínú ọgbàlẹ́wù fún báláwo lágbègbè fẹ́lẹ́lẹ̀ nílẹ̀ Ìbàdàn jẹ́ kán má lè tò. Ìròyìn eré ìdárayá ilé tó dùn sí gbọngbọn kan sí. Ẹ wò wá ní Facebook lágelú 96.7 FM tàbí ní TikTok at Tijani Oloko Dana Sport Actor on TikTok. Babatunde Mbembe Ọ̀gbẹ́ni Aliu Oladimeji Dapsi Bẹ̀lẹ̀tì náà ń bẹ TikTok Ọlọ́yọ̀ọ́ Ọmọwùnmí náà ń bẹ TikTok wọ́n yapa ń bẹ̀. Bákan náà ní Facebook à ń bọ̀ ń lápá abẹ̀yẹn náà. Àwọn tí wọ́n fi data wọn wò wá à ń bọ̀ lápá abẹ̀yẹn náà. Ká tó lọ jìnà kí mọ̀ láǹfààní àti kí ọmọ lọ́jọ́ bí èní tá a bá ń sọ nípa pópó Ọlá Sulaiman. Pópó Ọlá Sulaiman Sulamoni ọmọ ọ̀rẹ́ mi ni. Ọmọ Ibrahim Smith Pópó Ọlá Sulaiman Smith Jr. nìyẹn. Happy birthday to you, long life and prosperity. Ìgbà ọdún ọjọ́ kan ni àwọn ọmọ ọ̀rẹ́ mi méjì náà ní ṣe birthday lénìí. Àti àtọmọ Ogundeji Sodiq náà Ogundeji Ogunsi ọmọ ìyá alágbólákọ̀ lọ́dọ̀ kànràn jẹ́gbọ́nù. Àwọn eléyìí àwọn eléyìí ń jẹ ẹ̀pà fùfú láyé. Sodiq ọmọ ìyá alágbó Sulamoni more years to be celebrated. Bákan náà kí n mọ kíra mi kú ewu ọjọ́ bí òní. Ìní ogúnjọ́ oṣù kẹfà June 20 ọdọọdún ni mo kíra mi kú ewu ọjọ́ bí òní o. Mo sì dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n ti ń kí wa láti àtìgbàlẹ̀ ti mọ́ báyìí. Àwọn lọ́gàá lọ́gàá iléeṣẹ́ wa ń bì yìí. Àwọn lọ́gàá lọ́gàá mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o. Tá a bá ń sọ nípa àwọn ọ̀gá wa ní West Midland Communications eléyìí tí Splash FM àti Lágelú FM àti Splash FM Abẹ́òkúta ti ń bẹ̀ ńbẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o. Àwọn lọ́gàá lọ́gàá lágbára ọlọ́run ẹ pẹ́ fún wa ẹ kó àjẹpẹ́ ẹ̀yin náà ẹ gùn lẹ́mìí ẹ̀ nìkan jukú lágbára ọlọ́run ẹ mọ ga ni o. Bẹ́ẹ̀ ṣe ń ga yẹn ẹ̀ ní dúró lójú kan ẹ̀ ní padà sẹ́yìn ẹ mọ ga lọ ni. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tá a jọ jẹ́ akẹgbẹ́ náà. Mo dúpẹ́ pé okun. Bákan náà àwọn agbóhùnsáfẹ́fẹ́ gbogbo ìkànnì lọ́lọ́kan òjọ̀ kan gbogbo ìkànnì tí n bá ní mọ̀ dákọ̀ èèyàn mélòó mo fẹ́ dákọ̀ mo dúpẹ́. Bákan náà gbogbo àwọn táyé àjọjẹ́ agbóhùnsáfẹ́fẹ́ nípa ti ìròyìn eré ìdárayá lédè Gẹ̀ẹ́sì ni àti lédè Yorùbá mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o lọ́lọ́kan òjọ̀ kan gbogbo ẹbí olóko dáná náà. Àdúrà lọ́tún ló sì látìgbà lẹ̀ ti mọ́ báyìí láti 12 báyìí kọ̀ọ̀kan end báyìí mò ń píìkì kọ̀ọ̀kan ni bí mo ṣe ń píìkì ikọ̀ ti àwọn olóko dáná ti ìbàdàn mò ń píìkì tàwọn ti jẹ̀bú bí a ti ṣe bí a ti ṣẹnu. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o. Mo ní ẹ̀bùn ọjọ́òbí kan bí ẹ̀bùn ọjọ́òbí tí mo ní kì í ṣe ẹ̀bùn owó o ṣùgbọ́n àǹfààní ń bẹ ń bẹ̀ pàápàá jùlọ ẹ̀ ń bá jẹ́ olólùfẹ́ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Àǹfààní mo fẹ́ sọ àǹfààní kan lẹ̀ ní Facebook page mi gangan at bó bá ti wọ Facebook Tijani Oloko Dana Sport Actor yín tó fi wà nù yín tó fi wà nù. Ìtí ọ̀pọ̀lọpọ̀ fi ń bí wọ́n bí á léèrè pé ẹjọ́ ẹjọ́ ẹsẹ́ǹdì application tá a ti lè wo bọ́ọ̀lù ẹsẹ́ǹdì ẹ̀ sí à ẹsẹ́ǹdì ẹ̀ sí wà pé kì í ṣe gbogbo application lèèyàn lè sẹ́ǹdì. Ṣùgbọ́n máa fi nǹkan kan sí Facebook page àti wo bọ́ọ̀lù lò yóò ná yín data ṣùgbọ́n kì í ṣe data tí ó fà yín lápò ya láti wo bọ́ọ̀lù ìyẹn ní Facebook Tijani Oloko Dana Sport Actor bí nǹkan ṣe rí lápá abẹ yẹn nìyẹn. Ẹjẹ́ aṣọ́wọ́ iwájú sóò ti play cash ẹ̀ *347*1004*2# tàbí double iṣẹ́ ń lọ wẹ́bsáìtì lọ́wọ́ báyìí iṣẹ́ ń lọ wẹ́bsáìtì lọ́wọ́. Ẹjẹ́ á gbọ́ àwọn èsì ìfigagbága lọ́lọ́kan òjọ̀ kan eléyìí tó láǹfààní àti wáyé nù díje fi ẹ̀yẹ àgbáyé àtàwọn eléyìí tó tún máa láǹfààní àti wáyé àwọn tó ti wáyé àtàwọn tí ó tún wáyé àti tí ó wáyé mọ́júmọ́ ọ̀la tọ́kì ẹ̀ àbí kí wọ́n pera wọn ìbáàṣe tọ́kì ìbáàṣe tọ́kì ẹ̀ wọ́n ti lọ orílẹ̀-èdè Haiti náà ti lọ àwọn kan náà ó tún padà lọ dandan ni àwọn kan ó lọ. Ẹjẹ́ mú láti ọ̀dọ̀ Ayala bóòdì nǹkan sí lọ ní apá abẹ́hùn.
1: akudede wo ya tokun
0: akudede wo ye o
1: asiki yin ku ojo bi lagbara lowo olohun ele o ni sele le te ma se kan
0: ni ami ami ami
1: lagbara lowo olohun
0: ami
1: ninu fe ninu dj ife ya agbaye ile to lanfani ati wa ilana ami akan dodo sodo lorilede moroko lo fina scotland lafe mojumo ni orilede brazil ami ayo meta sodo lo fina haiti bakan na orilede paraguay ami akan dodo sodo lo fina orilede turkey yo lanfani ati tesiwaju loni to ba tin di ago mefa role orilede netherlands won ati sweden ni orilede germany won ati africa coast ni to ba tin da ago mesan asale bakan na orilede kura orilede Ecuador won ati Curaçao to ba tin di ago kan lafe moju ago kan mojumo ola bakan na orilede tunisia won ati orilede japan to ba tin di ago marun idaji aro ola bi nkan si lanfani ati jenu
0: bi nkan se je le ti gbo ohun ta ba nso nipa awon fi gabaga lolokan ojo kan e je lanfani ati teso wo waju lorilede portugal Rio Ferdinand agbabolu fun iko ti Manchester United ngba kan o ni oluko ni orilede portugal Roberto Martinez nsi asise kan pe ko si ni gboya lo fa o ni player bi Cristiano Ronaldo pe kani o je aso le ni abi agbabolu lowo eyin asiri re ibabo ṣugbọn agbábọọlu lọwọ waju iyan fe mo age to fe je in tawo eyan reti latodo eni pe ko gba bọọlu sawon o ba je 50 years ni won ba gba to ba village striker ti won bi ton fi o bere fi gabaga in tawo eyan reti ni pe alaye ani o gba bọọlu sinu awon won fe mo to ti se tele o ni oluko ni yan lo sa si se pe iru player bi Cristiano Ronaldo yi eyan ma ngbe won wole ni to ba tin di bi 20 minutes 30 minutes ti o ti re awon latako o wa lo lo Cristiano Ronaldo agbalagba o fi n bere fi gabaga nigba ti egun alatako tegun won si tutu o si bi to fe sarede ti won ni ba sarede sugbon o fi mo se joker ni yo ti re awon alatako awon agbabolu lowo eyin wo ti sare lo jinijin ni o ti bo won yo ti re won o wa se egbe Cristiano Ronaldo wole nigba ti Ronaldo ba wole yen iwon ba gbara to ku lara Ronaldo yen o yo pada fi nkan sawon agbabolu lowo eyin o wa lo Cristiano Ronaldo o fi bere fi gbaga fi gabaga koju awon agbabolu to je 22 23 years lowo eyin awon mo kekeke to je pe egun won o ti ilu wo debi ti o sa o wa ni baba o lo target awon lo target se be se lo agbabolu to ti dagbanu Rio Ferdinand lo so be bakan na intijua o nervous so intijua o nervous so agbabolu ko ti PSG to so pe e ma bu alaye mo o alaye Cristiano Ronaldo alaye ti ani o baba gbiyanju o oni bo ti se pe baba o special baba o ju enikan kan lonu awon ko se anti baba ju lo level kan na lawon jo wa ordinary player ni Cristiano Ronaldo won ju wa lo e ma ma foju wo won pe won ju wa lo ki se nipa tojo ori la nso o nipa teyan le offer team won ju wa lo won si gbiyanju won gbiyanju ki lo so eleyi si pe ordinary player ni Cristiano Ronaldo pe ko ju awon lo level kan na ni tawon jo wa ipe ti you are nervous ti gba ipe to ti gba social media pe iwo omo odun melo ni o igba wo ni wowo national Ronaldo ti wo national team won e ti bi o ki se pe o si wa nkekere o han ti bi o ngba ta laye ti ngba bo iwo wa so fa laye pe alaye o ati wo ati gbogbo eyin yoku sawawu kan na ni tan ba be obisiri ni tamo eyan ti foju you are nervous in ton tv kan iwo omo ojo wo se to ba wa gba champions league in PSG se oh moye champions league medal ti nbe ni ni akafa laye ni iru ti ejo are nervous abi to gba ti so pe wa lara awon midfielder to daju o da na ka mo se be gbe se pe no abi o fe yo lohun o fe to be to ju re o kan ni won ba gba ti world cup e tan yi yo davi mama leni ni won so pe won o se ayewo fun rafinha agbabolu iko ti barcelona lori ifarapa ile to ni koju orilede haiti ko pari abala akoko ti won fi joja ti tan gbe ryan agbabolu iko ti oyi ori bomb out tan gbe wole 40 minutes na ti joja de ni agbe eyan wole nti e won ni hamstring injury loni won si se ayewo fun rafinha leni lati mo igba ti o lanfani ati pada de boya o po abi o po awon eyan wa bi a pe dakun ti ri rafinha o bale continue mo nje brazil si le pe agbabolu kankan fi ropo o ti bo o ko se tin je be mo o so tun anu e so pe so tun bi nkan se ri lapa abe yen niyan eh eh ninu ke bi agba bolu ti Bayern Munich awon alagoso ko Bayern Munich won fe gbe igbesi alagbara lori Michael Olise won ni Michael Olise yo da bi igba to je pe awon agent e ti fe mo gba bodi won ti fe mo gba bodi ise to si ninu ko Bayern Munich o dodun 2029 o ti sumo igba melo ni odun meta e pe nisin won fe mo gba bodi awon la won se tan lati fe ise Michael Olise loju sinu ke bi agba bolu ti Bayern Munich owo tin gba lasiko yi £13 million ni n gba loyin ododun lati £13 million won fe so di £22 million lati je pe alo ni lobby kankan se Michael Olise koda n ta gbo lati nu ko ti Madrid ni pe koda to ba gba 190 to ba gba £190 million Madrid la won o gbe won ni won tin scope awon agbenuso Michael Olise pe a fun yin le ni ibi to da ju ni Madrid te mo gbe a fun yin lo wa fun yin loko a fa awon mo yin school awon mo yo mo lo school promo e mo je won ofe aso te wo dojo ogbo ofe ni oko te lo dojo ogbo ofe ni afefe te mo mi si mu dojo ogbo ofe nu un e ba ni kan sanwo you know ni won na ti fun won scope de bi pe awon na tin convince Michael Olise bo se wa work up ye gbe alaye ko ba nti work up de Madrid la fe ye ko de si o won ni gbogbo e ni Bayern Munich ti gbo won ni ko Bayern wa ni alaye Olise ilo lo ngba bayi only 13 million ni a so di £22 million eja loju oja babade ka wa te waju so ti play ka se won ni pe yi ko to losan yi *347*100#. In to bi te gba wole fi play ka se niyan a loju oja babade ka wa te so wo waju gbo mi dada Akim Olumide Adeladanu AK Banga gbogbo Westalo baba ti tewo owo pe bi le gbe cake wa owo cake leleyi baba mo blessing bakan na eni Olorun mo logilede USA ni Chicago ni Illinois baba baba ni mama mo dako mi adua ni o mo se baba e ni jabo o be se nga ye ni wale logo Olorun e ni duro loju kan bi omi adagun awon mo yin o tun pada gaju yin lo baba mo blessing a loju oja si so lo so be ntasi e n bere abi ntasi so lo won o fun mi fun ti asna ke fun mi ni nkankan asi so e ti fun mi ni se I go lie for you in wa le so boye ni birthday asi se lo ni o ya oloko dana e ma wule bere number WhatsApp ye na mo nlo ni gbogbo account padawata WhatsApp ti nbe lowo yin na ni e te si be wo ke e te ko fi bi abi 50,000 wo bi ya yo wole abi o ni wole e ko fi yun wo ke to wa si owo gangan a loju oja baba de Michael Olise imoran wo ka ni ayala abi wili ni Michael Olise pelu igbese ti Bayern Munich se gbe yi lati £13 million wo £22 million Madrid lo ganu kale yi sugbon o le se se ki Madrid ma fun to £22 million o ton ba fe gbe Madrid saba fun player ni owo to po ni owo agbabolu ton ba fo player ton ba fo owo ti Madrid o fun lowo to po lo je oju to pawo bi awon Mbappe abi o wa ni ade won lofe ehn sugbon wo ton ba fo owo nla gbe isa first contract yen e gara daada ni nti opolopo mo wo ke o ye ki Madrid le san boya bi 700 ki lo de e pe total package ati commission ati a loju oja baba de ka te waju e ku kale
2: sa beyan lowo loro bi konko yokoto bala afi o basiko da abi so wa da ni airorunsun ara tita sagun sagun keyan me dagba pupo ko ma rin ko geko ge keyan ma le gba pa tese ki won ma gbeyan sega kore o ma oye ki nkan ma rin ninu ara ogbe nu ifunpa giga iseto katalese o ma kan yan gogo ki bato o se si bolese yan ko ma mo ko ti bo keyan ma ru ma gbe opo lo ti lori sirisi ogun sugbe ti oro na abayo ona abayo ti wa bayi o kan si le se toni toni aba healthcare kokoro nu eje ora nu eje pajapaja ya jijaje dijeli aile mi dada idakole ko ma kun o ma le se se dede ara ma gba pe pe pe aro ma legun igbese kan man kia ni pataki ka tete gbe igbese ni kia kia e do wa la para pa ni gbadun aye o se ni tin be laye ti oni tin dalamu ero gba lo de nbe faye o lati ma bi arun sapa ma si kan si toni toni aba et kia egbe le baba lam adesina gomina pinle oyo tele ni felele nbadan e ka le ise mu joyin lola complete iworo di badan telephone 08033715988 08033715988 enta tojo are lama toni toni.
3: The power of God is working as of old. That is why you are invited to 30 years apostolic calling. Hooray!
4: You overwhelm me. This love is too much.
3: Team, as of glorification, come. Let's celebrate Jesus at Team of Elisha Ministry, championed by Faith Church. And just celebrate your God. Share and share. Woli to laba wan. Woli agbaye ni. Prophet S.A. Arogundade. Bere ni Wednesday.

0: Bankole Joseph, Prophet Olatunji Alabi, Guest Minister, Babatunmi, Tabitha Feromi, Oladosun Twins, and Evangelist Brigette Arugundade. Venue, Team of Elisha Ministry, Champion by Faith Church, Old Ife Road, Akigbade, Mato Ibadan. Not this, first 150 people to attend shall be given 10,000 naira each. For more inquiries, 081-3087-2518. Come and be blessed in Jesus' name.
1: Clash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi gbà bumi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
2: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wà.
3: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Làwọn náà ṣe fúnra wa.
4: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bù kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
1: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́mi, má jẹ́ kí ẹ̀bù tí Elédùmarè jèǹkì fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
6: 0807-112-4000 0807-112-4000.
1: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
7: Àṣeyọrí tí yẹn fi lè bọ́nù ṣé àtòṣì Jitalẹs ló ń jẹ́ ọ̀nà àbáyọ kan tí yẹn fi lè borí kòsíkòsí ojoojúmọ́. Jitalẹs International ni Jitalẹs International rírọ ni lágbára lílé ìṣẹ́wọ̀gbẹ́ dídádúró digbí láìrògbọ̀kú lè jọba iṣẹ́ tiwọn nìyẹn. Àwọn ẹ̀rọ lóríṣiríṣi ló ti wà ní Jitalẹs International lọ́pọ̀ kó yọ̀kú lówó tí ò ga jara nípasẹ̀ ẹ̀ka iléeṣẹ́ wa Machine Tech Industries. Àwọn ẹ̀rọ bíi palm oil mixer and digester, pure water machine, ice block machines, garri processing machines, popcorn and palm oil machines, chalk mold and nylon machines. Jitalẹs International àṣírí oko òwò ajé yíyọni nínú iṣẹ́ òun òṣì bẹ́ẹ̀ bá ràwọn tán tayọ láàrin ẹgbẹ́. Jitalẹs International ni wọ́n rọ̀gbọ̀kúlẹ̀ àwọn gẹ́gẹ́ làṣírí àti rọ́wọ́ ti bọnu gbọ́ bùkátà láìsanná ní ara tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà Jitalẹs ni wọ́n ń kó bẹ́rẹ́ fún. Ìwọ náà ṣe kàn sí Jitalẹs International lónìí. Jitalẹs International ló fẹ́ gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú GT Bank, Akinyemi bus stop, Ring Road, Ibadan. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé 08056046055, email ademola.1@gmail.com. Jitalẹs International, ọ̀nà àbáyọ kúrò ní iṣẹ́ òun òṣì tó dájú.
1: Oya ẹ̀yin ọmọ ọlọ́wọ́ ìjọ́n ó tún ti zẹ̀ẹ̀. Fún oṣù márùn-ún àkọ́kọ́ nínú ọdún ni àwọn tó tap ti gbẹnu sí káàṣì ẹ̀léra-léra lóní bá-tú-bá. Abẹ̀rẹ̀ látòrí New Year Cashport lọ sórí Valentine Cashport. Easter Cashport ń kọ́ àwọn èèyàn tó gbẹnu sí yẹn lọ ní ìgbòrò ayé. Workers Day Cashport yẹn gan lọ fàáfà. Ká má wàá tí sọ nípa Iléyà Cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀mẹ̀kọ ẹ̀.

báyìí àsìkò ti tó láti gbẹnu sí mid-year cashball tinú oṣù kẹfà yìí. Owó tó lé ní 1,50,000 naira 50,000,000 naira ni àwọn olóríire tó lé ní 100 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀, gbé bọ́dì ẹ̀. Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó bá ta tó bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí sí o. Wednesday June 24 yìí máa tún pọ̀ létí gan pẹ̀lú ṣẹkẹ̀dúgbẹ owó lọ́tún lọ́sì. Lórí Splash FM *347*1004#. Lórí Ládélú FM *347*1004#2#. Tàbí lórí website wa.

0: Ashe.
1: Bàbá Ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
2: Lára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrúbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti ń lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àrùmọ̀lẹ́gun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúbá ọba iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
3: Do you need a cleaner, caregiver, nanny, trained local security guards, or a reliable party planner? Looking for a comfortable apartment with all the facilities you need to feel right at home? Then look no further than Busy People Support Services. We provide trusted house helps, housekeeping services, errand running services, and affordable accommodation starting from just 3,500 naira per bed space. We sell farmlands, and if you need security for your farmland, estate, or property, Busy People Support Services has got you covered with dependable and professional security solutions. We also manage properties for people who are within or outside the country. Don't wait. Call 081-50-44-44-20 today. That is 081-50-44-44-20. Visit us at Avon House, number 23, beside MTM Mast and Fani Ibadan.

ẹkulé là ń kí ara ilé ẹrì wálẹ̀ ń kéré ọ̀nà a kí ọkùnrin obìnrin ọmọdé àgbà onílé àtàlejò a kí wa ní ìpínlẹ̀ ọ̀yọ́ a kí wa ní ìlú ìbàdàn a kí wa lórí mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé níbi tẹ̀ tí ń gbọ́ mi mo sọ pé yóò dára fún wa ní ìpínlẹ̀ ọ̀yọ́ yóò dára fún wa ní ìlú ìbàdàn yóò dára fún wa lórílẹ̀‐èdè nàìjíríà tí gbogbo ibi tẹ̀ tí ń gbọ́ mi pátápátá orúkọ mi lady evangelist bímpẹ́ ọlájídé wákàtí májẹ̀mú lẹ̀tọ́ níbi tí ọlọ́run ti nu ìbànújẹ́ olórí jorí ọmọdé àgbà onílé àtàlejò tó ti ń sọ ìbànújẹ́ tó ti ń sọ di ayọ̀ tó ti ń sọ ẹkún dẹ̀rín lọ́sàn-án bí ó ti ṣe ń mọ o ṣùgbọ́n mo mọ̀ wípé gbogbo ohun tó wù kó máa là kọjá tó ń gbomi lójú rẹ ọlọ́run nínú àánú rẹ yóò nomijé rẹnu yóò sì mú ẹ̀gàn rẹ kúrò lẹ́nu gbogbo aráyé bíbélì pé bẹ́kún bá pẹ́ dalẹ̀ ayọ̀ ń bọ̀ lówùúrọ̀ àkókò ayọ̀ rẹ ti dé ìṣòro yẹn ogun yẹn wàhálà yẹn tó ń gbomi lójú rẹ wàá wà ò sì ní rí mọ wọn mọ lórúkọ jésù wákàtí májẹ̀múlẹ̀ tó pẹ́ lady evangelist bímpẹ́ ọlájídé bákan náà ojú òní tì yín.

ẹ kó tó di pé mo tẹ̀síwájú ẹ jẹ́ ń padà sọ́dọ̀ director àgbà pátápátá ọlá porogodo ìbọ́bá mi tó jókòó sọ́run tó fayé sàkútì ti sẹ̀rẹ́ ẹ̀ láfiwé ọ bẹ́ẹ̀ lẹ́ni tẹ́jọ ẹrù tí ń gbé ẹrù mi àṣáájú ogun lálọ akẹ́yìn ogun lábọ̀ ọ̀ràn mi ń ṣe fàyà tí ọba ta tó farati tí ò farati bá bánlá bàbá ẹnikẹ́ni àṣáájú ogun lálọ akẹ́yìn ogun lábọ̀ the hank of aship the pilot of our plane and the road safety of our vehicle ìbẹ̀rẹ̀ àti òpin ẹni ìṣáájú àtẹni ìkẹyìn ọlọ́run mi tí ò láfiwé kò lẹ́ni tó jọ pátápátá ọlá ọba àná ọba òní ọba ọjọ́ gbogbo abánigbé abánitán abánidébẹ̀ my mentor instructor my great and wonderful director àwọba tó lànà lágíjù tó mú mi jáde ní asálẹ̀ olúwa olúwa olúwa wa ẹrù tí ń gbé ẹrù mi ọba tó jókòó sọ́run tó fi gbogbo ayé sàkótì ìtìsẹ́ rẹ̀ tí ó sì dàwó nígbà kọ̀ọ̀kan ògbómúlérò àkọ́kọ́ ìmọ́lẹ̀ láàrin òkùnkùn ayé ọba tá a pè níjù tó ń jẹ́ nílé a tó fara tì tí ò fara tẹnì kankan ẹlẹ́bùrú ìkẹ́ tó ṣe pé tó bá gba wájú ilé ẹgbọ́ ta ni bá bánlá bá bẹ́ẹ̀ tó lè mọ arógun gbógun mi àṣáájú ogun lálọ akẹ́yìn ogun lábọ̀ ẹni ìbẹ̀rẹ̀ àti ẹni òpin ẹ ṣe ń torí pé ẹ dára sí wa awá tó yẹ kán tà kán fi ràtùpà nù yín sọ wádẹ ni àjítan náà wọ ẹni kékeré dẹni la lẹ́nì kan bá dẹgbẹ̀rún ọlọ́run mi tí ò láfiwé bàbá mi àgbà tí ò láfijọ ẹ ṣeun fún tẹ́ ẹ ti ṣe ẹ ṣeun fún tẹ́ ẹ ń ṣe lọ́wọ́lọ́wọ́ ẹ ṣeun fún tẹ́ ó tẹ̀síwájú láti máa ṣe èmi ò ní ipá kankan tí mo ní láti tàbí ò bá ṣe ẹ̀yin nínú mi àti èmi nínú yín ọ̀rọ̀ tí ń gbénù mi sọ̀rọ̀ ipá tó ń ṣiṣẹ́ gbénù mi tó wá ń ṣiṣẹ́ agbára mo dá gbogbo ògo padà fún testimony so far láti pàtà ti wà ní orí ìkànnì yìí torí pé ẹ̀ ń fi hàn pé ẹ̀yin lọ́lọ́run ẹ̀yin lọ alágbára ẹ̀yin lọ́lùtọ́jú ẹ̀yin lọ́wọ́ tó ń rọ̀jò iṣẹ́ àmì àtiṣe ìyanu mo dúpẹ́ o torí pé ẹ̀ tún jèrè ọ̀gọ̀rọ̀ kan sọ́dọ̀ ara yín òkìkí ó kan ẹnu omi jẹ́nu ẹ̀ mú ẹ̀gàn kúrò ìtìjú ó tẹ̀síwájú yẹ̀ yóò da yẹyẹ ọlọ́run ẹ̀ gbé ọwọ́ mose sókè ẹ̀ ó fi hàn pé ẹ̀yin lọ́ran mọ́ ń ṣe fàyà tí bàbá mi mo dúpẹ́ o ọba tó yẹ̀yẹ́ ni Nebukadnessar fọdún méje tí ó sì sẹ́ni tó le bí léèrè ẹ̀ ó tún yẹ̀yẹ́ àwọn oníyẹ̀yẹ́ ẹ̀yẹ̀pẹ̀rẹ̀ àwọn ayẹ̀pẹ̀rẹ̀ gbogbo adójú ni pátálà ẹ̀ dojú ti and you will always be there for us bàbá mo dúpẹ́ o mo dò mo parú burúkú níwájú ẹni tó ni kọ́kọ́rọ́ ayé àtọlọ́run ọ̀run lọ́wọ́ the first solicitor general ẹ ṣeun oníṣègùn àgbà olùtọ́jú àgbà the great surgeon torí pé ẹ ó tún wọ ọgọ́rọ̀ aláìsàn ẹ wò wọ́n sàn ẹ ó sì mú wọn lára dá ìlérè tí ó fún àwọn tí ò ní retí ẹ ó fún wọn ní retí olúwa ò ṣe é torí pé

0: mo gbadura fun gbogbo esi to n gbo mi olorun ninu anu re yo mu wa dele oju ode ni ti wa a ni kuku aitojo o loruko jesu ileri ati majemo olorun yo farahan ninu aye wa loruko jesu ona o la ohun ti o to re o seku o ni sunkun mo ibanuje re yo dayo loruko jesu bo ti olorun ti n be temi e wa laaye e je n sare gba testimony e yokan abi meji ko tori pe won fori eto le tori gbogbo ojo wa lo ti lo e pe sori awon number studio line ni mo fe pe yi o nitori awon to wa loke okun to raari bi fun won laaye lose to koja +234 81 42 49 106 hello
1: hello ma
0: e ka san sir
1: e ku se fun oluwa
0: o olorun lo sise re o
1: loruko jesu adele sinmi o
0: ami jesu
1: ni ati bi ose bi nilo kan mo try lati fi
0: okay
1: mi wa getu
0: okay
1: to ru po lori la
0: ben
1: mo dupe lowo olorun ipe yi mo de yin olorun ninu aye yin logo wi pe olorun wa je iyanu eni ka lo mi water water kan ni bi ose bi nilo kan seyin
0: okay
1: lori afefe yi na ni mo ti gbo lori kanne yi gangan
0: okay
1: mo de se be mo dupe ni owo olorun pe mo ba anu olorun pade
0: okay
1: alaafia wa ninu ago mi
0: okay
1: eni to ri mi gan ba mi dupe pe kini mo lo ni jesu ni o ni olorun logo ninu ipe
0: oluwaṣe
1: oruko jesu ipe
0: yi awon nkan to mo se yin tele ke to lo mi yen
1: ara ma ro mi
0: okay
1: ara ma dun mi
0: okay
1: bi igba pe mi o le fese mi tele
0: okay sir
1: mi o le na apara ara mi kan a kan gangan a gan bi eni wonu kodru
0: okay
1: ṣugbọn mo dupe lọwọ ọlọrun lati igba ti mo ti lo mi ọlọrun mu iyanu wonu aye mi wa
0: oluwaṣe
1: gbogbo ohun to n gan yen o kuro
0: ọlọrun ṣe
1: ni ọlọrun pe lugo
0: ẹri yan wa titi lai loruko jesu
1: amen jesu
0: hello +234 81 42 49 106 hello hello etiwole e ka san sa o
2: e ka san
0: sa o
2: e ku eto
0: e se mo dupe sa o bulletin pe mi kilo ami ami ami ami
2: o ko te mi ni card ti gbogbo e mo si po gbogbo mo gan na
0: god bless you sir
2: a n gbadun yin gan gbogbo mọgana kódà gbogbo mọgana gbó ni kì í ṣe àdúrà fún yín pé ní mọ̀nira
0: o àmì jésù àmì jésù
2: sì ní fọjọ́ ọlọ́jọ́ lọ
0: àmì lórúkọ jésù àmì
2: ní ìtìká àbámọ̀ bọ́dọ̀
0: àmì àmì àmì mo dúpẹ́ god bless olúwa ṣe ọdà náà pòpò ẹ bá ń kí gbogbo mọgana god bless you sir ojú òní tí yín lérí àti bájẹ̀mú ọ̀yà +234 81 42 49 106 hello.
3: Hello, ẹ ká kan máa.
0: Sálàáfíà lẹ wá o.
3: Ẹ pé ètò ìyá fún ilé ló ń sọ̀rọ̀ láti ẹlẹ́ ilé.
0: God bless you, mọ́mí kò rédé, mò ń gbọ́ testimony
3: yín.
0: Ẹ ṣeun gan ni.
3: Mo lẹ́rìí o mọ́mí.
0: Ó yẹ ẹjẹ́ rí ẹjẹ́ rí.
3: Mo dúpẹ́ kọ́lọ́ nínú pé yín o.
0: Olúwaṣẹ.
3: Torí ní kókó di ká ṣe iléyá, mo pè yín, mo ṣàlàyé alátàtí mo máa ń lá lórí àwọn ọmọ mi.
0: Ok.
3: Ẹ wá ní kí n yọjú sí yín pé ká gbé yín káṣe nǹkan báyìí káṣe nǹkan báyìí káṣe nǹkan báyìí.
0: Ẹ sọ ẹ sọ nǹkan tí mo ní ẹ ṣe kí ni nǹkan òun kí lẹ gbà kí ni.
3: Mo gba òróró.
0: Ok.
3: Mo gba iyọ̀.
0: Ok.
3: Mo dẹ̀ lo fáwọn ọmọ bẹ́ẹ̀ ṣe ní kí n lo.
0: Ok.
3: Mo sì rí yàtọ̀ nínú ayé àwọn ọmọ yẹn.
0: Ok.
3: Mo rí yàtọ̀ níbi ìwé wọn náà. Gbogbo nǹkan ló yàtọ̀ nínú àgọ́ ara náà.
0: Olúwaṣẹ.
3: Mo dúpẹ́ nínú pé yín o.
0: Olúwaṣẹ.
3: Mo dúpẹ́ lọ́wọ́
0: ọlọ́run.
3: Ọlọ́run ní fi yín sílẹ̀.
0: Ami ami.
3: Ọlọ́run wa ní lójú ìjà kọ yín.
0: Ami Jésù ami.
3: Ogun tẹ́sù tí ó dà lé yín lórí Ọlọ́run ní pé yàtọ̀.
0: Ami ami ẹ̀ rí yín.
3: Ọlọ́run mo bá mi wà pẹ̀lú.
0: Ami Jésù ẹ ṣe
3: mo dúpẹ́. Mo dúpẹ́ o. Gbogbo ìgbà tí mo bá sọ yín pé mọ́mí yóò mọ̀ rí báyìí yóò mọ̀ rí báyìí. Ṣé bá ti ní ẹjẹ́ ká ṣe báyìí ká ṣe báyìí. Mo máa ń rí yàtọ̀.
0: Olúwaṣẹ.
3: Mo máa ń rí yàtọ̀. Mo dúpẹ́ lọ́wọ́
0: Ọlọ́run.
3: Mo dúpẹ́ gan-an.
0: Ẹ̀rí yín wà
3: sí. Ọlọ́run mo bá mi wà pẹ̀lú.
0: Ami Jésù ami ẹ ṣe o. Ẹ ṣeun gan-an ni. Ojú òní tì yín. 091 23 9 0 7 0 86 75 + fún àwọn tó wà lókè òkun +234 81 42 49 106 òun ni kẹ́ ẹ pè wá sí. Hello. Hello. Hello. Ẹ pa rédíò yín o. Ẹ jọ ẹ bá ń pa rédíò yín. Mi ò sá kọ. Hello. Wow. +234 81 42 49 106. Hello. 091 23 70 86 75 ikanilagelu 96.7 pẹ̀lú Lady Evangelist Bímpẹ́ Ọlájídé wákàtí májẹ̀mú ó ń lètò àmọ́ kó tó di pé tí ń bá rí ìpè kan gbà sí. Hello.
4: Hello ma.
0: Ẹ ká sàn sà ṣàlàfíà lẹ́wà ẹ ṣeun
4: kí
0: àmì àmì. Tẹ́ ẹ lè rí mi mo lẹ ti ń pè mí. Ok ok ẹ pè mí lẹ́yìn ètò màá fi nọ́mbà mi síta ẹ mọ́ báírò àti ìwé yín kalẹ̀ ṣe ti gbọ́ ẹ ṣe mo dúpẹ́. Mo lè má lè gba ìpè mọ́ torí gbogbo ọjọ́ ló ti lọ pátápátá bí mo ṣe máa ń sọ fún wa ojú òní tì wá lórúkọ Jésù ẹ lọ́kẹ́ lọ gba ẹ̀rí wá lórúkọ Jésù. Tó bá yẹ pé ẹ ní ìdí àdúrà ni ẹ fẹ́ kí n gbàdúrà tàbí ìmọ̀ràn tàbí dojúrú tàbí kò tiẹ̀ yé yín mọ́ ẹ jẹ́ àjọ fojú kan ra kí Ọlọ́run lè gbàdúrà wa. Ní gbogbo ọjọ́ Monday àti Thursday ni mo máa ń dáwọn èèyàn lóòní ọ́fíìsì wa tó wà ní Ire Akari ojú òní tì wá lórúkọ Jésù. Ọjọ́ Monday àti Thursday ni Ire Akari láago mẹ́wàá títí di aago méjì ọ̀sán ni bákan náà ní gbogbo ọjọ́ méjèèjì Monday and Thursday. Ẹ lè pè mí sórí nọ́mbà àwọn yìí àmọ́ kó tó dìgbà yẹn a ti rí space kan ṣùgbọ́n bàbá tún rí mi náà a lè gbé síra wọn wò gbogbo ibi tẹ́ bá ti bá wa rí space sí bóyá hall bó ti jẹ́ ilẹ̀ náà ni ẹ jẹ́ àmọ̀ kẹ́ ẹ pè mí sórí àwọn nọ́mbà mi ojú òní tì wá lórúkọ Jésù. Mo ń wá bàbá kan ní àdúgbò yìí ojú ń dùn wọ́n wọ́n tún wá ń kiri ike ẹ dàpọ̀ ẹ̀yin ó bá mọ nọ́mbà wọn tàbí ẹ mọlé wọn ẹ bá ń fi nọ́mbà mi sọwọ́ sí bàbá tí mò ń sọ yìí ojú ń dùn wọ́n ń ta ike wọ́n máa ń rù sórí báyìí mo ní ìrì àti rí wọn ẹjọ́ torí ọlọ́run ẹ bá ń fi nọ́mbà mi sọwọ́ sí wọn. Àwọn nọ́mbà tẹ ó pè sílé léyìí ojú òní tì wá lórúkọ Jésù. Tó bá yẹ pé ẹ fẹ́ support iṣẹ́ ìránṣẹ́ ẹ lè fowó sínú àkáǹtì yìí 12 28 81 07 09 Zenith Bank Covenant of God Gospel Testimony òun ni account number yẹn kí iṣẹ́ ìránṣẹ́ kó lè tẹ̀síwájú. Àwọn nọ́mbà tèmi lélẹ̀ Bímpẹ́ Ọlájídé or Lady Evangelist Bímpẹ́ Ọlájídé nọ́mbà tẹ ó pè sí lélẹ̀ 070 32 52 44 78 070 32 52 44 78 lẹ́ẹ̀kan sí 070 32 52 44 78 ìkejì lélẹ̀ tó bá yẹ pé fi àtẹ̀jíṣẹ́ tàbí WhatsApp yín 080 83 87 74 39 080 83 87 74 39 080 83 87 74 39 Lady Evangelist Bímpẹ́ Ọlájídé bá pè mí tí mo tètè gbé afojúdi kọ́ o èrò pọ̀ lójú òpó ni ẹ pè mí títí ọjọ́ tẹ́ fi rí mi bá sọ̀rọ̀ ojú òní tì wá lórúkọ Jésù. Ẹ mọ̀ pè mí lóru o ẹ lọ kẹ lọ mú testimony wá ó ti dára fún yín ojú òde ní tìyìn Jésù Olúwa wa.
5: Ọlájídé FM 96.7 La Gelu FM Jagaba Gogo Radio.

0: Lagilu FM 96.7.
1: Jẹ́ ẹ ti gbọ́. Wípé ìrọ̀rùn ti dé fún gbogbo ẹni tó fẹ́ sanwó ọ̀nà tàbí ra token.
2: Láìsẹ̀sẹ̀ lọ́fíìsì IBEDC
1: pẹ̀lú ìlànà iRecharge. Bójú ẹsẹ̀ ni o.
3: Báwo la ṣe lè máa lo iRecharge?
1: Ẹ dánlóòdù iRecharge app ní App Store tàbí Play Store yín. Ẹ ṣí iRecharge app yín. Ẹ tẹ nọ́mbà mítà sórí ẹ̀ láti ra token sórí prepaid IBEDC yín lójú ẹsẹ̀. Tàbí kẹ tẹ *6606*1#. Kẹ tẹ̀lé ìgbésẹ̀ yòókù láti sanwó yín ní ṣẹ́jú àyá. Bẹ́ẹ̀ni, bákan náà, mítà kọ̀ọ̀kan ló ti ní àpò àsùn kan ṣoṣo. Bẹ́ẹ̀ lè máa sanwó yín sí títí láéláé. Ní kété tí ẹ bá sì ti sanwó sórí ẹ̀.
2: Lẹ́gba IBEDC token yín.
3: Ẹ kàn sí www.irecharge.ng láti bẹ̀rẹ̀ lónìí.
4: iRecharge, sanwó iná ní rọrùn.
5: Pure Press Concert Season 10. Ìyìnpọ̀nbélé la máa dá padà fún Ọlọ́run. Ẹ̀kẹwàá irú ẹ̀ lélẹ́yìí. Àgbékalẹ̀ látọwọ́ ẹ̀mí mímọ́. Nípasẹ̀ Kẹ́mi Robot. Date: Friday 19th June 2026. Venue: Hall of Grace, Jogos Center, Liberty Road, Ibadan. Ló ti máa wáyé o. By 8 PM prompt. Aago mẹ́jọ àṣálẹ̀ la ó ti bẹ̀rẹ̀. Àwọn olórin ẹ̀mí olókìkí tó máa minister. Ministry: Evangelist Dr. Bola Aare, B.C. Aláwíyé Àlùkò, Bukola Akinade, Ṣẹ̀wọ̀lẹ̀ Jésù, Bukola Beckers, Yetude Aare, Àpèkẹ́ Ọlá, Rẹ̀mílẹ́kún Amos, B.B.O. Olúwa Lóni Bisi, Fáfọ́re Taiwo, Dare POP, Fúnmi VOP, Kẹ́mi Amadasun, Adamilọ́lá Alábí, The Convener is Kẹ́mi Robot. Níbi àkànṣe ìpàdé ìyìnpọ̀nbélé, Season 10 yìí ni ká jọ gbé ọpẹ́ fún Ọlọ́run. Kẹ́mi Robot lọ́lọ́run fi ìran yìí rán. Alẹ́ Friday 19th June ọdún 2026 yìí ní Hall of Grace, Jogo Event Center, Liberty Road, Ìbàdàn. Maximum security guaranteed. Ètò ààbò tó múyẹ́yẹ́ wà fún gbogbo èèyàn. A ó gba orí ayọ̀ lẹ́yìn ìyìnpọ̀nbélé yìí.

0: méjì kẹlẹlẹ títí dàgbò mẹ́rin ìrọ̀lẹ́
1: kò lè dán rárá. Abala má fi para láfi ṣíde tò ká tó wá gbẹ̀yìn débẹ̀ lórí omi gbóró títì lórí eré ìdárayá. Abala kẹta ní pápá China gan ni ó ti wá tanrànú lórí eré ìdárayá. Kọ́rọ̀ òṣèlú ó tó wá fọná sójú kẹkẹkẹ lábala kẹrin etí ẹ mélòó àtọgbọ́n bẹ́ẹ̀nbẹ́ẹ̀ náà ò gbẹ́yìn lórí ètò.
2: Àdúrà àgbà
0: Oya àgbà ló tóró lọ ọba ló tẹyin ìrìn fọn fẹ́ràn mi babalọla oya gbé wọn ṣàbàyé.
1: Ìyáṣẹ́lélódé láàgbo méjì sí mẹ́rin ọ̀sán lọ́jọ́ Sátidé lórí ìkànnì lágẹ̀ẹ́lú ẹ̀fẹ̀ bẹ́sẹ̀ kó tèṣù mọ́lẹ̀ fẹ́ràn mi ló ń bọ́ lọ́wọ́.

Ogun, God of Iron. Lagbara Olorun Ogun oni feran wa yi lele. Kana tun wa tan tun pe logun. Inheritance ko. Awon kan gbeke logun. Baba mi lowo iya mi like ile kan sibe sibe won ko won osise tara won awon ti gbagbe pe nteyan ojiya fun won ni ki tojo nta ba sise fun ni pe lowo eni apa ona pe lara ati bebe lo Ogun e tan pe ni 20 onkani le to tumo si pe ta ba ti ku ni e tan pe ni 19 20 na la bo si ti won pe logun nkan ma gun rege fun gbogbo wa a wa ni subudanu bi ti wu ko won Lẹ́yìn 20 21 náà ló kàn bẹ́ ẹ bá ti kúrò 21 ó tún di 22 àwọn méjì tí mo pè léraléra yẹn wọ́n mà nítumọ̀ lọ́dọ̀ tèmi mo gbà wípé àwọn kan tí ó yé wọn àwọn kan wà kò yé wọn 21 22 àbọ̀ ń sọ pé 23 24 lọ̀rọ̀ ilé ayé wọ́n ní 21 22 yẹn ní ṣe pẹ̀lú fẹ́ àwa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọ̀rọ̀ ojú wa torí ọdún ìhárí ẹ̀mí ẹni lógún jọ́ lágbára ọlọ́run kan mọ̀ gún régé fún wa mo rántí orin àwọn K-12 voices àbí 12K voices ẹni K-12 àbí àwọn dípò ṣó dípò láyé ìgbà yẹn pẹ̀lú dídẹrẹ ayé tòótọ́ bàbá túbọ̀ sọ aládàpọ̀ wọn lógún rege ogun rege

0: Ekaabo, sori akotun eto. Aria mani o man san. Ibi asha maikiru, aria nsan. O fe san kwani. Sara, ara, aria, she, shosha isan ni. Aria nsan. Ọlọ́run tí ò jẹ́ kó ṣàìsàn níbi tí wọ́n sọ pé ó fẹ́ ṣẹ̀sàn kìí sì sọ̀rọ̀ ẹ̀sàn o àwọn yorùbá wọn ní ẹ̀sàn fún ẹ̀sàn yorùbá bó ni ẹ̀ṣẹ̀ ẹ̀sàn fún ẹ̀sàn jẹ́ torí pé ẹ fi ń dáná kò sọ fún rẹ̀ yìí ń lò ó wúlò fún yín náà ti gbàgbé ni.
1: Oṣù yẹn ń parí lọ, ọdún yẹn ń parí lọ.

agbara ologun oni gbe wa mi o a ma ra anu gba o anu olorun abo re koni kako lori wa woni ke ma wo ran o ti le logbon ojo ta awon omo kan ti wa nbi to wa pe lawon oluko se ranti won ninu adura yin sa abi I don't care ko kan mi lo nte ye mu ko lorin adura mi na ni wi pe bi olorun ba le tu daniel sele olorun to gba mesake sedrake at abednego olorun to tu paul ati sila sile ninu orin won olorun to gba peteru to pe peteru ah iku o ma da o peteru ro po un ti lo awon to n gbadura fun peteru peteru tun kanle kun le won kokokokoko won ro pe ghost e lo de ki wa ladura ti won n gba ki lo de ta fi pe won lo ni gbagbo yin te n gbadura te o gbagbo o ni agbara pupo be loro awon to n gbadura lori awon omo e na de se ma ri o awon obi kan ti sori tinu ba ko possible won aje po di ta ba tun se kini kan ta ba tun se kini kan but all I believe is that the dry bones shall rise again olorun to se wari isan egungun omi eje nkan kan to ko papo nibi ta awon egungun sun lo si to jo ti ro to ti wo opolopo lo asawari awon omo wonyi ye oluwa mi atoro re ni ake lo ma bo sinu odo bi a ba le sawari ake ninu odo ta jugi sinu odo nkan kan wa nse awon to nse science won ma ni law of gravity igi lo ye ko le tente igi to ye ko le tente igi o le tente igi wole lo irin to ye ko wole lo irin wa sori oke to le tente olorun wa foro emi ati yin yo fi ru ota loju en ti awa ro pe ko le boss ya ade wa boss la gbara olorun mo ki wa etun kasan o se dada ni mo ba yin mo ki yin e ka ro o se dada ni mo ba yin mo ki yin e ka le o se dada ni mo ba yin mo ki yin e ku oru o se dada ni mo ba yin ki lo de ta ti e fi kin kira wa pe won ku oru tori pe oru won mo pe a ti sun ko se se keyan tun ma soro loju oran n ti o ba ye yin o ti ye yin ni se aje pe mo n kin ka bo loruko olohun oba oba ajoke aye oba asakeru aje ki ma kin ka bo loruko baba oludasile ile ise itawa yi ile ise ti o ni baje ti o ni pin ke ati splash ni ati lagelu mo ki baba wa kabiyesi muritala akonde agbara olohemi ya tubo gun fun wa not forgetting my great brother a brother from another mother kedibuge that's my HOC and my executive producer I love you so much brother God bless you venga uyato benga ola yola asewere jaye o rora mu nkan je nti e ma wori ya no asele aye oni ri emu bo je lovely ko si nti o sele bo nje were were ko si nti o sele iwo ma je toye lo olorun ba o ni soro ta e lo ni soro I want to need a connection awon awo chairman lo ni la connection asizo ademola says oh ni wale that's the right guy who is managing this great studio he is the studio manager for now
gbogbo àwọn tó wà nídìí ẹ̀rọ social media pátápátá mokè àwọn tó wà lẹ́nu ìloro bàbá kan báyìí tó ga fíofío àtàwọn brọ́dà mi lóríṣiríṣi tí wọ́n wà mẹ́rùn lágbára ọlọ́wọ́ ẹ̀ ní fara káṣá o mo sọ nǹkan kan mo rò pé lórí ètò yìí náà ni ipa àwọn kan sọ wípé báíbù ò lè gba yán o kùránì ò lè gba yán o wọ́n ní kéèyàn di nǹkan mọ́ra náà nìkan lèèyàn fi lè bọ́ o wípé wọ́n lè yìnbọn mọ́ èèyàn tí ò ní bá èèyàn bí ayẹ ta nǹkan kéèyàn ti dì í sára egbé àìmọye ẹni tí gbé gbé jù sínú òkun àìmọye ẹni tí egbé gbé kọ́gi ó mà gbé kọ́gi seriously igi tó jẹ́ pé bẹ̀ ni kí lẹ́yìn pé àmọ̀tẹ́kùn ti ń jẹ tó gbé lọ sókè tó ń jẹ ọwọ́ àmọ̀tẹ́kùn ló tún bọ́ sí ó tún pe gbé tún gbé ó gbé lọ rí kòkó àsókù bí ó ṣe sọ kalẹ̀ kò lè sọ pé ó yá egbé ó yá gbé mi bọ́lẹ̀ lẹ́bi mi yóò gbé lọ bì kan ni ṣùgbọ́n ni tó gbẹ́kẹ̀lé olúwa wọ́n dàbí òkè kan báyìí tí a kò lè ṣe nídìí torí pé olùkọ́ olúwa wọn nílé ìṣọ́ agbára ni olódodo wọbẹ̀ ó sì yẹ èyí tí ò yí àwọn tí wọn ò nígbàgbọ́ yálà nínú kiran bóyá nínú bíbélì ó ní pé nǹkan kan wà tá à ń pè ní kété lẹ́yìn kété ni bí iṣẹ́ wọn tiẹ̀ ní dojú ìbọn yẹn kọ ẹ́ débi tí wọn yìí torí pé ò ní síbẹ̀ ń gbà wọ́n fẹ́ yìnbọn wọ́n lè ó dé lẹ́yìn kété tó dẹ̀ kúrò ń bí inú ọ̀ ni àwọn pípù yẹn àsẹ́ílàǹtì ẹná wá o ẹ̀gbọ́n ṣe ò wá dá ìbọn lápátì ìbọn ò lápátì ta ló jẹ́ kí wọ́n kọ ìbọn sóhun ajẹ́ pé lórúkọ ṣẹ́gun balógun emp tósì adélọ́wọ̀ the dynamic presenter bàbá ẹlẹ́ríkà mi dáadáa ẹ̀ríkà tó kọrin fún mi láàárọ̀ pé ẹlẹ́nu ẹ iye ló ti ṣí tó báyìí kò lè jọ mí lójú bàbá ẹ ló fi jọ màmá ẹ náà ó ṣàpò ó ṣàprápra ó tún ṣàpròpró èṣù ò ní tú yín ká o ikú ò ní gbà o àwa ń retí mi o má bẹ̀rù ṣàwo ni naija ayọ́ wa gbọ́dọ̀ bímọ méjì lákòókò yìí ṣe is the most merciful God. Welcome to my world. I am yours in the entertainment world, Feromi Ngalalala.

0: number is 091-2370-8675. Oh, let me fi pe wa laipe yi ki la fe wo labala lero temi fun Tony. O da lori ifakoko sofo. Nta wan so nbe re o. Won ni ifakoko sofo ati ibanu owo. O na ni ki awon asofin o ma joko lojojumo. Abe gbo ni ifakoko sofo ati pe a nba na owo o na ni pe ki awon asofin yala ni bile ni o ipinle ni o senate ni o rep ni o ki won ma joko lojojumo lero ti egbo se be lori se ijoko yen se o pe wa ni so ye ko je pe igba ton ba ni nkan kan se ni won a ma lo abi ki le ro pe won ti e se nbe lojojumo gan sojojumo won ma sofin ni abi ki ti e ni koko n ti won se for a whole year o ti ni ye ojo ti won fi ma wa n to to sugbon be se wa wo yen so ye ko je pe a igba de gba ni ti pe okay leyin osu meta bi a ka tun pada wa leyin osu merin bi a ka tun pada wa ti se pa wa si nle lojojumo te bute ba kaye awon eyan ton wa si joko opolopo lo je pe won le so pe won fe sofin tori pe won o to iye awon eyan to re ko wa n joko ki wa ni koko a n joko lojojumo 091-2370-8675 asin so o ra ipa oyan tin pe wa o yeah hello hello
1: hello
0: hello ma
1: she's me back later
0: ah anti mu iba ele ma se wa
1: yes ma
0: eku eku jo meta
1: ni
0: yes ma
1: won lo pe owo ni
0: se pe owo won la n pin na se n joko
1: won lo pe owo ni olorun ni ko saanu wa
0: won mo n sofin
1: o fe ki won se o fe owo ni won se to ni koko owo ni won lo pin
0: owo won lo pin
1: won lo pin owo ni
0: ijoko ipinwo le ro pon se lodo ti lero ti
1: ati jojumo won yawo
0: awon ebi ka won fowo si ni o wa ku sowo eni ti won fun lowo ko lowo
1: bo wa lo si tai
0: o ye ke bi emi lere pe ngba te te fun lowo ti o lowo se o ye kan bi lere
1: ewo le bi lere second term ni o je won o le sododo tin ti won ma tin sele second term ni pa won ku lo
0: second term o fe se sa
1: keji second term ni tin ga ka tin se won to ji be lo
0: oda oda
1: eh
0: but oda mama anti mi mu iba eseun sugbon won ma so wipo omo to ba fail ni ni repeat why are they trying to repeat a class ani ze yan ba yegin ni kan ah o le di olohun to to ba ti je are mo lo le now must you die there ko ye ko ri be omo ya mi won pe wa hello
2: aminda Tabalolanga.
0: Ekasan.
2: Ekasan Okeke.
0: Yes sir.
2: Olorun ni kiri wa kan.
0: Ami.
2: Ogbe ni o ma de dadin.
0: Yes sir.
2: En gbe ni lero ti ni. Se ma ye pe ise ti a ku gbe le won lowo na ni ti a se ti ni gege bi oruko won. Ta ba wa nje ko lojo ojumo. Se ma pe ojojumo na ni nkan ton jaji.
0: Na ma so fi lojo. Na ma so fi lojo ojumo.
2: Ojojumo na ni won ton jaji. Ko da wa wole tan jade na wo pe tan ba le ka tun de le se ru kan bayi so wa tun pe ra won jo a tun jo jiro lori e
0: e fun mi na yo kan te ro pe won ti se ni olojo kan lera lera laarin ose kan e daruko kan te ro kan se
2: e mi o le daruko bo lero te ni go je pe ise ta yan won fun o
0: kan se a ma joko
2: si le o ti ni amo se ka ka ma je ko ma je ise ko do ko iko jo ko je
0: ah joko ah e ti so o e ma e e e
2: a ma yin pe won se ofin wa ise ta yan won kun ni eh kan ma se ofin
0: ora e se
2: e ko ko
0: akuku nri ofin tan se a nri lara wa ni gboro hello ah ya ya bejire
1: hello bejire ya lolanga
0: ya mi ori e wa nbe
1: oni oni baje
0: ami
1: o tori wa lo
3: ah ah ah e mo so be mo e be gbo nkan to mo to jo daddy so ni isin
1: o tori wa lo
3: ara
1: I'm going to go to the next one.
3: Bola
1: ditan
3: Bola ko se da ko gude ka to awon nu Olorun nu e seun
4: ah awon nu Olorun hello Faminga
3: yes sir
4: e ni baje ni gbagbe mo
3: ami o
4: o ko temi ni awo lowo idowo ogbe keta mo mo pe lati ade to kon lo gbe ru
3: yes sir
4: mo pe to se mo de ki mbi na
3: okay sir
4: ko ni baje
3: e se o
4: dari awon asofin wa ta egbe tori ti wa e ba awon epo na wa gbo pele ka ki oni won bi lo so e
3: mi
4: ti ka lo eh da go ni won bi lo sin ka da lo sin wala o gba omo to wa ni kini kan o ti jade
3: na wa nbo
4: bo mo ti ta wa ni owo awon bandit kan kan mo gbe wa we o ti jo so mu la yan awon o ti jo ko to da gbo kan la ni mo ti jo so
3: so pelu tani
4: la ya won ni
3: pelu tani ati tani
4: eri pelu tani ati tani
3: eh eri won ti jo so
4: mo jo so an bi wo gbo se bi wo gbo se kuru bi do do e ko bi o se da mo se jade mo wa ni lu ti ti wa man da fun ba ye ti ti wo se da won lo nse
3: oda e se e se mo da do wo gbo abi kere leti o mo pa yin ja tona hello
5: Faminga baba lolanga
3: e ma nlesa
5: baba gbalagba
3: o gaju
5: e mo mo si o
3: eyan mi ni e
5: o ko mi ni
3: saido saido
5: baba
3: o ya to si saidi gangan fun ara e
5: be ni
3: okay
5: saido e pe to no jeri lori nkan te mu wa
3: yin
5: imi o ri ti fa le fi lo mo joko lore kore nbe e ti je ka ti keko latara koro
3: koro
5: abi e ti gbagbe ni
3: abi o koro yen se mo po si oju awon kan si nkan kan do ni
5: opo awon pastor lele yi gan awon go lo service won
3: nigba yen
5: o lo je o lo lọpọ pastor di ẹ ri pe lọpọ ìdídájí kùtùkùtù kíní ni
3: lórí Facebook lẹ́ti wo pastor
5: lẹ́ni bá wọn pàdé lórí rédíò gbogbo ẹ so gbogbo kíní yìí iṣẹ́ rí tí nǹkan bá wá bí i bákan
3: téèyàn
5: bá tún rò ẹ̀kọ́ tó wà ń bẹ̀ ó yẹ kéèyàn lè mú lò
3: àbí
5: so gbogbo wípé bóyá kíní leléyìí irú ìsìn wọn lọ ń jókòó jọ yẹn ẹ dákun ó ṣe a lè tó bá ń ṣe ká jọ jíròrò lórí òfin a rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì kan tó gbé WhatsApp group ni wọ́n ti ń ṣe mítíìnì ní àkókò ìgbà náà
3: bẹ́ẹ̀ ni
5: so bẹ́ẹ̀ ṣe mítíìnì ìsìn ìsìn ìsìn náà lè ṣe ní orí WhatsApp group àbí pé lórí áàpù lọ́sùn ló sì
3: yí bẹ́ẹ̀ ni
5: ṣojú wa kan dandan pé kí èèyàn ṣẹ̀ lọ́ máa jókòó ìfì yẹn àǹfààní yẹn máa fi jẹ owó Nàìjíríà owó ìlú wa láti máa fi yẹn kó jẹ ká máa la lọ ń jókòó wẹ́ ọ̀pọ̀lọpọ̀ wọn náà lélẹ̀ tọ́ bá gbogbo ti lọ ọdún mẹ́rin kan tó wálé
3: wọ́n á tún ná Senegal bread sí ní.
5: Wọ́n tún nà sí àwọn tó yẹ kọ́ nà sí òtọ́rọ̀ ni kò ń ṣe irú èmi yìí lóòótọ́ o kò ń ṣe pé bọ́yá mo yó náà o ọmọ ká pọ̀ kàn jù à mí tó nǹkan tó wà bẹ́ẹ̀ òótọ́ ọ̀rọ̀ ni nígbà ọjọ́ wọn lè máa gbọ́ mi nígbà bá ẹgbẹ́ kan lè dí ìwà mi wá pípẹ́ àwọn gbẹ́gbẹ́ àkàndá ní míládùúgbò àwọn jẹ́ ìkọ̀sọ́ yọ pé àwọn tó ń wọlé wá ṣe mí sìn lọ́sùn lọ́sì kódà àwọn fẹ́ jẹ́ kí n jọ́ìnì ẹgbẹ́ o
3: kìnìkan
5: kìnìkan
3: kẹ bá wọn kéré òjọ
5: kẹ mọ̀ pé rédíò máa rí náà bó o lẹnu mi ó ṣe tọrọ nígbà tí n bá jọ́ìnì ẹgbẹ́
3: kan tẹ́ ti lọ jẹ́ dodo
5: ó di dandan nígbà tí n bá sọ̀rọ̀ wọn yẹn
3: iro be ba ti be ba ti e ti soro iru wa ya ko ti ni ta ti mo mu yi aje pe bi te ro pe ti re ni e re ni mo nu
5: so yin to wa nbe ni yen so wa ni ni
3: pe e se ata kankan hello
0: ati gbega abi ko kan
3: hello be ake tun wa pe o ata kankan ti mo phone elomi le hello
5: e ka
3: san sa o
6: mo pe lati muslim
3: egbe da tuba
6: muslim ni le odinjo
3: odinjo odin dance ni yes sir yes sir kilo ko ami kilo ko yin sir
6: hello o ko mi Abdulrazak Muhammad
3: ah Muhammad assalamu alaikum
6: wa alaikum salam
3: ami
6: e ma je wa yo seri awon atofe wa to ba je pe le tori e le kono ni won pe lo si de ni o fe ti o ro le kono ni won ma si o fe ti o ro la ara lo won ma si fun wa ama o pe tara won ni won se ki se ti wa ni ki tara mo ti benefit ti won wa pe lo so nínú àgbàgbọ́n àbájẹ tó ṣẹ́ńkálùkù ti gbowó kan fún wa lówó náà bá tọ̀wọ̀n ọ̀yẹ́ láti bí ìmọ̀ tí wọ́n ti náwó ṣẹ́ńkálùkù ti gbowó owó tí wọ́n pa òdiwọ̀n ní lọ́nà owó tí kálùkù fún ọ̀sán fún dandan fún kálùkù ẹ̀jẹ̀ ń balẹ̀sì ẹ̀jẹ̀ ń padàrí ẹ̀jẹ̀ ń lọ́ọ́bọ̀ fún pọ́blẹ́mù nítorí
3: ah inu mi ba dun tin ba ri lawyer to le pe wa lori oro yin hello hello
7: ah ele ma kweso
3: oh hambali
7: hambali ashish lati olede american
3: my great brother I love you so much you are welcome
7: bele jare
3: yes
7: to ri pe won wulo pa na le bi so nte eso
3: Chaman joko lodo yin be oni.
7: Ah. Won joko
3: lojojumo.
7: Ah, l'America. Won joko dada.
3: Mo
7: tori pa won le ya seri. Ah, ninu le ma so fun meji gan. O ye ki won bi kan ku nbe.
3: Won ge kan ku
7: Nigeria. O ni tori pe won wulo fun wa. Seri gbogbo eko ta won ko nipa bi e se se gan. Ba ti an gbe o balu o wa yi pada awon to wa fi ke okun ni ojo wulo fun lo state kala America
3: hello ah wora amba ni boya ke tun wa pe o hello
8: e ka so abu amir wa telewu
3: baba elewu
8: raja amba ja ku mo dinu o
3: ah sey na yin ko leja
8: Oh, awa kan si so mo ni ka se do ami no so tele ko je
3: so
8: si ba lo do ko wa le yo wa le lati wa so fun pe ofin to se ni ofin to se elomi fa ti me si se gan ko do si so do go ipo go buna ama won na ki to bo je Nigeria da
3: ami o ese Hello.
0: wọ́n ń bà lé wọ́n àìkọ́ ẹ̀yìn lẹ́ tó wọlé padà yẹn kí lẹ́ ń ṣẹlẹ̀ oh my god oh my god hello
9: sẹ́rọ̀ mi ń gbà lọ́la àlà
0: yes sir
9: láwọn ẹ̀jẹ̀ ìbàjẹ́ orúkọ tèmi ni ọ̀gbẹ́yìn dáúdà láti bẹ̀rẹ̀ ọ̀nkà ẹ̀kẹ́ òṣèyẹ́yìn sẹ́rí òṣèyẹ́yìn
0: òṣèyẹ́yìn
9: sẹ́rí ọlọ́run ìjọ bàjẹ́ ẹ kọ́kọ́ jẹ́ àwọ àwọn house of representatives a ní 360 tí ìbà ní ṣẹ́ni stéètì 14 stéètì kọ̀ọ̀kan bóyá stéètì ní ọ̀sá bákòtì tó 14 mo láwọn ẹgbẹ́ tí ti stéètì 1b 14 ni ẹwà ajẹ́kájẹ́ ẹ̀sọ́ ogun wọn tí wọ́n rà ajẹ́kájọ́ àwọn sẹ́nítọ̀ náà
0: 109
9: ẹwà ajẹ́kájẹ́ gbogbo ẹ̀ papọ̀
0: wọ́n fẹ́ tó 500
9: that's 469 so ẹ wá jẹ́ ká wòye tí wọ́n mọ̀ gbà lóṣooṣù ká wá sí ogun ẹ̀ papọ̀ lọ́dọ́ ẹ wá dúró owó lọ́dún
0: fọdún mẹ́rin
9: ẹ wá wo owó yẹn ẹ wo ibi tó wò yẹn ń lọ ká tó sàn tó kòwò jẹ àbí níwọ̀n sọ yé yín
0: ṣe
9: ẹ rí ìlú yìí a nídìí àtúntò gidi kódà dábàá ṣe àtúntò gan àdórí ẹ̀ṣẹ́ nìkan ni ẹ má jẹ́ èmi ò rí nǹkan kan dán lọ́ńṣẹ́ o èmi ò rí nǹkan kan láìpẹ́ lọ́yà ìyàbọ̀ ọbaṣọjọ́ ló tó ṣe òun tó ti gbàgbà lọ ní pé wọ́n mọ jẹ́ káwọn máa lo ccs ọdún mẹ́fà mẹ́fà so ìwọ ọwọ́ wọn náà ló jẹ́ kí wọ́n máa dáwọ́ àbàbà wọn pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ojú wà lára wọn so ẹ máa fẹ́ kówó àárín ọdún mẹ́fà tó wá fẹ́ kó tó wá fẹ́ kó ó yóò wá kàn sí iṣẹ́ tó bá gbà ní pọ́sìtẹ́ńsì rẹ̀ so yóò fi lè mọ̀ pé òògùn ní wá mọ́
0: ẹ ṣe mọ́ra mi thank you sir ẹ ṣe ẹ̀yin ara lé ṣe rí nǹkan tí mo ṣe mú wá ẹ rí i pé bọ̀dà àáfà láti ẹlẹ́bú wọ́n jẹ́ ká mọ̀ pé ó yẹ kó máa jẹ́ part time èmi ò rí jókòó ojoojúmọ́ o mi ò rí sí i ẹnì mọ́ ọgbà ẹ wá ní ká má jókòó lójoojúmọ́ ẹ̀ mọ́wó tí wọ́n ń gbà ni ṣówó yẹn ò ṣe é gé ni tó o bá ti jókòó gbowó ìjọ tó o bá jókòó má gbowó ẹ jẹ́ ká wo oríṣiríṣi àwọn nǹkan tó ń bá community kọ̀ọ̀kan fà á ẹ jẹ́ ká tún try wọn wò tọ́lọ́run bá lè jẹ́ kí hello hello hello what is this ó dàbí pé network yẹn ò fẹ́ dà lé mi so ẹ̀yin ara lé tí mò ń gbìyànjú àti sọ̀rọ̀ ká tó lọ polówó òun ni pé o ṣe o jẹ ló yẹ kó rí what can it ni ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ ọgbà mo ti máa ń sọ ìbára láwọn sẹ́nítọ̀ ńlẹ́yìn náà ó níbi tá a ti máa ń rí wọn tó ti máa ń jókòó aráwọn aṣòfin nípínlẹ̀ a rí wọn 24/7 ibì kan wà tó máa ń jókòó sí òkàn ṣe é sọ kéèyàn dáko èèyàn ni èmi mọ àwọn kan àjọ máa ń jókòó ń bì kan tó ti máa ń da nǹkan sáyà wọn a tún gbọ́mọ sẹ́gbẹ̀ẹ́ 24/7 ṣùgbọ́n yẹn ò kàn wá yẹn ní ṣe ṣùgbọ́n àkókò tí wọ́n tán fi ń jókòó yẹn kéèyàn kan ti wà ní báà bíi 1-2 aṣòfin àwọn bàbá owó lọ́wọ́ àwọn ajókòó síbi kan tá a máa ronú bó kí la tún fẹ́ ṣe kí la tún fẹ́ ṣe kí la tún fẹ́ ṣe gbogbo ọ̀rọ̀ wọ́n jiyàn gbé wọn jiyàn gbé yìí kí lòfin tán ṣe lórí ẹ̀ kí ni àṣẹ tí wọ́n pa fún ààrẹ pé tó o bá ti lè ṣe nǹkan kan báyìí láàrin ìgbà báyìí wọ́n lè yẹ̀ yín lọ́wọ́ wò ṣùgbọ́n ń gbòó jẹ́ pé wọ́n ti sọ pé gbogbo yín ẹ tún ní àǹfààní àti tún padà bóyá o capable àbò capable ara àwọn ibi tá a ti ní problem rẹ lórílẹ̀‐èdè yìí àfikọ́ lọ́n gbà wá ẹ wọ ẹ jẹ́ ká lọ sí agbọ̀n ti ìkéde àti ìpolówó ọjà mo ń padà bọ̀ ẹ kú kalẹ̀ ẹ má yí kúrò ńbẹ o àríyá ń ṣàn lórí lágẹ̀lú 96.7 thank you so much.
10: Hi, àríyá ń ṣàn. emi omo yin na ni o jali jani mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
11: s e l e r r I e salary
10: ah boda mi espelli espelli na di salary oya lopin gbianju espelli turmeric
12: t u r m e r I c turmeric
10: e kare pali ohun se be Maggi chicken flavor kan fun yin
11: ohun se be Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo
13: Oya, ẹyin ọmọ lọwọ ijọn o tun ti zẹ. Fufu osu marun akọkọ ninu ọdun ni awọn to tap ti gbẹnu si kaṣe lera lera loni back to back. Abẹrẹ latori New Year Cashport lọ sori Valentine Cashport. Easter Cashport nko awọn eyan tun gbẹnu si yen lo ni iboraye. Workday Cashport yen gan lọ fafa. Ka ma wa ti so nipa Ileya Cashport pẹlu ẹran agbo to sẹmẹ nko ẹ. Cash

0: share.
1: Bàbá Ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
2: Ẹ ràn jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí ń ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrúbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti ń lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọ̀lẹ́gun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúbá ọba Iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
3: Lágelu apata majapato jamakuta Lágelu FM akaba faratile faratile agun badu opo makamuso Lágelu FM kakaki ilese agun safefe tin farere idunun fun gbogbo roja to nta imule ogugun ni so wonyan wonyan sekere tin midungbe owo fun gbogbo en to loye to damo sibe yin na ngbo sibe en rise re nigboro afa ibawon dowo ko lai roguru kawo Mad out there, Lágelu FM 96.7. Bagbo gbaju gbaja gbaje oko. Won ti gba yera bata nle yi. Lawujo ile ise to npun safefe. To mo ja se kulu oja ti o ta. Gbera nle, darapo koja wa. Gbogbo ara Lágelu FM 96.7. Iki walahi ya lubarika. Kulu oja nbe, kerin opo eke.
4: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bí o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, Direct Entry, àbí o fẹ́ ìpadà HNDC Degree University ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Akran Avenue Ikeja, Nìbàdàn, a wà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ijema Gbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University, so àfojúsùn nípa ètò ẹ̀kọ́ Kore di me mushe.
5: Sonia tomato sachet. Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.

0: ẹ̀dá ọlọ́gbọ́n nù owó gan lọ́ba ọgbọ́n ọgbọ́n.
1: Akábala tó jẹ́ kí n máa bòjá gbà.
0: Ó yá wá jẹ́ kí n já ẹ sí i. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí káàṣì ẹ̀ ti ń dun àwọn ènìyàn nínú. Bẹ́ẹ̀ ló ń fi ayọ̀ kún ọkàn àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti ní Yuya Cashport sí Valentine Cashport, Easter Cashport tó tún yàtọ̀ sí Workers Day Cashport. Ilé tó gbóná títí di Iléyẹ Cashport pẹ̀lú àgbo ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Lótìtú àti lódodo ẹ ti mọ káàṣì ẹ pẹ̀lú òótọ́ ọnú. Tó bá sọ bẹ́ẹ̀ ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí àkókò ti tó fún Mid-year Cashport nínú oṣù June. Owó tó lé ní 1,150,000 naira wà fún jíjẹ, àti pé àwọn tó ju 100 ènìyàn ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fàsẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó o bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó o ṣe ń ta tó o tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò jẹ ojú ayọ̀ ńlá pẹ̀lú oríire ńlá kọ̀tun. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí Ìlàjẹ̀lú FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.kase.ng. Mid-year Cashport ní June. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣó ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
2: Bàbá Ìbàrù bá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
3: Ẹran ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí ń ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn déédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrùbá ọba Iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
4: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bí o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, Direct Entry, àbí o fẹ́ ṣe àyípadà HNDC Degree University, ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Crown Avenue Ikeja, Nìbàdàn, a wà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ijemma Gbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University, so àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
5: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
6: SELARIE Salary.
5: Bọ̀dá mi, ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
7: TURMERIC
5: Ẹ káre, bá ní òun ìṣẹ̀bẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.

0: si ẹgbẹ́ afan a fi le mọ èyí tá a belong sí ń bẹ̀ ìdí nìyẹn o tá a fi nílò láti gbé àwọn alága wá ní kọ̀ọ̀kan ení tere èjì tere mo ti sọ fún alága afan ti ìdó ẹ̀yin ni ọpọ́n sún kan o ìkọ̀ọ̀kan èjì èjì ní mọ̀ fi tò wọ́n létí tí a sì láǹfààní àti mọ̀ gbé wọn wá ní ení tere èjì tere ẹ lọ fọkàn balẹ̀ ẹ̀yin tẹ́ lẹ́ fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ afan ṣùgbọ́n ẹ mọ ẹni tẹ́ lè pè orí ètò yìí gbẹ bá ń gbọ ẹ mẹ́ni ti ṣe alága ìjọba àbílẹ̀ ibi tẹ́yìn bá belong sí. bẹ́ẹ̀ gẹ́lẹ́ àbí kí n pé bẹ́ẹ̀ gẹ́gẹ́ ṣé ẹ gbàgbé wípé on the 23, 24, 25 o ní ECOWAS Aviana 2026 ẹ jẹ́ a lọ wò wá nínú odù kàlẹ́ndà twenty-three yẹn bọ́ sí ọjọ́ ṣẹ́gun tuesday 24 jẹ́ wednesday 25 jẹ́ Thursday ìyẹn ni pé ọjọ́ ṣẹ́gun tuesday ọjọ́ wednesday àti thursday ó ní ECOWAS Aviana 2026 ẹ fi sọ́kàn aláǹfààní àti gbàlejò Mr. Oyedele Samuel ní ìjẹ́jọ́ wọ́n sì jí óyé wa pé aago mẹ́wàá ni ó bẹ̀rẹ̀ ṣùgbọ́n mẹ́sàn-án ni ìforúkọsílẹ̀ a ṣèlérí lórí afẹ́fẹ́ fún ọmọ nàìjíríà wípé àgbẹ̀ lọ́ba àti ikọ̀ rẹ̀ ọ wà ńbẹ̀ bí ògo ti ń jẹtọ lọ́run aláǹfààní àti wà ńbẹ̀ ẹ mọ́ gbàgbé wípé Fonto Mothers Farmer ọba làgbẹ̀ globally àpérò àwọn àgbẹ̀ ó tún wáyé ní ìlú ọ̀rẹ́ ìpínlẹ̀ ondo gangan láti ṣe á bèrè bóyá sóbọ́ọ̀sì náà ni a láǹfààní àti wà ń bẹ̀ ní december la mọ́ ṣe gbogbo ti ń jẹtọ lọ́run
1: ká fẹ́ràn jẹun bí ọmọ ọdẹ
0: àwọn kábíyèsí lọ́balọ́ba àwọn ìjòyè àwọn èèkàn nídìí iṣẹ́ àgbẹ̀ mọ́ láǹfààní àti wà ń bẹ̀ bí wọ́n ṣe wá mọ́ ṣe láti èkó láti ìlú àbújá láti ondo láti kí ọ̀ṣun káàkiri wọn mọ́ láǹfààní àti wà ń bẹ̀ a tún ń péjú bìbà síbẹ̀ bí ògo ti ń jẹtọ lọ. ṣé níbi kí iṣẹ́ àgbẹ̀ yìí le dáa ó le rọ̀ wá lọ́rùn ká le jó kọ wa tí wọ́n ń pè wá lọ́ba ká sì le jí ọba àbí àjọba lónìí òde yìí ṣé ń gbọ́ mi ètò ti bẹ̀rẹ̀ náà nu o lónìí òde yìí mo ti bá vice national president fún àwọn afan mo ti bá wọn sọ̀rọ̀ engineer onímọ̀ẹ̀rọ bá pe yorùbá tó pè bó engineer onímọ̀ẹ̀rọ olùmìdé àyìnlá mo ti bá wọn sọ̀rọ̀ wọ́n jẹ́ ó yé mi pé oṣù tí ń bọ̀ ètò tí ààrẹ tinubu gbé kalẹ̀ renewed hope agenda níbi tí wọ́n ti fẹ́ mọ pín ajílẹ̀ wọ́n ní ààrẹ fún ẹgbẹ́ afan ti ń lọ káàkiri àwọn ìpínlẹ̀ pé yọ kan ìpínlẹ̀ ọ̀yọ́ ní oṣù tí ń bọ̀ ṣe ń dè é wọ́n pín ajílẹ̀ fún wa àwa àgbẹ̀ kìí ṣe bí irú òṣó mọ̀ ló
1: lórí kíni
0: àgbẹ̀ ọ́fíìsì ń tiẹ̀
2: ní àgbẹ̀ alákọ̀wé
1: éka àgbàdo bíi mẹ́ta mẹ́rin tí mo níṣẹ́ ìsàrẹ̀ ni
0: bíi
1: àti tẹ̀gẹ́ náà
0: bí èèyàn bá ti ń sọ bíi
1: lẹ́gbẹ̀ẹ́ ti nasisi
0: lọ́la
1: ẹgbẹ́ ọ̀dọ̀ ẹ̀ ni
2: o kò ní wà àgbẹ̀ làwọn náà
0: asis aka mr fọlásílẹ̀ sọ ẹ mọ gbáradì ìpínlẹ̀ ọ̀yọ́ wọ́n ti fi àwọn fọ́nrán sọwọ́ sí mi bí wọ́n ṣe ń pín wọn káàkiri mo rí àpò ajílẹ̀ tó kúnlẹ̀ bìbà fertilizer àti urea npk kọ́nu àti àwọn urea mo rí tí wọ́n kó dàálẹ̀ bìbà èmi gan ń pòǹgbẹ pé kó kàn wá ní ìpínlẹ̀ ọ̀yọ́ ká lè múra sílẹ̀ fún dry season farming ba se gbe agbado nu erun eje nsare polowo oja bi melo kan ngba nba pada de alejo mi ti wa nbi awon ni ogbeni raji akim oniroyin leyin na eni kan so njo ni lori radio kan pe ki lo niroyin wa ndi si agbe mo ni oyi oye to ni
1: abi o ku die ka to fun
0: okay mi gbo oda enu mi ko won o ti gbo yin eje apolowo oja ngba ba pada de e ku kale Mr. Raji Akim won ti wa nbi kini won ni fun wa se gbagbe mo ni awon alaga egbe afan ni ijoba ibile kokan ati gbe opa ase le won lowo ti won o yato si won o fun awon alaga pe alaga wa o sugbon ko si autonomy emi o mo autonomy teyin so awon alaga ile won gba complete autonomy awon alaga gbe ile won ni complete autonomy ti won e gbo oro lenu won awon ni won side fun wa gege bi mo ti so pe awon alaga alaga joba bile a mo gbe won wa sori eto e ku kale won pada bo
3: Lagilu FM 96.7 The power of God is working as of old. That is why you are invited to 30 years apostolic calling. Hooray!
4: You overwhelm me. This love is too much.
3: Team, as of glorification, come. Let's celebrate Jesus at Team of Elisha Ministry, championed by Faith Church. Eja just celebrate your godu. Ise ranse pe woli ti o laba won woli agbaye ni. Prophet SA Arogundade bere ni Wednesday.

0: èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí ọyà ẹ̀sìn pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì
1: S-E-L-E-R-R-I-E sálárì
0: bọ̀dá mi ẹ̀sìn fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì ọyà lópin ìgbìyànjú ẹ̀sìn pẹ́ẹ̀lì turmeric
2: T-U-R-M-E-R-I-C turmeric
0: ẹ káre pálí ohun ìṣẹ̀bẹ̀ Maggi chicken flavour kan fún yín
3: ohun ìṣẹ̀bẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà sẹ́lẹ̀rì àti ata ilẹ̀ pupa olùyípadà ayọ̀.

0: mo layo lati so fun gbogbo eyin te n wo pe nbo le fe ri ile oko ya ile oko wa te le ya lati fi da oko eyin te si n woye pe se asiko oko dida o ti lo ke ilo o a ba follow ba se mo se ta si tun follow prediction ajo nimet August break yo wa ni gangan ta ba ti wo July a na August break yen wo August gangan a de gbin agbado nu erun a gbe ege le lori ba se nse nu tori be ba se fe yin te si npe mi Mr. Okone wa be oko wa wo a wa e ma binu e je nsi oju opo le olami le kan bo ni
1: o ti wa le
0: oro lori mazavita mo je ka fi dun awon eyan a dupe lowo Mr. Abdulmashud meji meji alejo mi eje nse bayi baba se n pe ti maza ka ma bara wa soro nti mo tun fe bere kini nkan te fe so fun awon eyan to ba fe darapo mo yin
2: aye si sile dada mo si ni gbagbo pe ton ba wa lati wa darapo mo wa ton se tan lati keko ma re ko gidi ko ko de se oro wa de ni ko si enikan ju kan enikan ju kan
0: to ko si gbugbugbun laarin yin ki se pe igun ti Mr. Akim le mi je igun ti Dafalade le mi wa tori ti mo le eyan ko nu egbe nu nigbati ati pe nkan ba de se ki se pe e mo nfi
3: igun ti
0: foju pe igun ti wa ri
2: se ri bo se ma nsele ni
0: Paulu
2: ti o ba ti se dede nu egbe o kini o wa si meeting dede ikeji ojuse to e ko se
3: o se
2: a wonu register won wo lo nse dede en to nse dede o le ma do anfani je ko wa je ni to nwa le kan lodun abi kan
0: eje se ba hello
4: hello
0: o ko yin sir
4: oluwa seun
0: oluwa seun
4: totuola
0: totuola 1350 adugbo yin
4: ben pelele
0: 1350 1350 hello
5: hello
0: yes sir
5: ẹ pé tán
0: ọlọ́run ló ń tò
5: ọláyé ahmed láti ìkòyí ọdún tẹ
0: 5757
5: bẹ̀rẹ̀ láti ìkòyí
0: ìkòyí èwo ń bẹ̀ ìkòyí ọ̀sùn àbí ìkòyí èkó
5: ọ̀sùn state
0: ok ó kọ yẹn
5: ọláyé ahmed láti
0: ìkòyí 5757 ẹ ṣeun ẹ̀yà ẹ fojú òpó lẹ̀ hello hello
4: hello sir
0: yes sir
4: hello sir
0: a wà pẹ̀lú yín ó kọ yín
3: láti
1: sókè
4: láti sókà
0: fẹmi láti sókà 5018 ẹ ṣeun 5018 hello
4: hello
0: sir
4: kásùn
0: ẹ kásùn
4: látọyọ ni biodun
0: biodun látọyọ
4: 9429
0: yeah, Mr. Biodun ẹyin ẹ pè mí ní àárọ̀ ọ̀la ó ṣeéṣe kí ikọ̀ àgbẹ̀ lọba ká wà ní ìlú Ọ̀yọ́ ẹ pè mí ní àárọ̀ ọ̀la ẹ jẹ́ àwò hello
6: hello sir cold
0: present sir ó kọ yín sir
6: Samuel Bitoye ọmọ ìyá
0: bàbá mi
3: ẹ̀rọ sọ
6: wòlíì tó kìlọ̀ ìwà
0: ọtọjọ mẹ́ta
6: ó máa yẹ ìwọ náà máa tẹ́lẹ̀ pé àgbẹ̀ ni mí ṣùgbọ́n ẹ fún wa ní fataláísà
0: ẹ mọ́ bínú tá a bá ti pín ẹ darapọ̀ mẹ́gbẹ́ àgbẹ̀ tó wà ní ìjọba ìbílẹ̀ yín
3: ilẹ̀
0: tí ń gbọ́ báyìí ìjọba ìbílẹ̀ mélòó 3457 lẹ́kan 3457 ẹ ṣeun ó di mélòó bẹ́ẹ̀ yẹn lẹ́kan
1: ó ti pé márùn-ún
0: ẹ já fi gígùn ìjọba ìbílẹ̀ mélòó ni ọ wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ìlú Ìbàdàn
2: 11
0: so ẹ̀yin 11 yẹn lẹ ṣe gaf yín ní ìjọ Tuesday
2: bẹ́ẹ̀
0: ni 11 yẹn lẹ ṣe àwọn 11 yẹn lákọ̀ọ́kọ́ tọ̀ kó tó di pé àtàkọ́sọ bọ́ sí àwọn
3: ibòmíràn
0: kí ni tẹ́ ẹ tó fẹ́ sọ fún àwọn tí wọ́n jí àgbẹ̀ ní ìjọba ìbílẹ̀ yín pé kí wọ́n ní àfojúsọ́nà fún gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti fẹ́ gbà
2: kí wọ́n jẹ́ ká ṣe bó ṣe ká ṣe
0: kó bá lè rí
3: bá rí bó ṣe kórí
2: because gbogbo wa náà tá n ṣiṣẹ́ láti lè jẹrẹ náà ni mọ́tà bá ṣe bó ṣe ká ṣe
0: kò lè rí bẹ́ẹ̀
2: awon eyan kan wa to pe owo seed la some problem won wa ni ile ta won gbin last year ile to je la be
3: ko
2: no ma sa to ma gbe lati be gan disease le ti wole o ma nsele si ata tomato ata won ko be elomi na de ni agbado tri baba baba fi le fun on lo se n pada
3: tan ko sori aka
0: o fi ran ti won ni
2: on lo se n gbin so genetically a ma lole ta ba gbagbado gidi lodun to ba ga bayi to ba dodun to n ba ga bayi to ba dodun to n ba lole titi titi ya fi di ncho
3: tadi
2: arara nsale to pe be ya 15 ya 20 e ko le teyin nkan gan je e de ragbado to pe te ba ma je meji okan ya bale so kila wa fe ma so kila n waste time ara wa le lori kon gbin to ye kon gbin kon ma roju owo difference laarin wahala ton se onlowo ton fi ra seed ton ba da seed to wa bible at least awon na jere e wa jere e ra won atakan to ma ri kon du kon dubai merun lo ma saba nwa lati north awon yen ti mo nkan ton gbin eyin ga ri pe o ma fa yin mora e le re ni to gbin atakun gbugbu to le atagun gbugbu
3: e wa ni to je rodun
2: to je rodun
3: to wa je to da bi arara to da bi eni akara
2: e mo ru nkan be ko se ni ta ya die so e je ka se bo se ka se o ko te ma san si di atatun yo gbugbu gbugbu o na le ma san si di agba ata tin tin tin tin tin ni bai
0: e se wa mo mọ pe e le so gbugbu e tan e mo binu Adekunle Kabero Samuel Bitoye Lateji Oku Segun Atoba Ayomide Onimoto
3: Oyin Laki o
0: Opoyiosa e mo binu
3: n ba
0: pe dada
3: Opoyiosa
0: Alabi Eshun e ba n fi number yin sita oya
2: number temi ni 0034939133
0: e to pe
2: 0034939133
0: e to pe lekan si
2: 0804939133
0: eyin atawon wo lejo wa
2: emi ati
0: e ba n da koko yin tejo wa
2: eyin atawon colleagues mi lati local government mi
0: Elda Falade abi ati Mr. Onaleye Olufemi ẹṣeun ti a pe yin ti ẹjẹ wa ta lo ṣe are jun be
1: awon to ṣe re won ni privacy settings so ko ṣe oruko won so odun lo ti wa
0: kila wa ṣe o kilo de tayin na fi private settings si bayi e ma binu be ba n gbọ mi e ba n so fun Otunba Olabanji Chief Olabanji Orilele ti se alase ati oludari Olabanji Fish Farms e pe iko agbe lo ba o kan si won laipe yi ani oro ta fe yanju dada ni o eyin te ni e fe darapo lati fi oruko sile fun BSF training osin idin number te pe ni 0703019 5962 emu egbo le kan si o 0703019 5962 0703019 5962 oye ja ko yin eja mo lo
3: lagbara olohun oba wa tun ni pelu yin lojo mejo lagbara olohun oba iruku odijo mejo
0: ese
3: se bola dbc
1: adupe fun ifarabalẹ yin oyekola olamilekan loruko temi ese te ngbo wa
0: ese Akanji ikoyin re enju olodumare ti o se figigun okon joseph ajo ko bi en tin fena nlo ko temi nje sola re o baye mega child of god yo gbe intra baye lori gospel gbedo ere gbogbo di ijo mejo bogo tin je tolorun alaga ijoba ibile ti ido alaga egbe afan ti ijoba ibile ido ladi ipo oni alanfani ati gba lalejo ni ijo mejo e ba n so fun kan gbaradi o je kin fi asiko yi ki tunde omo olawo ti won je oga wa labalati ayin
3: alesfagusi
0: ati oloko dana fun ti ojo bi won ase isa modun asa modun se mi
3: ba
0: odun odun kan ni o mo le mo lanfa ni e je nki feran mi babalola fudi ojo bi re ti ola ola ni o se ojo bi
3: yo wa sopo yo laye
0: ojo mejo
3: abalola 96.7

àbí ò ti ẹ̀ tọ́pẹ́ rárá abẹ́ tí ẹ wà lára àwọn tọ́lọ́hun ò ṣe fún kọ́ ti máa ń sọ ní o torí pé èmi gbàgbọ́ pé gbogbo èèyàn lọ́lọ́run ṣe fún afẹ́ni tó bá ní tòun ò tó lóko. All right, join us on Facebook.

Ààrẹ Tinubu ni ó ti ṣe àlékún oṣù mẹ́fà ló ti mú bá sáà yìí ti alákòóso àjọ ẹ̀ṣọ́ aṣọ́bodè ilẹ̀ yìí ti ṣe Controller General of Customs Adéwálé Adéníyì lólò lórí ipò. Èyí jẹ̀jáde nínú àtẹ̀jáde yìí tó lù síta láti pàṣẹ amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ Ìyọ̀báyọ̀ Ọ̀nànúgà níbàámu pẹ̀lú ohun tí Ọ̀nànúgà tó fi léde. Àlékún oṣù mẹ́fà ọ̀hún ni yóò tẹnubodò ní oṣù kejì ọdún 2027 léyìí tí yóò jẹ́ kí alákòóso ọ̀hún kó parí gbogbo ètò èyí tó ní ṣe pẹ̀lú ètò National Single Window àti láti lè fi àyè gba ìfàkóso lérẹ̀ ní lọ́wọ́. Sáà Adéníyì ni wọ́n ti ló ti kọ́kọ́ tẹnubodò èyí tí wọ́n sì fi ọdún kan kún sáà rẹ̀ ní ọdún 2025 léyìí tí ìrètí wà wípé ó yẹ kí ọdún kọ̀ọ̀hún kó tẹnubodò ní ọjọ́ kínní oṣù kẹjọ ọdún 2026. Lásìkò ìpàsípààrọ̀ yìí Adéníyì yóò ṣiṣẹ́ pẹ̀lú àjọ Nigeria Customs

ọba ti ìlú Benin o ni o ti pe àpérò àwọn onímọ̀ ìṣègùn ìbílẹ̀ àwọn babaláwo tó fi mọ́ àwọn tí wọ́n jẹ́ oníṣẹ̀ṣe láti fẹnukò ṣèpàdé pàjáwìrì lórí àtiwójútu sí àìsí ètò ààbò ní ìpínlẹ̀ Edo àti àwọn apá mi orílẹ̀-èdè yìí àṣẹ yìí jẹ jáde nínú àtẹ̀jáde yìí tí ó ní ìbuwọ́lù olóyè Victor Nosekhare ni ó kọ ẹni tí ṣe akọ̀wé ìgbìmọ̀ lọ́balọ́ba ti Benin ìyún Benin Traditional Council Frank Irabo gẹ́gẹ́ bí àtẹ̀jáde ọ̀hún ìpàdé náà ni ìrètí wà pé yóò wáyé ní ọjọ́ ìṣẹ́gun Tuesday ti ṣe ọjọ́ kẹtàlé ní ogún oṣù kẹfà ọdún 2026 láago méjìlá ọ̀sán ní ààfin ọba Benin ìyún Palace Oba's Palace ní ìlú Benin ààfin ni wọ́n yọjú ọ̀rọ̀ síta wípé àpérò náà àti ìpàdé ọ̀hún òun náà ni wọ́n pè ní ìbámu pẹ̀lú àṣẹ orí adé ọrùn lẹ̀kẹ̀ ewúare kejì tó sì jẹ́ pé wọ́n gbọdọ̀ kó gìrí mọ́ ìpè náà gẹ́gẹ́ bí ìpè pàjáwìrì látàrí àti kàn sí àwọn tí wọ́n wà nídìí ìṣẹ̀ṣe látàrí àti gbé ìgbésẹ̀ ní ìṣe àtìlẹ́yìn fún àyàn ìjọba láti bójútó àìsí ètò ààbò àjọ ndlea yun national drug law enforcement agency àti àjọ ìṣọ̀kan àgbáyé ọ́fíìsì àjọ ìṣọ̀kan àgbáyé tó ń rí sí egbòogi olóró àti ìwà ọ̀daràn united nations office on drugs and crime UNODC ni wọ́n ti kéde àwọn ètò lọ́lọ́kan òjọ̀kan èyí tí wọ́n ti tò kalẹ̀ láti fi ṣe ìsàmì ayẹyẹ àyájọ ogun olóró lágbàáyé tá a mọ̀ sí 2026 World Drug Day látàrí bí àjọ ọ̀hún bí wọ́n ti ṣe àtúnyan ìfarajìn wọn láti rí dájú pé wọ́n kó gìrí mọ́ mímú àdínkù dé bá egbòogi olóró ìkéde yìí ni wọ́n fi síta nínú àfintónilétí àlàyé ti ìjábọ̀ àwọn oníròyìn alájùmọ̀ gbé kalẹ̀ látọ̀dọ̀ àjọ ndlea àti àjọ unodc ni olú iléeṣẹ́ àjọ ọ̀hún tó wà nílùú Abuja lọ́jọ́ ẹtì Friday alága àgbà àti alákòóso tamọ̀ sí ceo ti àjọ ndlea ajagun fẹ̀yìntì ọ̀gágun àgbà Muhammad Mawa yọjú ọ̀rọ̀ síta wípé àyájọ́ ọjọ́ ogun olóró lágbàáyé yun World Drug Day lójé yìí tó mọ̀ wáyé ní ọjọ́ 26 oṣù kẹfà tó sì jẹ́ àsìkò pàtàkì léléyìí tí wọ́n mọ̀ to ààyàn àti ìgbìyànjú papọ̀ látàrí àti rí dájú pé wọ́n mú àdínkù dé bá egbòogi olóró kí wọ́n sì ṣe àgbékalẹ̀ ìmọ̀ ọ̀tun àti àwọn ìlànà gbòógì èyí tí ó mú àdínkù dé bá ìgbésẹ̀ náà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fi ọ̀rọ̀ léde wọ́n jẹ́ kó di mímọ̀ wípé àwọn ìlànà èyí tí wọ́n fi ń kojú rẹ̀ tẹ́lẹ̀ òun náà ni yóò sì wà ńlẹ̀ àmọ́ tí wọ́n ó ṣe àgbékalẹ̀ àwọn ìlànà tuntun ìtàkùn eléyìí tí yóò wegbò dẹ́kun fúnrúfẹ́ ìgbésẹ̀ tó ní ṣe pẹ̀lú egbòogi olóró ní lílò àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú All Progressive Congress APC tí wọ́n wà lókè ta láti pàṣẹ ìgbìmọ̀ wọn tá a mọ̀ sí Diaspora Committee of the All Progressive Congress APC láti pàṣẹ ìgbìmọ̀ ìpolongo fún ti ipò gómìnà New Governorship Campaign Council ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ti ké sí àjọ amúnimọ́dá tí ń gbógun ti ìwà bàjẹ́ lẹ́ka ọrọ̀ ajé tó ń ti ètò ìṣúná Economic and Financial Crimes Commission ìyún àjọ EFCC lẹ́yìn ọ̀sọ́kà láti gbé ẹsẹ̀ lé àwọn àpò àsùnwọ̀n eléyìí tí wọ́n fi ẹ̀sùn kàn tí wọ́n jábọ̀ wípé owó oṣù àwọn ayédè

0: ìdúró òṣìṣẹ́ ni wọ́n fi ṣọwọ́ sínú àpò àsùnwọ̀n ohun tí àpapọ̀ owó náà sì jẹ́ bílíọ̀nù mẹ́tàlá lẹ́gbọ̀njẹ̀ méje owó náírà ní 13.7 billion naira. Ìgbìmọ̀ ọ̀hún ni wọ́n fi ìpè yìí síta nínú àtẹ̀jáde tó lu síta ní ìlú Òṣogbo láti pàṣẹ ẹni tí ṣe akọ̀wé ìgbìmọ̀ náà Túnmíṣe Àjíbóyè. Níbẹ̀ ni wọ́n ti fi ẹ̀sùn kàn wípé lẹ́yìn ìfikùnlukùn pẹ̀lú ìjọba ìpínlẹ̀ náà ní ọdún 2023 láti ṣe àyẹ̀wò ìtàkùn òṣìṣẹ́ tá a mọ̀ sí workforce audit. Níbẹ̀ ni wọ́n ti sísọ lójú rẹ̀ wípé àwọn owó oṣù kọ̀ọ̀kan ti àpapọ̀ rẹ̀ jẹ́ bílíọ̀nù mẹ́tàlá lẹ́gbọ̀njẹ̀ méje 13.7 billion naira ni wọ́n ń san sínú àpò àsùnwọ̀n tó jẹ́ pé wọ́n ń san owó ọ̀hún kò sí àwọn tí ń gba owó náà. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí ẹgbẹ́ ọ̀hún fi síta àyẹ̀wò ọ̀hún ni wọ́n jábọ̀ pé owó oṣù ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́ ni wọ́n ń san sínú àpò àsùnwọ̀n kan dòǹdò. Níbẹ̀ ni ìgbìmọ̀ ọ̀hún ni wọ́n ti rọ àjọ amúnimọ̀dánà láti gbé ìgbésẹ̀ kan mọ́kíà látàrí àti dù ohun tí wọ́n fi ẹ̀sùn kàn wípé wọ́n ń da owó ìlú gba ibòmíì lọ léyìí tí wọ́n tún ń jí òdì mímọ̀ wípé irúfẹ́ owó bẹ́ẹ̀ ni ó ṣeéṣe kí wọ́n lò ó fún ìṣe òṣèlú ṣáájú ètò ìdìbò ọjọ́ 15 oṣù kẹjọ ti ọdún 2026 tó jẹ́ ètò ìdìbò sí ipò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀sun. Ìròyìn àgbáyé ló ń dé sí etígbọ̀yìn ní ìkànnì Lagelu 96.7 FM òkè Gájòkè tó kalẹ̀ sí ilé funfun Báláú ní Fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn. Ìròyìn ilẹ̀ òkèrè lọ́pọ̀n súnkàn. Ààrẹ orílẹ̀-èdè Ukraine Volodymyr Zelensky ló ti fi léde wípé ọ̀sẹ̀ kan ti tó fún adarí Belarus ìyún Alexander Lukashenko láti kó gbogbo àwọn irinṣẹ́ kúrò ní orílẹ̀-èdè rẹ̀ èyí tí orílẹ̀-èdè Russia ti wọ́n lò nígbà tí wọ́n fi ń kọlu orílẹ̀-èdè Ukraine pẹ̀lú àlékún wípé bí wọ́n bá kùnà láti gbé irúfẹ́ ìgbésẹ̀ bẹ́ẹ̀ ìpàsán ìbáwí ó wà nílẹ̀ fún Lukashenko. Zelensky nígbà tó ń bá àpérò àwọn oníròyìn sọ̀rọ̀ ní Kyiv jẹ́ kó di mímọ̀ wípé ibùdó ìsalami tá a mọ̀ sí Signal Relay Stations èyí tó wà ní àwọn ẹkùn Belarus méjì ọ̀tọ̀ọ̀tọ̀ bí wọ́n ti palàpọ̀ pẹ̀lú orílẹ̀-èdè Ukraine ni ikọ̀ orílẹ̀-èdè Russia ni wọ́n lò láti kọlu àwọn kòmọ̀kan èèyàn orílẹ̀-èdè Ukraine. Ààrẹ Ukraine ẹ̀wẹ̀ ló tún jẹ́ kó di mímọ̀ wípé àwọn ìgbésẹ̀ míì náà ni wọ́n gbé eléyìí tí ó ń fi ọ̀rọ̀ léde wípé ibi ẹ̀bù ìfọpo ti Belarus tí ó jẹ́ Belarus Oil Refining Industry wà lára àwọn ibi gbòógì èyí tí ó ń ṣe ìrànlọ́wọ́ fún Moscow tó sì yẹ kí Lukashenko kí ó pagidínà rẹ̀. Èyí ló wáyé látàrí bí orílẹ̀-èdè Ukraine bí wọ́n ti ń kànkún ìkọlù wọn èyí tí wọ́n dojú ẹ̀sùn ẹ̀ka epo rọ̀bì orílẹ̀-èdè Russia gẹ́gẹ́ bí àyàn wọn láti wà kanná mọ ìtàkùn ogun ti orílẹ̀-èdè Russia lẹ́yìn tí wọ́n ti gbé pẹ́rẹ́gì ìjà kaná pẹ̀lú wọn fún odidi ọdún mẹ́rin. Lákòótán lẹ́ka eré ìdárayá ikọ̀ orílẹ̀-èdè Nigeria Young Super Falcons ni yọ́mọ wọnú ìdíje ti 2026 Women's African Cup of Nations lọ ìyún WAFCON 2026 pẹ̀lú ipò tí ikọ̀ náà wà ní ipò kẹrìndín ní ogójì ìyún 36th place èyí tí àjọ FIFA ní igun ti obìnrin tí wọ́n tò wọ́n mọ́ ìyún FIFA Women's World Ranking. Ikọ̀ olómìnira ilẹ̀ adúláwọ̀ ní ìgbà mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n fìdí pangbá sí orí ipò wọn lágbàáyé látàrí bí wọ́n ti ṣe jẹ́ ikọ̀ ti obìnrin ní ilẹ̀ adúláwọ̀ tó tàbí elépé jù láìná ní ìtàbí elépé méjì ọ̀tọ̀ọ̀tọ̀ àti ìjáwé olúborí wọn tako ikọ̀ ti Senegal eléyìí tí wọ́n ní lásìkò fèrèsé àgbáyé. Ikọ̀ Super Falcons ni wọ́n fi ẹ̀yìn ikọ̀ agbábọ́ọ̀lù Senegal janlẹ̀ pẹ̀lú àmì ayò méjì sẹ́yọ kan 2-1 ni ojo karun osu kefa saaju ko to di wi pe won ton jawe olubori pelu ami ayo meta sodo leyin ojo meta sira won iko orilede South Africa ewe lo si je iko to sumo iko orilede Nigeria gbagi gbagi pelu bi orilede Ghana bi won ti se jawale si pelu ipo kan ti won wa ni ate igbele won ipo ogota yin 60 eleti oje iko ile adulawo eyi to nte waju lati waaye lati gba apele akoko fun ti jiji WAFCON ajo FIFA ni won fi ate ti igbele won ti awon obirin eyi to kan ni next women's world ranking sita ni ogojo osu kewa odun 2026 kin to mo lo egbe awon koko nuro yi le kan si are tinubu oni o ti fi osu mefa kun sa apase wa fun ajo eso asobode ile yi ajo ndlea ti yojo oro sita wipe ajo na ni won farajin lati webo dekun fun to ni se pelu egbogi oloro are zelensky lo ti so fun belarus lati ko awon irinse yi ti orilede ukraine ti orilede russia ti won lo lati fi kolu Ukraine kuro ni arin ose kan iko Super Falcons na ni won ti ri owo mu fun ti DJ WAFCON 2026 fun okan ojo kan awon iroyin ton ti kan yi ta ko so sita atawon iroyin yi ka gba nla aye wa mi e kan si itakun agbaye wa ni tana www.lagelufm.com e le tele wa ni kan ni oju iwe pelu itana Lagelu FM 96.7 to ba je abeyefo Lagelu FM 967 le fi darapo mo wa Tunde Olawo ni olotu iroyin yi pelu ranlowo baba Tunde Moro Nkeji Okun Joseph Enidobon lo ko temi
1: La Gelu FM Jagaba Gogo Radio

0: o ba nlanfani lati ma gbo mi ni dede akoko yi mo mo ki oku orire tori pe iroyin ayo kan ile ti o se o lanfani ni mo mu de wa fun o ti o ba tin la kaka lati kowo jo korojo nile aye sugbon to dabe ni pe gbogbo gbianju re pa bonu nja si abi di olomokunrin ti eni won ni oto nkan to o si fe gbona alumo koroyin to o fe gbona ti o ba ofin mu lati korojo mo ti mu oyin ayo de fun o bayi o tori pe ile ise success link project won ti gbe anfani nla la kotun de eleyi ti o ma se teru tomo nile nigeria lanfani mo ni alejo pataki ninu ile agbara pelu mi ni dide akoko yi eleyi ti o ma salaye fun wa irufe anfani wo le yan le je nile ise success link project e ma ku dede akoko yi alejo mi ba ndaruko yin ati ile ise te ti wa
1: oruko temi ni Mr. Afolabi lati ile ise success link project
0: success link project iru anfani wo lo wa nbe fun awon eyan nile yi
1: anfani ti o sodo si ile ise success link project ni pe and show awon eyan ni ona ti won le fun ma generate owo ni de asiko ti a wa yi lalai ni tapa si ofin ijoba tabi ase orilede yi
0: lakoko ta wa yi lorilede nigeria gbogbo wa la mo pe ona kan owo oja ki se toro oja ti won tin ta so tata nikan be ni ti ba sise lo office na to ba nife lati wa nkan mi ti o mo doro fun so lanfani seto yi
1: be ni gbogbo eyan pata ni eto yi wa fun ni won ba gba ti a ba so pe a nilo owo lati fi ko nkan mi ti a nse lasiko yi
0: ijo ti e ni ojo ori te eyan ni lati to ko to de pe yo lanfani ati darapo mo ile ise so
1: o ni ojo ori ojo ori awon to o lanfani ati wa be o ma be lati ogun odun lo si oke tori pe ile ko si fun omo ekere rara o wa fun awon ti o wa laarin age 20 years lo si oke ni
0: eto anfani ni ile ise success link gege be ti se nso yi se ki se ona alumo koro yin abi ona iloni lowo gba
1: ko ri be rara tori ile je ona ti eyan fi ma ko owo jo ni ona ti ijoba lu ni ote ti o si tun je pe o tapa si ofin orilede bakan na lalai ni tako ofin olorun ba
0: bo wa la se le darapo mo ile ise success link yi
1: ona ti eyan le gba darapo mo ile ise success link pe a fun awon eyan die ni anfani nipa si send atejise oruko won ati agbegbe ti won gbe si ori number ti a pe ni aipe sugbon tori pe a wa sori eto lasiko yi a ma fun eyan ogbon akoko to ba kokko te atejise oruko won ati agbegbe ti won gbe si ori number ti a pe laipe
0: ta ba ti fi oruko wa ati adugbo ta n gbe sowo si ile ise success link a je wi pe oro ti dayo fun gbogbo wa na nu ni
1: be ni tori pe awon asoju ile ise wa won ti wa ni kale lati pe wa pada lati yenen na fun alekun rere
0: e ba n pe number ta awon yen lanfani ati foruko won sowo si
2: 090 44 33 00 53 090 44 33 00 53
0: ọpọlọpọ àwọn àǹfààní ni wọn ti sọ wípé ó wà ẹ wá darapọ mọ ilé iṣẹ ṣùgbọn tó jẹ wípé nígbà tá a bá débẹ ni wọn sọ wípé ó yá ẹ wá bọ sáàrin ọjà ẹ wá máa kiri ọjà ṣé irúfẹ ẹyin náà ni tí ó wà nílé iṣẹ success link.
1: rárá o eléyìí ò jẹmọ nǹkan tó jọmọ bẹẹ eléyìí ni pé a fẹ fi ọ̀nà tí àwọn èèyàn lè máa fi méèkì owó ní àkókò tá a wà láyé pé wọn ṣẹ máa kiri nǹkan káàkiri ní ẹgbẹ títì kò sí nǹkan tó jọmọ bẹẹ nílé iṣẹ tiwa.
0: ẹ sì sọ wípé kò sẹni tí ò láǹfààní àti darapọ mọ àwọn ìyá ọlọjà tí wọn ń tata tèlùbọ ta aṣọ sáwọn náà láǹfààní àti darapọ mọ lè
1: fi ṣọṣẹ sí. gbogbo èèyàn ni eléyìí wà fún torí pé gbogbo èèyàn ni ó nídìí nǹkan mìíràn tí ó fi kún iṣẹ tó ń ṣe lásìkò gẹgẹ bí a ṣe mọ pé ọ̀nà kan wọjà bọ ẹtẹyàn bá tún wá wọ́nà tí ó lò ó gbúdọ̀ jẹ́ ọ̀nà tí ìjọba lù ló ń tẹ̀ tí ó sì tún tàpá sí òfin orílẹ̀-èdè.
0: bá a bá ti ní àwọn irúfẹ́ àwọn àǹfààní báyìí pẹ̀lú orúkọ eléyìí tí ilé iṣẹ́ ìgbéga ni ó ṣeé ṣe kó jẹ́ àwọn tí wọ́n kàwé nìkan ìwé ẹ̀rí mélòó lèyìn ò nílò kó tó darapọ̀ mọ́ ilé iṣẹ́ yìí.
1: gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé sẹ́ńtúrì tá a wà yìí kò nílò ìwé ẹ̀rí kéèyàn tó lálùyọ èèyàn kàwé o kò kàwé o ó ní àǹfààní àti jàǹfààní ètò yìí.
0: ẹ bá ń pe nọ́mbà tí wọ́n fi orúkọ àti àdúgbò wọn ṣọwọ́ sílẹ̀ kan sí.
2: 090 44 33 00 53 090 44 33 00 53
0: anfani lakọtun niwọ náà ti gbọ iye láti ilé iṣẹ success link project iwọ náà dìde fúyà lónìí gbìyànjú ọrọ ajé torí wípé inú gbìyànjú lọlọrun ti ń lani gbìyànjú lónìí kọlọrun dé gbìyànjú.

0: La Gelu FM Jagaba Guburitu Maro Wancho
1: Eku dede oye yarale Eka bo si ori eto wa Oye fe fun iye pada Ema dadbi Oruko mini Adiri Adedayo Lati ni jo New Manor Baptist Church Bodija Ibadan Boya yin ni ibere tabe fe da ko wa ninu isin wa e le pa so number won yi 070 65 83 27 42 tabi 070 55 30 74 92 e se e je ka si beli wa ba se si beli wa yen e je ka gbadura Olorun oba to da yatorun Olorun gbope wa leni wa se yanu wa gba gbogbo ogo lori eto toni ami aja ka si beli wa si iwe juanu ori kejo ese kewa bibeli so yi pe jesu si dide o si iwe fun pe obirin yi awon olufisun re da ko si enikan ti o da lebi e den salari e die fun wa ninu ofin tolo fun mose olorun so pe enikeni ta ba di ka ninu agbere kan le ko pa awa mu lo sodo jesu ko se pe bo se mu lo sodo jesu o fa je ki jesu dariji o o fa fi kai so si jesu lese ni ipo jesu ba so pe a ko se a lo po ofin mose wa nko kini ofin mose so a jesu ba so pe ko ma lo ah jesu nkan da so ni pe o da kiyan ma dese amo jesu da won lohun pe li so pe jesu o bere o n fowo kan kan sinu ile o tu bi jesu pe arakunrin arabinrin o ye ka leko pa ni jesu wa da won lohun pe en ti o dese ri oni koko ko ju kuta koko meli so pe leyo kankan leyo kan be si nlo o ni ese be ja wa kan pe ko se to de lebi o o fe ba so lo ya kole ti mo pe ni elese na le wulo fun luwa elese na o le wulo fun oluwa lati gba ti olorun ti da aye lati ri ninu beli pe awon eniyan olorun ma nlo lati sise re nigba ti olorun koko lo awon omo israeli pe eyin ni mo fe lo lati je ke waasu ni kakiri agbaye nigba ti olorun wa jesu to wa sile aye o tu se awon mejila pe eyin ni mo koko fe lo mo fi da loju pe olorun ma nlo eniyan daadaa angeli wa nbe o olorun so pe ka angeli ma waasu ire o eyin olorun fe lo dabi ta ba so pe oluwa lana fun mi baba sele se ran pe eyan na lo na ma ran si wa awon yoruba te ma so pe ah olorun ni so kale latoki lati ba ran wa lowo eyan na lo na ma lo amo igba to olorun wa wa eyan ti o fe lo o mo wa fe so fun yin ni pe gbe ma won to ku fo olorun lati lo agbe ma won to olorun tin lo lateyin wa awon ti o pe ni mi so pe pipepe alabara o awon ti o pe ninu iwa ati ninu ise ona me so fun wa le ni pe elese na le wulo foluwa akoko je kin je kin so fun won pe gbogbo wa ni elese inu ese na de loyin gbogbo wa gbogbo wa lati ni eje adamu lara wa to ile ato si adamu ati efa ona o de lo mi mo gbogbo wa ta won ile aye leyin won bi wa ni gbogbo wa la jade latara obirin nigba to ba jade latara obirin yen o fi bi ori to gbogbo wa la jade gbogbo wa la na bisaye nipasẹ ibalopọ ọkunrin atobirin nigba to ba ti bi ewo nipasẹ ibalopọ ọkunrin atobirin o tumọ si pe eje baba nla baba wa o wa lara re eje adam ko nilo lati nilo lati ko e bo se n dese o dese ni tori pe elese ni gbogbo wa ọpọlọpọ aran so pe awọn pe awọn o ki n dese iwọ lo n je be ko sẹni kankan ti o ki n dese ọna pọ ta fi n dese a n sọ nkan ti o ja jade awọn nkan ti o da lọkan wa a n se nkan ti o da nkan ti mo n ba wa sọ naa ni pe gbogbo àwọn tó kù fún ìgbà tí mo bá sọ lẹ́yìn náà ni pé ẹlẹ́ṣẹ̀ náà lè wúlò fún olúwa. Ìgbà tí Jésù sọ pé kò sí ẹni tó dá ó ní máa lọ má ṣe dẹ́ṣẹ̀ mọ́. Ní ìwé Jọ́hánù orí kẹrin arábìnrin kan wà ńbẹ̀ tó ń pè ní arábìnrin Samaria. Bíbélì sọ pé ó ti ní ọkọ lóríṣiríṣi, ó ti ní ọkọ púpọ̀, àmọ́ nígbà tó pàdé Jésù ayé ẹ̀ yí padà. Òun gan bá sì rẹ̀ pé pé ẹ wá wo Jésù, ẹ wá wo Jésù, ẹ wá wo, òun gan lọ mú àwọn èèyàn wá sọ́dọ̀ Jésù. Kí ni ẹ̀ṣẹ̀ tí wọ́n ti dá tó rò pé Ọlọ́run lè dáríjì ọ́? Kí ni ẹ̀ṣẹ̀ tí wọ́n ti dá tó rò pé ò lè wúlò fún Olúwa? Ọlọ́run dẹ̀ ń pè ọ́, Ọlọ́run dẹ̀ ń pè wò ó, gbogbo akọ́ la lè jẹ́ oníwàásù o, ẹlòmíì iná ń pè pé ó yá olóhùn láti máa kọrin lọ máa kọrin fún Olúwa. Ẹlòmíì oní orí ọ̀fẹ́ láti mọ bọ́ ṣe ń darí nǹkan ó yá lọ máa darí àwọn èèyàn bá ṣe ṣe báyìí, lọ máa darí ìránṣẹ́ báyìí. Ẹlòmíì agbára ló ní, o lè fọlẹ̀, o lè gbálẹ̀ ilé ìjọsìn. Ẹlòmíràn kí ló ní? Ẹlòmíì ó ní ẹ̀bùn láti máa lè sòyìnbó àbí Yorùbá tó múnádóko. O lè jẹ́ olùkọ́ ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi ní ilé ìjọsìn tó wà. Kò sẹ́ni tí ó lè wúlò fún Olúwa. Àkọ́kọ́ lè ní ni pé àwọn èèyàn tó kúnlẹ̀ tó Olúwa fẹ́ lò gbogbo ala pé gbogbo ala ṣe kí ni? Gbogbo ala pé Abrahamu ó parọ́ lẹ́ẹ̀mejì ipe Sarah o, kò kí ṣe ìyàwó mi o, àbúrò mi ni. Ọlọ́run lò, ìgbà tó Ọlọ́run lò tán náà tún pe Abrahamu ní bàbá ìgbàgbọ́. Pọ́ọ̀lù apààyàn, ó ń dáná sun ṣọ́ọ̀ṣì, ó ń náyàn lẹ́gba, oríṣiríṣi ìwà tí ò da ló wà lọ́wọ́ Pọ́ọ̀lù. Àmọ́ kí ni Bíbélì sọ nípa Pọ́ọ̀lù o? Nígbà tó bá Jésù pàdé ayé rẹ̀ nítumọ̀. Ṣé ìwọ ti pààyàn rí? Àbò tiẹ̀ ti pààyàn rí? Ọlọ́run lè lò ọ́. Torí pé àwọn tọ́lọ́run máa ń lo àwọn tí ò pé ni. Mi tí rẹ̀ náà láyé tọ́lọ́run lò tó sọ pé èmi pé láti inú oyún wá ni o. Èmi láti ìgbà tán ti bí mi sí ayé mo ti di onígbàgbọ́. Láti ìgbà tán ti bí mi sí ayé tí mo ti jẹ́ ọmọ ọjọ́ kan ni mo ti di onígbàgbọ́. Ìran ló ń jẹ́ bẹ́ẹ̀. Ọlọ́run lè lò ọ́. Báyẹn kéṣù tán jẹ́ pé ìwọ o ti dẹ́ṣẹ̀ tó pọ̀. Pọ́ọ̀lù náà ẹ̀rú náà bà á. Ẹ̀rú bá Pọ́ọ̀lù. Pọ́ọ̀lù sọ pé èmi àwọn tí mò ń dáná sun, àwọn tí mò ń pa, àwọn tí mò ń wó ṣọ́ọ̀ṣì wọn ni kí wá lọ máa wàásù pẹ̀lú wọn. Ọlọ́run sọ fún pé mi ẹ sáwọn Jù ìlú ibòmíì mo fẹ́ rán ẹ lọ. Bóyá ojú ń tì wọ láti wàásù ládùúgbò rẹ àbí ojú ń tì ọ láti wàásù ní ìpínlẹ̀ tó wà ẹ́, Ọlọ́run lè fẹ́ rán ẹ lọ sí ibòmíì láti jẹ́ kó lọ wúlò. Àmọ́ nǹkan tó nílò láti ṣe ni pé o gbúdọ̀ wá sọ́dọ̀ Jésù. Ẹ jẹ́ dín fún yín ní àpẹẹrẹ míì. O ní Pétérù apẹja ni. Pétérù ìwọ ọmọ ọ̀tá ò tíì kó lára rẹ̀. Nígbà tó sọ pé Jésù mo rárá kò ní pẹ̀lú Jésù. Bíbélì sọ pé ó búra. Bíbélì sọ pé ó ṣépè. Bóyá àwọn ti ẹ̀rọ pé èpè tiẹ̀ ti pọ̀ jù. Bó ṣe ń gbé rẹ̀ ṣépè. Lọ́dọ́mọ ọlọ́mọ ṣépè. Ló fi oríṣiríṣi nǹkan ṣépè. Ọlọ́run lè lò ọ́. Gbogbo àwọn tó kù lẹ̀ tọ́lọ́run fẹ́ lò àwọn tí kò pé ni. Ṣé Jákọ́bù ni tó fi ìrùbá ìbùkún ẹ̀gbọ́n rẹ̀? Ọlọ́run lè lò ọ́. Màá dẹ́ni dúró lénìí. Màá tẹ̀síwájú lọ́sẹ̀ tó ń bọ̀ lórí ẹ̀kọ́ ẹ̀ pé àwọn tó kù lórí àkọlé tí mo pè ní ẹlẹ́ṣẹ̀ náà lè wúlò fún Olúwa. Ìwọ náà lè wúlò fún Olúwa. Èmi náà tí mo ń wàásù lénìí. Èmi náà mi pé o, ẹlẹ́ṣẹ̀ lèmi náà. Ọlọ́run bá mi là, ó fi ẹ̀jẹ̀ rẹ̀, ó fi wẹ̀ mí mọ́ láó. Bóyá ìwọ ní ìbéèrè tàbí ẹ fẹ́ darapọ̀ mọ́ ìjọ wa láti máa gbọ́ irú àwọn wàásù báyìí, ẹ lè pè wá sórí nọ́mbà wọ̀nyí 070-65-83-27-42 tàbí 070-55-30-74-92 070-55-30-74-92. Ẹ ṣe.

Jesus sọ pé ẹ̀yin yóò mọ òtítọ́, òtítọ́ yóò sì sọ yín di òmìnira. Ìwé Jọ́hánù orí kẹjọ ẹsẹ̀ kejìlélọ́gbọ̀n. Tí o bá fẹ́ di òmìnira nítòótọ́, o ní láti mọ ìyàtọ̀ tó wà láàrin ọ̀rọ̀ tí Ọlọ́run sọ àti ohun tí ènìyàn sọ pé Ọlọ́run ló sọ. Èyí sì ṣe pàtàkì nítorí pé òun ló fi àlá sáàrin ikú àti ìyè. Ètò tí ẹ fẹ́ tẹ́tí sí yìí, ó ní a pè ní Bíbélì gẹ́gẹ́ bí àṣẹ Ọlọ́run láti ìjọ Kristi tó ń pe ní ológun ẹrú ní ìlú Ìbàdàn.

0: nese kere a ka nipa okore ka ta pe ni abeli ani nipa igbagbo ni abeli ru ebo to soju ti kaini lo abeli ati kaini omo iya omo baba la awon mejeji won ru bo si olorun olorun te o gba ebo ti abeli sugbon ko ebo ti kaini olorun a je en tun soju saju bi rara o olorun kan soso ti won se oun lo te o gba ti enikan lo ko ti enikeji kile to fi gba ti en to gba ye ti abeli o te o gba ebo abeli tori pe abeli ru ebo yi nipa igbagbo ye la n pe akisosi pe bo la se ni igbagbo gba wa ru mori kewa asikata de logun nipa gbigbo oro olorun ni igbagbo ti wa eja mo kan para seyin o fi pe abeli po oro lati odo olorun lo rubo bo se rubo si mi leleyi abeli si tele o gbagbo pe o ti olorun fe leleyi o si be gege kini olorun se olorun te o gba ise re we genesis ni ori ikeri lati ri tan yi ta wa njeri si ni iwe awon eberu ninu majemu titun ni ori kokanla ato abeli mo awon eni igbagbo awon to fi gbagbo ba olorun re awon ti won gbagbo na olorun ti igbese aye ti won na to de se to gba lodo olorun ati le ka siwaju si pe bi abeli bo se pe ti ku ni opolopo egbegberun odun seyin o si nfon sibe titi doni ki lo fa ti abeli fi nfon titi doni ta fi nka nipa re to je pe ti ku sugbon to je pe ko ku o si wa laye nipa igbagbo tori pe o gba olorun gbo o si se kebe fi olorun tan pe akise ni eyan wa si leleyi legba ta gbagbo ninu oro olorun agbodo ronu pada ko nese agbodo fenu wa jewo igbagbo onu christ jesu omo olorun ni ka si fara sile fun itebomi ni itebomi lati gba dare jese lai je pa te wa bomi ko si dare jese fun wa o iwe sa apostle rikeji ni ese keji de logoji ni ojo pentecost ya kokole ni gokire orun jesu christ awon to wa jerusalem awon ju won gba ire fi gba koko a wa su lati odo awon apostle jesu christ ti peteru to je okan ninu won a beere lowo peteru atawon elegbe re ki la o se bayi peteru pe ero ni puwada ki a si baptize olukuluku yin fun imukuro ese yin eyin o si gba ebun emi mimo ibi lati ri pe lai je pe aro ni puwada ka se itebomi ko si idari jese fun enikeni ti o si ri idari jese gba ko si lara awon eni igbala ko si le ri ojure olorun bẹ́ẹ̀ ni kò sí ìsìn tó lè ṣe sí ọlọ́run tó lè ṣètẹ́ ọgbà lọ́dọ̀ ọlọ́run àtẹ̀síwájú lórí ìwé ṣe àwọn àpótí lóríkejì ẹ ní ẹsẹ̀ ìkọkànlélógójì verse 41 ó ní àwọn tó fi ayọ̀ gba ọ̀rọ̀ tá a wàásù lọ́jọ́ pentecost àbáptísì wọn lọ́jọ́ náà a ka ìwọ̀n ẹgbẹ̀ẹ́dógún ọkàn kún wọn bí ẹgbẹ̀rún mẹ́ta nìyẹn o àwọn tó fi ayọ̀ gba ère jésù kristi ní ọjọ́ pentecost àkọ́kọ́ lẹ́yìn ìgòkèrè ọ̀run jésù kristi nínú jerusalem àbáptísì wọn lẹ́yìn ìròyìn pàdà lẹ́yìn ìjẹ́wọ́ wọn pẹ̀lú ẹnu wọn pé jésù kristi ọmọ ọlọ́run ni ìlérí ọlọ́run sì rí ìmúṣẹ́nu ayé wọn wọn gba ìdarí jẹ́sẹ̀ wọn ọlọ́run fún wọn ní ẹ̀bùn ẹ̀mí mọ́ ní verse 47 ẹsẹ̀ kẹtàdínláàádọ́ta ìwé iṣẹ́ àwọn apostle kejì ó ní àwọn wọ̀nyí wá ní ojúre lọ́dọ̀ ọlọ́run àti lọ́dọ̀ ènìyàn ọlọ́run wá yàn kún wọn lójoojúmọ́ àwọn ẹni tá ń gbálà ọlọ́run yàn kún ìjọ kristi lójoojúmọ́ nígbà ni títí di òní yìí bẹ́ẹ̀ lórí o àwọn ẹni ìgbàlà tẹ́ ẹ lè rí nínú ìjọ ti kristi àwọn làwọn náà ṣe gbọ̀rọ̀ sí ère kristi ní ìbá pẹ̀lú ẹ̀kọ́ ti kristi bí ẹ̀yìn pẹ̀lú bá ṣe tán láti gbé àwọn ìgbésẹ̀ yìí ìrètí kan náà ó wà fún yín ìlérí yìí kan náà tó wà fún àwọn ti gbani ó wà fún ẹ̀yìn náà ẹ̀ múra lónìí láti tẹ̀lé ọ̀nà yìí à ń tẹ̀síwájú láti fihàn fún wa bí ó ṣe ṣe pàtàkì láti ní ìmọ̀ òtítọ́ nípa ọ̀rọ̀ ọlọ́run tó jẹ́ òtítọ́ nínú iṣẹ́ ìsìn àwọn tó fi ayọ̀ gba ọ̀rọ̀ kristi ìtara sọ fún ọjọ́ pentecost ní ìṣẹ́ àwọn àpótí oríkejì àwa rí pé wọn kàn mọ́ ṣin tó wù wọ́n ní ìsìn wọn wọn kàn mọ́ dan tó wù wọ́n láṣà wọn kàn mọ́ mú ohunkóhun tó wù wọ́n wá síwájú ọlọ́run àwọn ṣe ìwádìí kí ló ṣe ìtẹ́wọ́gbà lọ́dọ̀ ọlọ́run ní ìṣẹ́ àwọn àpótí ní oríkejì ní ẹsẹ̀ ìkejìlé lógójì verse 42 acts chapter 2 àwọn tí a kà nípa àwọn pé wọ́n fi ayọ̀ gba ọ̀rọ̀. Jesus Christ ni ojo Pentecost a se baptism fun ti a ka won ku ijo ti Jesus Christ bi egberun meta ani awon isi duro sisin ninu eko awon apostoli ati ni idapo ni bibu akara ati ninu adura ese keta de la dota won yin olorun won si ni ojure lodo eniyan gbogbo oluwa se yin kun won lojojumo awon ta gbala lori iwe yi lati ri igbese marun ti awon kristiani olooto awon eni irapada awon ti won ti di atun bi gege bi eko ti bibeli ise marun ti won gbe ninu isin won si olorun eleda won won do sisin de ko awon apostoli iyen ni pe ki ise eko to wu won oni won ko eko gege bi Jesu bo se fi le awon apostoli re lowo oni ti awon ti won do sisin no re we ma ti ori kejidi ni ogbon ati toka wa si ri atun pa case wa si loni Matthew chapter 28 lati ese 18 ese kejidi logun Jesu legba to jinde kuro noku ko to gogo kire orun wa so da awon meyin re oni gbogbo agbara lorun ati laye lati fi fun mi ye ti pe gbogbo ase gbogbo nkan to ni se pelu ase ninu ilana ti mo gbe kale yi olorun ti fi fun mi Jesu ni oluwa oni Kristi oni on gbogbo ninu gbogbo n to je mejo ti re ko si aye fun elomiran lati je oludasile ko si aye fun elomiran lati je alakoso tabi alabojuto gbogbo ebe se ri ninu eko awon eni ati agbekale awon eni loni so ni ti Kristi eko to ti fi le awon apostle lowo ona na fi ko awon eniyan to gbagbo nigba ni Jesu ni e lo e ma ko ile de gbogbo e ma baptism ni ko ba ti ti o ma ti se mi nmo gba to de se ogun iwe Matthew ri kejidi ogbon yen ni ma kiss lati ma ko won ni ohun gbogbo ti mo ti pa lase fun yin ki se eko ti yin o ki soro ti yin o ohun ti mo ti pa lase fun yin ni ke lo ma fi ko won be ba ti le se leyi mo se le ri fun yin mo wa pelu yin titi o fi di opin aye mo wa pelu awon to ba je pe won je temi to duro ni otito yi ohun ti ijo Kristi to duro fun le leyi awon Kristian saju odun sisin de ko awon apostle ki se eko pe enikan o lo sori oke ibi kan enikan o lo si orilede kan ibe ti lo gba agbara ti lo gba eko kan rara o eko ti emi mimo to fi ko awon apostle gbani to ran won leti gbogbo ti Jesus ti fi ko won oni won fi ko awon eniyan eko yi ni eko otito to so awon edi ominira nigbani o le so ye pelu ominira lasale yi o le so ye pelu ominira loni be ti gbo wa e ba se lati te si ojo na yi yato si pe won duro sisin eko awon apostle si se eko ti Jesus Christ aka lori iwe yen pe awon won yi o won ni idapo laarin ara won isa awon apostle ori keji ese keji le logoji won ni idapo kini tun be idapo yi olukuluku o mu wa bi so wa ni kawo re won kojo sese awon apostle awon to nile won ta ile awon to ni ile won ta ile won ko wo wa si esa awon apostle be na apostle se pe fun ni laarin awon be yin gba ni won ti lo be egberun marun won ti lo be egberun mefa won ti e tin di apa imoye oni ti awon won yi ti won do sisi ni ri leleyi ni igba miran oni ri leleyi la o ti bere sugbon loni e mo gbagbe o awon christian saaju ta ni fun apere awon do sisi ni eko awon apostle asi fi won apostle je pe eko awon apostle eko ti Jesus Christ eyi pelu ele wa sinu ilana yi loni nipa gbigba Jesu Kristi po nipa riro nipa de se yin nipa fifenu yi jewo Jesu Kristi pe omo Olorun ni ka si teyin bo mi eyi pelu egba be mi mo a ko riko sinu iwe ye e o di eya ni ijo ti Jesu Kristi ijo sin si ma se tegba lodo Olorun e se fun ifarabale yin
1: bibeli gege bi ase Olorun ni eto ti e tin tetin si lati ijo Kristi to npe ni ologun eru ni ilo Ibadan nje ni ohunkohun te fe ba wa so tabi ibeere e pe awon number won yi 0809 990 2877 0806 846 5946 0806 285 0696 e se pupo

0: jajoke.
1: Emi omo yin na ni o joli jani mo wa nita bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
0: S E L E R I E salary
1: ah boda mi espelli espelli no di salary oya lopin gbiyanju espelli turmeric
2: T U R M E R I C turmeric
1: e kare pali ohun isebe Maggi chicken flavor kan fun yin
0: ohun isebe Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo
3: Slash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi gbà bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
4: Ẹyin tèmi báwo ni o ṣe wà wá.
5: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ wa ṣe ń ṣe fún wa? Àwọn náà ṣe fúnra wa.
6: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
7: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
3: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ. Kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
7: 0807-112-4000.
3: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
8: Sonia Tomato Sachet. Yes, it's true. I love Sonia Tomato Sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia Tomato Sachet makes meals delicious.

0: Ayi to ba wa, ayi to ba wa ma yan logo. Ma ti so le ti do. Awa jo to ba won ti na jo ko ti wo ti ni. O ja ja se ko ti o ti ja. O ti ri ko ti o ti ri. O so ko fe da bi alagbaja. O lati keko ni, o lati ni mo re. Ko ti de be. Gbogbo e dalai. Le to lati yan logo. O to ki yan logo, awon to pe ti awon another day ni won ti lo. 70 ti lo gba be opolopo 60 ti lo. Sugbon wo to wa le pe to so yan logo. Ba se gbagbe olore re. Ba se gbagbe leda re. Ba se lo re pe. Bolo raja. Ni le gbogbo Olorun re pe bo ba bo ago re se o pada si bi to ti wa. Ni le ti e gbagbo pe oba orun le ko ma yin logo. Oba ye re ko ma yin logo. Oba to le me re ko ma yin logo. Oba to ma re ko ma yin logo. O le ko ma gbe ka ki lo mu wa o jo da ni bayi ni. Igba ti a toju a to ku a so to woku won ju gbo bo kan to ju si de ni won mo kokon lo sibo iwo ti o pa olorun to bo olorun pade ye ti be fo pe to ba te gbo gbo ara si de o ti ri olorun ni gbagbo pe ilara to fi si le ni fo mo de keji ma se gbeson ma se rayo dari jo mo de keji to tele o ti layo jobo orun o ti layo iyadi peku o ti layo aye raye o to fe lati ma yin logo lati ba ho ho aye si olorun lati ba gbe olorun ga po do olorun gbogbo e dalai o to lati yan olorun logo igba ti a ba gbe wa mo tagbata elaye faja aye o pa wa sipo banije o pa si dagba aye o pa si ko jiji a ro ko gidi di lo lowo a pati fomo e to wa bayi ko ni pati fomo inu bayi lo ku si inu lo ku si sugbon to bo olorun ri a ma su le fomo a ma so bo niye pe oluwa lo se a ma fe bomo a ma ko mo bo se gbadura a ma ko bo se gba bo se huwa ni fo bo de keji da yo bo de keji ma se yaro pe wo ba ya o to gbe o ka ni fo bo de keji ni dariji igba to be lo jesu pe e me lo ka dariji 77 400 times lojo ko e pe ko fe ka kuro ju so bo de keji o ba ki fe ko joba be fe do olorun baba mo yi a mo ko edu lodo olorun baba mo yi a mo pe ife ti kristi wa saye alaile buko alaile bawo ni ogun wa ti ba tun se sugbon tori pe ajoru se ajelu fe ti ara ife ku fa aye ko je ka mo otito ìjọba mọ ìlera ọlọ́run tó ṣe sí wa tó ṣe pabọ́ fún wa bàbá jóòlù ṣe ẹ̀rọ pé níṣẹ́ tẹ̀lé láti ìfọkànbalẹ̀ wà ayọ̀ wà ìdùnnú wà lọ́dọ̀ bàbá tó pé kó máa yìn lógo nígbà gbogbo kí gbogbo ayé kó máa yìn lógo kí gbogbo ayé kó máa yìn lógo èyí ló yọ ọ̀pọ̀lọpọ̀ nítorí pé a ṣe fẹ́ tí ọlọ́run olúwa ń bẹ láàyè olúwa ń bẹ láàyè ọlọ́run ń bẹ láàyè bàbá ń bẹ láàyè ọlọ́run bẹ sẹ́kọ̀ọ́ bẹ láàyè ó tọ́ kí gbogbo ayé kó yẹ ọlọ́run lógo ìgbà tí ó bá ti ṣe ẹ̀kọ́ ìwà ara la máa gbé wọ̀ ìgbà tí àwọn aṣíwájú ọba rìn pípé ìwà ara la máa gbé wọ̀ ìwà àbẹ̀jẹ̀ la máa gbé wọ̀ àṣẹ la máa gbé wọ̀ kí ni wọ́n ṣe psalm 47:1.
1: Ẹyin ènìyàn gbogbo.
0: Ẹyin ènìyàn gbogbo.
1: Ẹ ṣapẹ́.
0: Ẹ ṣapẹ́.
1: Ẹ fi ohun ayọ̀ hó ìhun ṣẹ́gun sí Ọlọ́run.
0: Ẹ wo ọ̀rọ̀ ni. Ẹyin ènìyàn gbogbo. Ẹyin ènìyàn kan mọ́. Gbogbo. Ẹ ṣapẹ́. Yẹn pé ẹ fi ìbore hàn sí Ọlọ́run yìí, sẹ́lẹ̀dà yìí. Olódà yìí, olódà wà, àwákàlà dára wà. Olódà wà, ọkọ̀lá dára wà. Bàbá tí a bí wa nípa tara àwọn ọ̀dà, ìyá tó bẹ́ẹ̀ pẹ́ àwọn ọ̀dà. Ẹ ṣapẹ́. Ẹ hó ìhó ayọ̀ ìṣẹ́gun sí Ọlọ́run yìí. Ẹ hó ìhó ayọ̀ ìṣẹ́gun sí Ọlọ́run yìí. Nígbà tí ẹ bọ́ Ọlọ́run, kẹ hó ayọ̀ ìṣẹ́gun sí Ọlọ́run yìí. Ìjì òjà yìí, ogun òjà yìí, wàhálà òjà yìí. Àfọ́fà ló kó bá wà. Àìgbọ́ràn ló kó bá wà. Gbàtàrú fìtá dẹ́ṣẹ̀ ló kó bá wà. Gbàtàtà ìyẹ̀sẹ̀ ló kó bá wà. Gbàtàṣe kìnádúrà. Gbàtàṣe ìdájọ́ ló kó bá wà. Ẹyẹ ènìyàn gbogbo ẹ ṣapẹ́. Ẹ fi ohun ayọ̀ hóì hóì ṣẹ́gun sí Olúwa Ọlọ́run yìí. Máa ń gbé ẹja àdúpẹ́. Yíṣẹ́ ní bàbá báyìí ni wà pàdé. Ló ń tọ́jú wà, ló ń ṣèké wà, ló rò pẹ̀yí wà ká. Kò fi wá sílẹ̀. Ìgbò òjò àárọ̀, ìgbò òrò àárọ̀. Kò jẹ́ kó dáwọ́ lágara. Bó bá yẹ pé àbọ̀ Ọlọ́run ni. Bí ẹ̀mí rẹ̀ bá ń gbénú wa, ọgbọ́n ọ̀run, òye ọ̀run. Ajẹ́ tiwa a máa ṣàpàdà wa. Bẹ̀rẹ̀ àwọn pé ó yẹ ká máa ṣàpẹ́ sí Ọlọ́run. Ó yẹ ká máa hó ayọ̀ sí Ọlọ́run ẹ̀yìn ẹ̀yìn gbogbo. Mi ìlú dánikẹ́ni lẹ́gbẹ̀ẹ́ nítorí pé àwọn aṣíwájú wa wọ́n fi taratara rìn nínú àìmímọ́ nínú òtítọ́. Àga bágẹ̀bẹ̀ sì lọ́gbẹ́ dáníwà. Ọmọ kan mọ Ọlọ́run kò lè jẹ́ kí wọ́n rí ìjìnlẹ̀ ìfẹ́ Ọlọ́run. Kò lè jẹ́ kí wọ́n tó bá agbára Ọlọ́run. Kò lè jẹ́ kí wọ́n mọ ohun tó lọ́ ti pèsè sílẹ̀ fún wa láti ṣapẹ́, láti hó ayọ̀. Nígbà tó bá rìn pípẹ́ níwájú Ọlọ́run bàbá yóò máa ṣàmọ̀ràn, yóò máa bá ẹni rẹ̀ pàdé ni. Ewu kò ní wọ ìdààmú ni wọ́n, ṣùgbọ́n fẹ́ dán Ọlọ́run fẹ́ kọ́ ní rabata. Òwò ayé tí ò lóhùn. Ìbẹ̀rẹ̀ gbé dání lọ. Ilé tí ò ṣe gbé. Mọ́tò tó bá rà. Ó lè gbèsè ojú ọ̀nà. Ó lè kó bá orí ẹ̀pọ̀ ẹ. Òun náà ó lè sọ àṣàṣì lórí ni. Ṣùgbọ́n bó bá yẹ pé ó fi àyè gba Ọlọ́run níṣẹ́ tẹ̀lé nírọ̀rùn ló tọ́jú rẹ̀. Yóò bá ní ẹ̀pàdé. Ewu kọ́. Kò ní wọ ìdààmú kan kò ní wọ nítorí pé ẹ̀mí rẹ̀ ti gbénu ẹ. Afẹ́ ló gbọ́n, afẹ́ ní mọ̀, afẹ́ ló yé. Lọ́sọ pé ẹ hóhó ìṣẹ́gun sí Ọlọ́run. Nígbà tí a jọ ọ̀rọ̀ ẹ̀ mú adání ìṣẹ́gun, adání ìdápadà, adání ìtẹ́wọ́gbà. Nítorí pé ẹ̀mí ẹ̀ tó balẹ̀ gbọ́ àtìdẹ́lẹ̀ ìṣẹ́gun àtìdálágbára. Ìmísí rẹ̀ tó wá sọ́nà.
2: Dá Ọlọ́run rẹ mọ̀. Ọ̀rọ̀ ìwàásù láti inú ìjọ New York God Chapel ní àṣẹṣẹ̀ gbọ́tọ́. A wà ní +7 & 8 Àyọ̀ká layout, ilé funfun Báláú, ẹgbẹ́ Argon Hospital, òpópónà tó wà lẹ́yìn Ìbàdàn Grammar School, Mọ̀lẹ́tẹ̀ Ìbàdàn. Ẹ darapọ̀ mọ́ wa ní gbogbo ọjọ́ Ìṣẹ́gun Tuesday ní ojú òpó ìbánidọ́rẹ̀ẹ́ ti Facebook àti Matthew Ọmọṣẹ́bí láàrin agogo 6-8 àárọ̀ níbi tí ẹ ó ti máa gbọ́ tí ẹ ó sì máa wùwá kedere nínú ìpàdé àdúrà ti ìjọ New York God Chapel. A wà ní Àdàbà FM Àkúrẹ́ ní gbogbo ọjọ́bọ̀ Thursday láàrin agogo 6:30 ìrọ̀lẹ́ àti Lágelú 96.7 FM Ìbàdàn between 7:45 and 8 p.m. àti ní gbogbo ọjọ́ ìsinmi Sunday láàrin agogo mẹ́sàn òwúrọ̀ sí méjìlá ọ̀sán fún ìjọsìn tó níbùkún. Tí ẹ̀yin bá fẹ́ ìmọ̀ràn tàbí ìrànlọ́wọ́ àdúrà, ẹ pé bàbá wa nínú Olúwa ajíhìnrere Matthew ìgbẹ́kẹ̀lé Olúwa ọmọṣẹ́ bí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 003-471-9805 tàbí 0905-666-6266. Dá Ọlọ́run rẹ mọ̀, ìpàdé tún di ọjọ́ mẹ́jọ.

0: àṣeyọrí tí yẹn fi lè bọ́nù sí àtòṣì Gitales ló ń jẹ́ ọ̀nà àbáyọ kan tí yẹn fi lè borí kòsíkòsí ojoojúmọ́ Gitales International ni Gitales International rírọ ni lágbára lílé ṣẹ́wọ̀gbẹ́ dídádúró digbí láìrọ̀gbọ̀ kó lè jọba iṣẹ́ tí wọ́n nìyẹn àwọn ẹ̀rọ lóríṣiríṣi ló ti wà ní Gitales International lọ́pọ̀ kó yọ̀kú lówó tí ò ga jara nípasẹ̀ ẹ̀ka iléeṣẹ́ wa Machine Tech Industries àwọn ẹ̀rọ bíi palm oil mixer and digester pure water machine ice block machines garri processing machines popcorn and palm oil machines chalk mold and nylon machines Gitales International àṣírí oko òwò ajé yíyan ni nínú iṣẹ́ òun òṣì bẹ́ẹ̀ bára àwọn tó ń tayọ láàrin ẹgbẹ́ Gitales International ni wọ́n rọ̀gbọ̀ kúlẹ̀ àwọn gangan làṣírí àti rọ́wọ́ ti bọnu gbọ́ bùkátà láìsanná ní ara tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà Gitales ni wọ́n ń kó bẹ́rẹ́ fún ìwọ náà ṣe kàn sí Gitales International lónìí Gitales International ló fẹ́ gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú GT Bank Akinyemi bus stop Ring Road Ibadan fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé 08056046055 email ademola.1@gmail.com Gitales International ọ̀nà àbáyọ kúrò ní iṣẹ́ òun òṣì tó dájú.
1: Ó balẹ̀ bàgẹ̀rẹ̀ ó wọlé pẹ̀lú Steez gbogbo Peter ní ọkùnrin fún bí àwọn Misty Peters jagunlabi ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe Peters tó bá oríṣiríṣi àìsàn bí 50 nínú àgọ́ ara wọ̀yá àyà 50 Peters bẹ̀tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal round 50 Peters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal debit káṣiṣẹ́ṣiṣẹ́ kí àti sùn tó wá fẹ́ dogun èèwọ̀ ayégbà yẹn ti kọjá o step up pẹ̀lú 50 Peters kó sun rayọ̀ kó fún bébí ẹ tán níbikíbi níbi gbogbo àti nígbàkúgbà 50 Peters is produced by the 50 Waves Limited ẹ̀sìn lè ríra káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó office address wa ni lot 3 light and craft building Basorun Ibadan while our head office is at Ojaja Mall Abraham Adesanya Ajah Lagos to be our distributor call 0704-318-3929 50 Peters NAFDAC Ijolote.
2: In Ibadan today, there's a young boy dreaming about a bright future, playing football and making his family proud. But every dream needs the right platform. That's where Reliance Future Football Academy RFFA comes in.
3: Ní Reliance Future Football Academy, ṣíṣètọ́jú ìdàgbàsókè ẹ̀bùn àwọn agbábọ́ọ̀lù níṣẹ́ wa. Kò mọ lórí pápá nìkan o. À ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ wa bá a ṣe ń jẹ́ akínkanjú, ọmọlúàbí tó ń tẹpamọ́ṣẹ́ pẹ̀lú àfojúsùn.
2: With expert and professional coaching, comprehensive football training, academic excellence and career guidance, RFFA is where your child, aged between 14 and 16 years, becomes a complete athlete.
3: Bá a ṣe mú dàgbàsókè bá àwọn ọ̀dọ́mọdé agbábọ́ọ̀lù, bẹ́ẹ̀ la mú àǹfààní àti gbábọ́ọ̀lù kàwé lókè òkun wá sàrọ́wọ́ tó wọn.
2: Admissions are now open. Training season runs from June 1st, 2026 to May 31st, 2027. Visit us today at B30 Grand Mall, opposite Arisekola Albarika Shopping Complex, Bodija, Ibadan, or call 0806-246-8928 or 0915-015-4131. Visit www.rffacademy.org.
3: Reliance Future Football Academy, ìpìlẹ̀ àwọn ògùn ọjọ́ ọ̀la.
4: Lagilu FM 96.7.

0: sanwó ti ẹ lẹ́ẹ̀kan náà. Tó láǹfààní láti gba 100 blocks àti 5 bags of cement lọ́fẹ̀ẹ́. Àwọn tó bá wá sanwó díẹ̀ díẹ̀. Àní oṣù mẹ́ta ni gbọ́dọ̀ sanwó yẹn tán. Ẹ tètè máa bọ̀ ọ́fíìsì JKJ Builders and Developers Limited tó wà ní Odò Ọyọ́ Road, Aremu Blocks Bus Stop, opposite ITA Moniya Ibadan. Telephone 0707-118-1997 tàbí 0808-070-1243.
1: Pure Press Concert Season 10. Ìyìnpọ̀ mẹ́lẹ̀ la máa dá padà fún Ọlọ́run. Ẹ̀kẹwàá irú ẹ̀ lélẹ́yìí. Àgbékalẹ̀ látọwọ́ ẹ̀mí mímọ́. Nípasẹ̀ Kẹ́mi Robot. Date: Friday 19th June 2026. Venue: Hall of Grace, Jogos Center, Liberty Road, Ibadan. Ló ti máa wáyé o by 8 p.m. prompt. Aago mẹ́jọ àṣálẹ̀ la ó ti bẹ̀rẹ̀. Àwọn olórin ẹ̀mí olókìkí tó máa minister, ministry, evangelist Dr. Bola Ààrẹ, BC Aláwíyé Àlùkò, Bukola Akinade, Sanwó-Olé Jésù, Bukola Bekes, Yetunde Ààrẹ, Àpèkẹ́ Ọlá, Rẹ̀mílẹ́kún Amos, BBO, Olúwa ni BC 448 Taiwo Dare POP Fumi VOP Kemi Amadasu Adamilola Alabi. The convener is Kemi Robot. Nibi akanse ipade iyinponbele season 10 yi ni ka jo gbe ope fun Olorun. Kemi Robot l'Olorun fi iran yiran. Ale Friday 19th June odun 2026 yi ni Hall of Grace, Jogo Event Center, Liberty Road, Ibadan. Maximum security guaranteed. Eto abo to mu yeye wa fun gbogbo eyan. A o gba ori ayo leyin iyinponbele yi loruko Jesu. Be there, be there.
2: Clash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
3: Ẹ̀yin tèmi báwo ni o? Ṣé wa ẹ wa?
4: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kan wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
5: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
6: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
2: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ̀ọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
6: 0807-112-4000 0807-112-4000.
2: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
7: Bàbá Ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
8: Lára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà ni ìgbésí ayé ìfọkànbalẹ̀. Tí ń ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrúbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti ń lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àrùmọ̀lé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wóye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ èèyàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúbá ọba iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 0803381008 àbí 0701821111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
9: Do you need a cleaner, caregiver, nanny, trained local security guards, or a reliable party planner? Looking for a comfortable apartment with all the facilities you need to feel right at home? Then look no further than Busy People Support Services. We provide trusted house helps, housekeeping services, errand running services, and affordable accommodation starting from just 3,500 naira per bed space. We sell farmlands, and if you need security for your farmland, estate, or property, Busy People Support Services has got you covered with dependable and professional security solutions. We also manage properties for people who are within or outside the country. Don't wait. Call 081 50 44 44 20 today. That is
10: please 081 50 44 4420. Visit us at Avon House, number 23, beside MTM Mast, Anfani, Ibadan. Busy people.

0: there is no more time to waste time. A kick start bye. Makindida. Faso ile we you o. Olo shuni ado yen. Olo lo si do to gba do bo. En to ba bo lati bere. E ja mu lati bere. Te an ko mo so le kan na pe oro Oloro fe ma dun lenu mi. I no want make oro Oloro sweet from my mouth. Pass Oloro. No. May we reach Oloro. Make Oloro explain the thing where they come. Bere oloko ni ayo sise. So let's go. Eja dara ko mo Makinde Fasunle. Boro n se bere gangan re.
1: Iya re re o. Ki loruko re arabirin?
2: Lati fa Kitunde.
1: Ki lo n to sele bo lo se sele.
2: Omo mi ni o lati ojo Friday. Omo osu meta. Oti posu merin ton. Wa so nkan fe aburo oko mi lo gbe yawo wa sile. O so npe yawo tohun ni po hun mebi ohun ma ra e.
1: Aburo oko re to je okunrin.
2: Beeni.
1: Abi?
2: Beeni sir.
1: Iya aburo oko e to duro yi.
2: Beeni sir.
1: O lo gbe yawo wa sile.
2: Beeni sir.
1: Okay.
2: O wa so npo fe lo ra eran ni kara pe ki npon omo yen fun ko de sese ma npon to ba fe lo fill gas abi to ba fe lo ra nkan mi. O wa pon omo yen lati jo Friday to ti gbe omo yen lo mi ri omo didi sin yi o.
1: Ladugbo wo.
2: Ni jaye lo.
0: Ejo e lo sori Facebook bo se le ye inju niye o e lo sori Facebook mo fe ke ri iya se awon bi awon to ma nwo bi gesticulation oju facial appearance kankan awon lo de ki oro e o ma dun gan ko dun gbo ko de ye yan ta ba kan gbo lori radio sapala ni o ma je e join wa lori Facebook Lagelu FM 967 Lagelu FM 967 ba mu seyin wa die ke ati bo sarin ba mu seyin wa die o se
2: ni gas abi to ba fe lo ra nkan mi o wa pon mo yen lati jo Friday to ti gbe omo yen lo mi ri omo didi sin yi o
1: ladugbo wo
2: ni jaye lo ti sele
1: ijaye bo
2: ijaye tuntun
1: labe okuta nbi lona randa ijaye tuntun ni bi to gbe ti sele yi abi be ko
2: beni sir
1: igbese oluwa ti gbe
2: mo lo police station mo lo report fa awon olopa awon olopa de lo gbaburu oko mi nile ko pe ni announcing won ti gba 200,000 won ti fabu oko mi nile
1: won ti gba 200,000
2: beni sir
1: awon lo gba 200,000
2: awon police station sabo
1: bo lo se mo
2: ìṣojú mi náà ṣe kawó fún wọn.
1: Ojú rẹ náà ṣe kawó fún wọn.
2: Alẹ́ àná náà fi wọ́n lẹ̀. Ìgbà tó wọ́n fi wọ́n lọ ni kán má jẹ téèyàn kankan mọ̀. Ilé hàn gbé wọn lọ sílé wọn tá a jọ ń gbé ládùúgbò lè wá mọ́. Ilé mọ́ mi wọn náà gbé wọn gbà.
1: Àti àbúrò ọkọ rẹ.
2: Bẹ́ẹ̀ni.
1: Àbí?
2: Bẹ́ẹ̀ni.
1: Ẹni ìyàwó tàbúrò ọkọ ẹ ń fẹ́ yẹn ti lọ.
2: Ó ti lọ pẹ̀lú ọmọ mi.
1: Pẹ̀lú ọmọ rẹ.
2: Bẹ́ẹ̀ni.
1: Obìnrin lọmọ àbọ́kùnrin.
2: Ọkùnrin ni o.
1: Ọmọ oṣù mélòó.
2: Ọmọ oṣù mẹ́ta.
1: Ọmọ oṣù
2: mẹ́rin tán.
1: Kò tí ì kó oṣù mẹ́rin tán.
2: Bẹ́ẹ̀ni.
1: Kí wá ni ohun tí àbúrò ọkọ rẹ wá ń wí?
2: Àbúrò ọkọ mi tó ń pọ̀ òmì ọkọ̀ mọ ni ó lò òmì ọkọ̀ mọ. Báwọn jọ pàdé lóòótọ́ ẹ̀ ni.
1: Lọ fi mú wálé.
2: Bẹ́ẹ̀ni sà.
1: Ọkọ̀ bó lọ̀rọ̀ ṣe rí? Jẹ́ káwọn èèyàn mọ orúkọ ẹ̀.
3: Orúkọ mi ni Mọ̀súrù Akíntúndé.
1: Mọ̀súrù Akíntúndé.
3: Orúkọ mi ni Mọ̀súrù Akíntúndé.
1: Ok.
3: Ó ṣẹlẹ̀ pé àǹtí mi ló bí ọmọ yẹn ìyẹn Yusuf. Yusuf Ojo. Àǹtí mi ló bí.
1: Ok.
3: Wọ́n dọ̀jọ́ máa ń ṣeré.
1: Iṣẹ́ ò ní Yusuf ń ṣe.
3: Wẹ́dà ló ń ṣe.
1: Ok.
3: Wẹ́dà tó ń gbọ̀ kadà. So ìjọ tó fẹ́ jọmọ ẹgbẹ́ kọ̀ọ̀là kó jọmọ ẹgbẹ́ ara fún mi. Mo ní Akalidi níbo ló ti mọ ọmọ ìyá àmọ́ fámìlì àmọ́ anybody rí. Ó yẹ bárà sí pé mo láìkí má bàyàn jẹ.
1: Ṣé ìyàwó ẹ̀ ló yẹ bárà
3: sí? Ìyàwó ẹ̀ bárà sí pé mo láìkí má bàyàn jẹ. Mo lọ́kọ̀ síbẹ̀. Àárọ̀ ọjọ́ tó ń wẹ̀ fọmọ ẹ tó mọ̀ sọ díẹ̀ mò ń sin wẹ́là mo wá lọ jókòó sórí òkúta mi kẹ́jẹ díẹ̀. Mo fẹ́ lẹ́rán ara fún mi. Nígbà tí mo lọ ibi iṣẹ́ ara mi ní ò ṣiṣẹ́ dáadáa. Tí mo ń bọ̀ ní báyìí lálẹ́ mo ti bá ẹran sẹmọ ìgbọn ọjà tá everything epo mo ti ra bọ kí n délé kí n jẹun mo jọ sọpọ ti jáàsì mo gbé pàṣẹ wà ní ẹgbẹ sẹta àti ọdún.
1: Ẹ ò rọmọ òun láti gbà yẹn títí dàkókò yìí kí wàá ní àbúrò rẹ ń kọ ó pe àbúrò ẹ pé bó lọrọ ṣe rí.
3: Mo pè é pé báwo lọrọ ṣe rí. Ó ní òtẹ́ẹ̀lì ó ti pàdé ẹ̀ òtẹ́ẹ̀ fẹ́ gà sùràndà. Mo á bèrè pé tó bá fẹ́ gba ìrìnsòtẹ̀ ẹgbẹ́dọ̀ ni application.
1: Ṣé o ṣiṣẹ́ ń bẹ̀ ni?
3: O ṣiṣẹ́ ń bẹ̀ ló bọ̀ wọn tọ́ ti ṣe gẹ̀ ló ṣe ń bẹ̀.
1: Ah, ok. Wọ́n tábùrú ẹ̀ sọ fún ẹni yẹn.
3: Nǹkan tó sọ fún ẹni
1: yẹn. Mo ṣe gbé ọmọ lọ látọjọ́ Jimoh. Ẹ ò lè rọmọ mọ́. Ọkùnrin lọ́mọ àbóbìnrin.
3: Ọkùnrin ni Azeem. Azeem Akintunde.
1: Azeem Akintunde. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, gbogbo àwọn ọmọ ìpínlẹ̀ Ògùn, gbogbo àwa tá à ń gbé lágbègbè Randa, ẹ tún wo ojú ayé tún rèé o, ọ̀rọ̀ rèé o. Ẹ dákun kí la fẹ́ ṣe, ẹ dákun torí Ọlọ́run ọba. Ẹ bá wa wá ọmọ yìí, ọmọ ọlọ́mọ ni Azeem Akintunde lorúkọ ọmọ àbí. Ẹ bá wá ọmọ yìí jáde, ọmọ oṣù mẹ́rin yẹn wo nǹkan o, ọmọ oṣù mẹ́ta oje ìyá ẹ̀ rèé. Ilé ayé mọ̀ lágbára o. Mo wá fẹ́ pàrọwà sí ọ̀gá ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn. Ọ̀gá wa dáadáa, bàbá wa dáadáa, mo mọ̀ pé wọ́n ń wò wá báyìí. Ọ̀gá wa tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ tẹ̀gbátẹ̀gbá tí mo fi dákọ̀ wọn. Ọ̀gá wa CP Bọ̀dé Ọ̀jájú ni. Ọ̀gá ọlọ́pàá yóò gbàgbàkúgbà rí. Tí mo mọ̀ kò sí ohun tí ó sọnù tí bàbá yìí ò ní lo gbogbo agbára wọn láti ṣe iṣẹ́ òfin. Ẹ dákun torí Ọlọ́run ọba. Ẹ̀yin ọlọ́pàá ìmọ̀ police station mo lẹ lọ. Ẹ̀yin ọlọ́pàá Sámó, àwọn tí ẹ tú sílẹ̀ tán lẹ́gbá, wọ́n ní ni ò tọ́lé ni ò síbẹ̀. Èmi ọ̀la ló gbà 200,000. Ṣé ó ti tán? Ẹ dákun torí Ọlọ́run ọba. Ọ̀rọ̀ yìí ẹ bá a dá ọ̀rọ̀ yìí padà sí eléwéran. Àwọn tí ẹ tú sílẹ̀, ẹ ṣe àwárí wọn padà o. Kí lorúkọ àbúrò ọkọ ìyàwó?
3: Yusuf.
1: Yusuf kí ni?
3: Yusuf Ojo.
1: Yusuf Ojo. Ẹ bá wọn tó Yusuf Ojo gbé. Gbogbo àwọn tẹ ẹ kó tẹ ẹ fi sátìmọ́lé ní police station Sámó. Èmi jáde ọlọ́pàá gbogbo ohun tó sọ bóyá ọ̀rọ̀ 200,000 àbí kankan yìí. Èmi ò ní gbàgbọ́ nú ẹ̀. Ṣùgbọ́n mo ò ní gbàgbọ́ nú ẹ o. Ṣùgbọ́n tèmi ni wípé àwọn tẹ ẹ tú sílẹ̀ tẹ ẹ ní ọmọ ọlọlé láyọ̀ àtàláfíà. Ọlọ́mọ ń wọ́mọ kò tí ì rọmọ ẹ̀. Ẹni ọmọ ọlọlé àwọn afurasí ẹnìkan ọmọ ọlọlé. Ẹ dákun torí Ọlọ́run ọba. Ẹ bá wa tún gbogbo wọn pè kí wọ́n rìpọ́ọ̀tì sí eléwéran. Ọ̀gá wa CP Kọmíṣọ́nà ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn Bọ̀dé Ọ̀jájú ni. Ọ̀rọ̀ yìí ò yé wa, ṣùgbọ́n èmi jáde yín pé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ yìí, bẹ́ẹ̀ ṣe ń wò yìí. Mo mọ̀ wípé ẹ ń gbìyànjú gan. Kí wá ni tó fẹ́ tó ọmọ Nàìjíríà?
2: Nǹkan tí mo fẹ́ ni pé ká ọmọ Nàìjíríà dìde kán ṣàánú mi, kán jẹ́ kí n rọ́mọ mi o.
1: Má sọ̀rọ̀ nìṣó.
2: Pé kán jẹ́ kí n rọ́mọ mi ni kí n láti mú o kí n láyè ni. Nǹkan tí mo fẹ́ nìyẹn o.
1: Kọ́ ọ̀rọ̀mọ rẹ láyè àtàláfíà. Kí lorúkọ ọmọbìnrin tó gbọ́ mọ ẹ lọ?
2: Ọpẹ ló ń jẹ.
1: Ọpẹ ló sọ pé òun jẹ.
2: Bẹ́ẹ̀ni.
1: Ṣé Yorùbá ló ń sọ lẹ́nu?
2: Yorùbá ló ń sọ lẹ́nu.
1: Yorùbá ló ń sọ lẹ́nu.
2: Bẹ́ẹ̀ni.
1: Tó ọ̀rọ̀ rẹ ò lágbára púpọ̀. Ẹ dákun wọn pé léyìí tí obìnrin tí wọ́n bí ọmọ oṣù mẹ́ta.
0: Ojú ọpẹ ọpẹ Yemi, ojú ọpẹ lẹ̀ ń wò ń o. Okú tó Yemi ó pẹ́, ọpẹ rèé o. Ọpẹ ló gbọ́mọ pọ̀yìn. Ẹyin tẹ wà lórí Facebook ṣe rí ṣá. Ọpẹ ló gbọ́mọ pọ̀yìn o. Òun ló lọ tó lóun fẹ́ lọ rẹran kárà. Kárà ló lọ láti àti June 12 kọ́dọ̀ ti lọ. Kárà ló lọ láti June 12 o. Ẹni kí n bo wá ni a fẹ́ gbà jáde. Ṣé ọpẹ́ nù? Ṣẹ́yìn náà rí. Ọpẹ́ nù o, kárà ló lọ. Èbí ó wá gba kárà dé àmọ̀. A wà lẹ́nu rìn àjò. Àmọ́ bí tá a dé dóhùn, ẹ̀já kọ́kọ́ sọ̀rọ̀ bó la ṣe fẹ́ wọ́pẹ́ rí ná. Ẹ̀já ní gbólóhùn, èèyàn méjì àbí èèyàn mẹ́ta. Ọ̀rọ̀ ti ṣẹlẹ̀ o, ó ti wà ńlẹ̀ báyìí. Ìyá ọmọ ń sá koroba koroba, ó ń sá kiri o. Ẹja gba èèyàn méjì péré. Tọ́ Grand Commander of Nigeria kìíní. Hello sir. Bàbá o.
4: Ẹ kú iṣẹ́.
0: Yes sir.
4: Ìlú Mọ̀ọ́ká ni Abansada Kíngbà.
0: Ambassador ẹ ǹlẹ́ sà.
4: Ẹ wá sà. Láti àlàkíá. Ṣé ẹ rí ẹ̀kọ́ ni kélé náà jẹ́? N táwọn èlé èèyàn lẹ rí yẹn. Bíbélì mi sinmi lẹ́yìn ènìyàn. Ènìyàn sí èmi inú rẹ̀ ń bẹ ní ojúmú rẹ̀. Nígbà tẹ́ ò mọ̀ yẹn láti ibì kankan. Tí àbúrò ẹ kọ́ gbé èèyàn wá tó níyàwó ni. Báàtí wọ́n ọmọ ọkùnrin ẹgbẹ́ kò yẹ kọ́ ọlọ́pàá fi lẹ̀ rárá. So ẹ̀kọ́ ni kó jẹ́ fáwọn tí máa sáré dára dé èèyàn. Ó kò gan kó jẹ́ ọmọ ìyá èèyàn gan. Ó ń láti space láti wà.
0: o ye ka ye o wa nbe ko
4: mu o wa ni se pe ko gbogbo ara ti ni pa ran re mo o lo ka ni to sun ba ya re elomi o mo bi te ka gbogbo ara mo so nbi to ba wa
0: ka sa po ti finu wenu
4: o ti finu wenu
0: o ti jewo e se po sa ambassador thank you so much awe bangbe bangbe to wa nle hello
5: e ka le o
0: ah mami unu mi dun bayi
5: obirin
0: ni mo ojo kan pelu o
5: iya agbe lowo wa lo nsoro yi olohun
0: ah iya olohun enle o
5: ni ba je fun yin
0: ami mama
5: mi o ni nkan ka se ka lo gbe bobo yen
0: bobo ewo
5: ka lo gbe
0: bobo ewo se yesufu
5: e to mu yawo wale
0: ah yesuf
5: yes now ka lo gbe ni
0: iro won ti gbe won yi won yiri e won ti gbe won yiri e wo
5: o o be bo
0: ko eh
5: koman ka lo mu yawo wale se won ma fa eyan lori okurufu
0: ah
5: e gbagbe
0: o te se mo so fun pe o te na ti pade
5: ah
0: e ka ye sin ti yato sin ti john
5: so ba chore ka ma to chore a wo mo yen wa ko ma to chore gidi
0: okay ma okay ma si si si eni to wa ki ku ewo ni pe yin lomo lo o ya ya ya ya oja si wa bi bangbe kan yi bangbe kan ka wa te waju en tin be nle yi adituni hello
6: lati oyo ni mo tin pe o
0: mami
6: mu ibat lo ko mi
0: kile pe
6: lati oyo oyo
0: mu ibat
6: e dakun sa e dakun kini ma ti awon olopa ba na ori ko ye mi o e na wa omo ori omo e wa gba owo lowo re loju yo olomo e wa ni ko ma lo
0: o
6: je
0: lo be na gbogbo won na won le ko
6: bi mo
0: la ran ti ni olori
6: buru o ah igbe igbe abi ama ise pe o se mo se na bi mo bo se wa mo se si tori olohun eh alohun sha nu wa won se be na loyo ina se be na
0: bo se
6: se pe ko la ko mo lo awon a nbe ni pa won ba gbe owo iwa ala se bere
0: won de bowo lowo won
6: won bowo lowo won iwa ala se bere nu bpo ko lo ile mo won ti gbe ko loyo to di wahala gidi o gba won ti won be ni duty jona won ya la so bo lorun won ni won ma se ba won sina
0: olorun o sanu wa
6: olorun o
0: sanu wa owo owo owo owo owo sa ni lairu laiso ka ma wowo owo owo owo hello sma hello ka ma gbe kankan mo bayi e ja te waju ikanra jule ti o gba o bangbe bangbe bangbe yokan bangbe yokan won aya la pon la mu sara hello
7: hello eri ari ko gbo lore ti mi je o
0: yes sir
7: for everybody
0: mhm
7: eri aburo oko ye according to bi en do so last
0: I will know mo sun bo lodo mi mo ngbo yin ma sir
7: ko e kan fi sile ra ra ra ra
0: se aburo oko
7: ko e kan mi ni se
0: mhm
7: ba da olopa e ko ma nwu baba e eh ti ba ni kan ti
0: o ti se
7: okay.
0: Tarun solo lati bo. Lati. Okay, mbadan bi. E se. Mhm. Awe. Se ba mi hangi yen. Tororo si wa nwaju. E se suru, eran ti pe abo ejo igbesa lori eto deso yo motosho. Abo ejo igbesa. E je ka kakun pe abo ni bi ta ba deun a nlo a nbo ni e je kin sare ile si okunrin tori ile nsu a wo ja sare mu yen kuro ja sare mu irin ajo ti yen kuro se ri in te n gbo te n tele boy mo didi faye le kawon eyan o pe bi kaluku o se ronu niye ta ba bade igun bi kan tori emi na faraya won se le release abeni to gbe to ba je pe won jo bi mo se nwo gan o da pe won jo joko won jo walk out ni oni se kan tan ma fin se se mo pe won ta odidi omo sa e mo awon kan wa ti won wo mo won po nta won awon kan wa ti won wo mo o ke se pe lati fi se anything anything sinister no won ti marry won ti wo mo won o bi mo won ti ko application lo si social welfare differently leko ni badan losun state ni kini kan won o ti ro mo fun won ojojumo se lojo ori nlekun agbande won fe adopt omo won lowo lati toju omo won lowo lati toju omo won wo mo ti won o toju bene kan ba gbo omode omo osu meta ta lo omo osu meta damo o ba tin dagba to ngbon awon to ba nlaju ba na ni ya ati baba won nti an ba ri ni won mo so ton ba ro mo to si wa tendali to jo mo kekere to ndagba si an lowo omo ni o ma je o e je ki hangi ibeyen ke sare to kun lorun eni we ade olumide mole nti mo so won pe ninu literature won pe kini kan ni symbolic abi kini mo fe so pe okay metonomy kin yo kan fi afiwe to shit ki se simile ki se metaphor metonomy ke taking a whole for a part and a part for a whole in metonomy I think morality bo so mo se so pe ka mo gbagbe ni ade mole o nti mo so ni pe ka mo gbagbe the desirable one that's with us on the program olumide awolowo you are welcome good evening
8: ashon mo ki gbogbo tele le kan si olumide awolowo loruko mi emi o de February last year mo ti bere si soro nipa nkan ti mo so yi sugbon tuntun be ohun na ni pe won ti so fun wa nsin ipe ta ba ti pe 1 million eniyan ninu business yen pe won ma list yen ade ti wa ni 800,000 bayi
0: ah oku 200
8: oku 200,000
0: oh yeah e fo komisi
8: osu meta
0: ko pe 200 mo
8: oye yan ye won nitori pe ki se jo to fe kwere gogon lo ye ko se bere si gbe o ye ko ti gbe sile de ojo ikure awon to ti wa gbo ton ti gbege se yen sin mo ki won ku orire sile latara phone eni ko ti wa peju fun won na nitori pe ki se nkan te yan ma ta le kan su iye ise to ba se bi salary job ni nkan ti mo gbe dani lo se ri bo se mama wo video art at awon video kokan ni ile ise ti mo soro ni ti wa do lowo do loro ti o ba le ma sise to le funra re enter jet bi pe lo sosu o ri bi $200 ejo se yan gbadon so pe iya tun je wo mo nkan temi gbe dani niyan o nkan ti mo wa gbe dani yen group mi gangan ni mo polowo group yen mo de ti create group yen lati December 12, 2016 ni mo ti create mo pe ni let's make money with ease lai ni se wahala pupo oyinbo o fe ka se wahala iwo sa lo send lagelu si mi lori WhatsApp
0: okay.
8: $15,000 lo fi darapo o wo bi to ba ni
0: 15,000
8: be ni
0: o ti change ni e
8: ah o ti
0: jo wo la
8: 25 gan lo ye kin lo leyin
0: ma lo 25 dakun
8: ṣugbọn awọn eyan seri mo si ma lo 50,000
0: ah ba mi roko to anu oroko to anu mo
8: to ba ti wo pe scammer ni mi a je pe ogun dile yin ni nitori pe scammer o ni ronu pe bawo ni ba fi POS sanwo fun mi ma fi USSD sanwo fun mi ipe bank app e gogon ni ko lo nitori pe there is going to be a digitalization a changing

0: currency very soon. Ìyẹn ni opportunity tí mo ń dọ́gbọ́n kó ẹ sílẹ̀, digitalization in currency. Ìkejì, òyìnbó ní máa ṣe wàhálà kò tó lówó. Ìrìn tó mọ̀ ọ́ nìyẹn, bó ṣe rìn lọ bí iṣẹ́ ṣe gbogbo ẹ̀ yẹn. Nínú gúrùpù mi náà ló ti máa rí áàpù tó yẹ pé tó bá ti dáúnlóòdù ẹ̀ tí n bá ti fún ẹ tó ti wọnú gúrùpù. Nínú gúrùpù yẹn, òun ló ti máa, ìwọ kàn mú fóònù ẹ dání tàbí kó fi sí àpò ṣòkòtò bàbá tàbí kó fi sí àpò ṣòkòtò bó ṣe ń gbé ìgbésẹ̀ tó ń rìn tàbí tí ọwọ́ rẹ̀ ń jù síwájú jù sẹ́yìn yẹn. Bẹ́ẹ̀ ni application yẹn ń count iye ẹsẹ̀ tó ti gbé.
1: Tí wọ́n tún sanwó ẹsẹ̀ tí mo gbé.
0: Wọ́n tún sọ di coin.
1: Bà mo fóònù mi ewo ni o. Ṣé ẹ bá nǹkan sí lórí?
0: Òun ni business oní 4,500. Ẹ̀yin sì ẹ máa tó gbowó kejì wáyé.
1: Ẹ ṣe mo ní kẹ bá ń
0: wo. Ẹ kò tí ì wọ withdrawal limit ni. Èèyàn mẹ́rin náà ni kò mú wọlé pẹ̀lú 4,500. Mi ò rí wàhálà kankan nú ẹ̀. Mi ò rí iṣẹ́ kankan nú ẹ̀. Wọ́n ní register pẹ̀lú 4,500. That is kóra code tó máa fi parí registration ẹ̀. Complete your level 1 lásán. Ó tán
1: 08033
0: 59 69 60 70. Lọ́wọ́ status mi, wà á rí àlàyé tí mo ṣe láàárọ̀ yìí. Ẹjọ́ tí mo rò.
1: Ẹ̀tún nọ́mbà yẹn pè náà.
0: 41 minutes ni mo fi rú ẹjọ́ yẹn kó lè yí àwọn èèyàn.
1: Ẹ̀tún nọ́mbà yẹn pè.
0: 08080 33 33 59 59 60 70. WhatsApp message ni kan ni. Má dẹ̀ pè mí lórí WhatsApp yẹn. Ma block ẹ o. Dr. Jess Scammer ni mi mama bẹbẹ. Mama ni kini kan. Kini kan. But emi o n ṣe scammer. Ṣùgbọ́n tí ogun ìdílé ọba fẹ́ já tó bá ti pè mí, ogun ni kò gun mi. Ogun yẹn ò jẹ́ kó gbọ́ràn ma dẹ̀ block yẹn.
1: Ok, ogun ìdílé ọjọ́ ẹni tó pè ní ìsìn tẹ́ fi court ẹ̀. Mo rí pé court ẹ̀.
0: Ogun ni. Ogun yẹn. Tí bá ṣe tán sí ma block yẹn. Ẹ̀sà.
1: Kan máa pè.
0: Èmi ó ṣàánú fáwọn tí màá ṣàánú.
1: Bọ́lú ìwà ṣe wí nìyẹn.
0: Olúwa ṣe wí nìyẹn. Àwọn tó gbọ́ ìwà
1: ṣe wí nìyẹn.
0: Ẹja. 08033596070. WhatsApp message only.
1: Ẹ bẹ́ẹ̀ rántí pé mo ní àbọ̀ ẹ̀jẹ̀ ìgbé sáà. Àbọ̀ ẹ̀jẹ̀ ìgbé sáà. Ìgbọ̀nrọ̀ ẹ ti ṣẹlẹ̀ láti June 12. Ẹ kakuléètì June 12 ìgbàwo ni June 12 náà Friday. Last week Friday. Ìjẹ́ ẹ̀sán. Ẹ lárákùnrin yìí pọnmọ lọ. Kò síbi tí wọn ò tí ì wá wọn ò rí o. Àwọn ọlọ́pàá wọ́n gbìyànjú wọn ò rí o. Ṣe bọ́ lọ́n ni. Ń bọ́ lọ́n ni. Èmi ti mọ̀ wípọ́ lọ́hùn ọba ni. Torí pé ń tọ́ lọ́hùn ọba bá fẹ́. Bẹ̀yàn bá wà á ti òfẹ́ o, ò ń ṣeré lásán. Ń bọ́ lọ́hùn ọba ni. Ejọ́ tí wọ́n ti gbóhùn àdúrà sókè ń gbọ́rọ̀ ṣẹlẹ̀. Ìyá ọmọ ti ń ṣàkóróbákóróbà. Ẹni ti ń fọ́mọ ní ọyàn. Ó ń ṣàkóróbákóróbà. Bàbá ọmọ ní Olúwa gbóhùn mi. Wọ́n ń lọ sí àtòrí òkè àti pẹ̀tẹ́lẹ̀ wọn ń sáré kiri. Ṣèbọ́ lọ́n ni. Ọpẹ́yẹmí pọnmọ́ ẹ̀yìn ó lọ kárà láti lọ rẹran. Ó rẹran kò gbẹ́ran wálé o. Ọ̀sẹ̀ kan ló ti lò lọ́dọ̀ wọn. And so loved by the couple, the father and the mother of the new baby. 3 months old. Kílẹ̀kẹ̀nà. 3 months old ni ọmọ Azeem Akintunde. Ẹlẹ́dà Azeem Akintunde náà ó sùn bẹ tó wà. Yóò mọ ìyàn màmá rẹ̀. Èyí tí a gbé sí lẹ́nu kan kò jọ èyí tí ń mu tẹ́lẹ̀. Ọmọ sá bẹ̀rẹ̀ sí ké. Ọmọ bẹ̀rẹ̀ sí ké. Ó ń ké. Ìfura wọlé. Ẹni bò ló ṣe jẹ́ ń bo ní ìfura ti wọlé ibò wọn bá rin àjòdè. Ọ̀rọ̀ lọ́rọ̀ fẹ́ máa dùn lẹ́nu mi. Ẹja padà darapọ̀ mọ́ Mákindé Fásunlé.

0: lodo Makinde Fasunle eja te waju nbi ta bade e lo sori Facebook oya join us on Facebook e lo sori Facebook eh Olorun ti fi oju agboma gboma han o asiri ti tu bo la asiri se tu e wa nkan fidile e fidile nkan ta loye
1: loye
2: oju eni jo mo gbe ohun re pa so wale ohun re e wa mo to se fani se ni o gbe oru yen lo si o gbe omo lo si le okoko to ti feri e bon baba yen na
0: eh hey, mi o fe ke anybody miss ibe yen mi o fe ke anybody miss e eh, join Facebook Lagelu FM 967 join Facebook ma benu fun yin ni e gbo gbogbo e lati bere dopin mo a benu fun yin bayi e sa join Facebook yen Lagelu FM 967 adesu yo motor show e je kin de restroom mo nbo
2: o tu e ni jo mo gbe e wa mo to se fani se ni o gbe oru yen lo si o gbe omo lo si le okoko to ti feri e bo baba yen na o wa gbe omo kan lo le okoko to pe to omo yin ohun loyun fun o oyun to hun bi oyun to hun ni omo to hun fi bi ohun re ṣugbọn mo dupe lo baba oko yen e ja ko bere lati le ai baba e ba bo bi e so mo bi dada wa na so mo bi o ya o n pa yin baba e ka so e kuro le ku gbe di akoko e soro
3: orukọ mi ni kabiru oseni
2: kabiru oseni abi
3: ni odun to koja loro osodomo ni lolo pelu wa ni fabu de ile oni da je ma pa mo lo fe do pomo ilu te wa ta de soja ni ta lo gba ko
2: mi so soke
3: gba ko mo ba ya e mo ko ya lori so lo pe omo yin mo le do ni e wa meru ni o omo yin ko je fe yawo e wa meru ni o sa da o ba lo su meta apara yi meta lo pada ni nu e mo da mo da gba lowo e a da lo ti tuare se ti ti da lo a dun nu o du nu ti pe o du nu ti pe de ba sa fun ile o de gbe ni su mejo ata bo so la kaka wa
2: ero yin yen mo e ngba ye to ni oyun osu mejo ata bo lo gbe ku lodo omo ti yin okay
3: lo ba sa lo lo to de pe o to lo ti ka mo to pa ni ìwà náà ojú mọ ọba pọ́sítọ̀ ọmọ ẹ̀ fún wa pé òun jú mọ ọkùnrin obìnrin olóògùn olóògùn ẹ̀ẹ́kọ̀ rẹ̀ tó wọ̀ mọ́ ìgbàlẹ̀ máa wálé o olóòwà wálé títí tí ọ́rí ṣe kù mọ́ lọ́dún sí kejì ọmọ ààrùn ìlú ń lọ ààrùn ń bọ̀ pẹ̀lú wá ní last week mo dé lálẹ́ náà pé kọ́mọ kan pé ní yàrá ọkọ ẹ̀ mọ aṣọ wọn mọ àlọ́gbọ̀ lọ́gbà àbúrò nígbà táwọn ọmọ ẹ bá pọ̀ jù nínú àwọn ọkọ̀ náà awájú pálọ̀ wọn á jáde lábà kí ló ń ṣe pálọ̀ ọlọ́dọ̀ akẹ́mijọ́ yẹn ọ̀n fún aláwọ̀ àpẹ́kù rúùmù lọ́wà kí ló ń ṣe pálọ̀ ẹ̀rọ náà mọ ìlú nílẹ̀ àwọn tó bá gbé ní wọnú ẹkọ gbìn sí o ìgbàdàn mo tó wá dàárọ̀ yìí náà mo tó wá aṣọ èké ilẹ̀ tó sáré bọ́ta lọtí rọmọ yìí tó gbé wálé ìgbìmọ̀ ìpe aláàjì àbúrọ́pọ̀ ẹni pé bàbá lẹ́gbẹ̀ẹ́ yẹn láàrin pé wọ́n ti sẹ́ ìdánmọ̀ kan lẹ́yìn fún lórí fóònù yìí wọ́n lára rẹ̀ fún mú bàbá bọ́mọ̀ yìí ló máa ń ṣẹlẹ̀ dáadáa máa lọ́jọ́ fún ìjẹ́ mú bàbá bọ́mọ̀ ìlú
2: ọlọpàá
3: ní ọlọpàá ní tó bàbá wá dé mi ọlọpàá ní pépì ṣíṣà wọn tó bọ̀ tìyí ọlọpàá wá bá àwọn ọjà sísì mi láti lè mi gbé gbẹjọ pẹ́ tó kó sí ẹ wọn bí ọlọpàá mi ọlọpàá wá ní tó wò ní fóònù ọjọ́ ìbá sí tuntun tó bá rí ọwọ́ tó wọn lọ́jẹ́ ta bá tó kó sí tó ní fóònù ọjọ́ nìga owó dà pé kárápàá sí ọ̀dọ̀ ọ̀tọ́ lọ́má fi dúró ọtí sọ pé ọ̀dọ́ ní iṣẹ́ lọ ọ̀rọ̀ kámọ̀ sí ẹ̀yìn central bank tọ́ba tọ́ ní ìjì ìjọba ìjọba àmì ìjọba àmì ìjọba àmì ìjọba ọmọ mi tọ́ dẹ̀ pé lórúkọ mi ọ̀rọ̀ ọ̀gá tí ìlẹ́lọ́ fún mi nọ́mbà yìí mo ti pè é ṣe ní nọ́mbà ọ̀fíṣẹ́ nọ́mbà tó ń bẹ̀rẹ̀
2: mọ́. ọ̀hun lágbára o ní
3: àwọn òbí fún wa lọ́wọ́ àmọ́ òwò.
2: ok ọmọ tó ẹ̀ẹ́dọ̀wọ̀ ni à ń sì padà gbọ́ gbogbo ẹ̀ lákọ̀ọ́kọ́ náà àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí fi mẹ́sẹ̀ẹ́jì fẹ́ẹ́sì tó ṣọ́ sí mi láti àná ari awon eyan to fi voice note so se pe to eni tolo n bo ni o post ta won ri lori page wa fasun Bakide defender o pe eni to fe o ju ta won ri yen won lo wa ladugo awon to n gba mo kaakiri iyan la se mo pe ka de ko to di papo wa pe won ti mu gbogbo ogun tolorun ni ki lo ruko e soro soke o pe e bi kini soro ama lu o ni ama Benue State igeje abi soro soke ni ko ma boju temi ka won wale
0: e roju ajo mo gbe e wo bo se nwo yele yele e roju ajo mo gbe se lesu npon mo lo reran odidi ose kan omo fi wa jade di sibi to jade si ewo bọlọrun se wa to asiri amokun seka kabiyesi olohun
2: o gbe yan lo buwe iya kan lo de o gbe fa won soro soke o ya so o ba do omo yan mo gbe le kokon o ti lo ti pe ṣugbọn omo ti omo baba ti won soro tan yi omo ti won lo loyun to bi yan abi be ko omo yan to omo osu melo bayi o ba pe osu meji ninu osu yi o da be o da omo eleyi to wa to gbe yi bawo lo se pade eni to mu e lole ko to di ko gbo mo e aburo oboda wo so ma bi boda oko yawo aburo oboda yi abi le don fera bo wa ni nba te wa don fera bo la aburo wa mu e lo ile won lo gbe igba won lo fi gbo le won o to se le lo o se ko awon ti soro soke e se lo bo soro soke o se ko en jo wo lo gbe omo yi to gbe ko le odo won lakata won soro soke on the 12th ọjọ́ june 12 ló gbé ọ̀sẹ̀ mélòó ló lé wọn kó tó ní kó gbọ́mọ sákòbẹ̀ sọ̀rọ̀ sókè o ṣe ń lọ sọ́sẹ̀ kan àbí ọgbọ́n òun ló fi gbé ọmọ yìí kó tó ní kó gbé sá lọ báwo ló ṣe.
1: Aṣọ mi wà lọ́dọ̀ ẹni tí mo lórí fún tó bá aṣọ mi pé wá fún ọ̀dọ̀ tó bá yẹ pé fún ọgbà fún ìlọ ẹ̀rọ mi fóònù tó gbà ló yẹ pé ṣì dàrú gbóògbé mi ó yẹ pé ọmọ ọ fún mi fóònù mi láti jọ ọmọ padà àti pé mi mọ̀ bóyá mi lọ tó bá gbọ́ ọmọ padà mi mọ̀ ọkọ tó máa ṣe lórí fún mi.
2: Ṣé o gbọ́ ohun tí bàbá ọkọ tó kọ́ fẹ́ sọ àbí kí ni wọ́n sọ pé o sọ ńgbà tó délé kí ló sọ nígbà tó gbọ́mọ yín délé. Kí ló sọ o ní ọmọ tó gbé délé yìí o pé oyún tó ní fún wọn kí ọmọ ẹ̀ rí àbí bẹ́ẹ̀ kọ́ kí ni tó rò lọ́kọ̀ tó fi gbọ́mọ lọ́mọ. Jù wípé o fẹ́ gbé ọmọ yẹn lọ fún wọn pé ọmọ o ti sọ.
1: Mi sọ fún mi fẹ́ gbọ́mọ lọ fún wọn pé kí
2: mo gbé ọmọ yẹn lọ. Bàbá ẹ̀jìdẹ́ mọ̀ bọ̀ lẹ́ẹ̀kan sí kí ló sọ fún yín gbà tó gbọ́mọdé lé.
3: Àgbà gbọ́mọ ọdún náà mọ̀ wá ni wọ́n pé ọmọ yẹn tó bí ọmọ tó gbà ti dàgbà ju ọmọ tó bí fún wa lọ ọmọ tó bá ti bí ju wọn àdá fún wọn jùlọ.
2: Kí ló gbé ọmọ ọlọ́mọ lọ fún oṣù sọ ó ti sọ ọkọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó ti sọ mí báyìí kí wọ́n lọ tún parọ́ fún ọjọ́ mélòó ló fi gbọ́mọ yẹn tó fi rí. Láti June 12 ló gbé wọ́n wá rí ọmọ yẹn lónìí ọjọ́ jímọ̀ ọ̀sẹ̀ tó lọ ọ̀sẹ̀ kan àbí ṣe ìwọ náà mọ̀ pé ọ̀daràn ni ó mọ̀ kí wọ́n lọ wá ń fọmọ yẹn jẹ láti ìgbà tó ti gbé. Sọ̀rọ̀ sókè amusin ló máa ń pò fún kò sí ọmú ọyàn tó lè fún àbí ẹyin ọmọ nàìjíríà ṣe rí pé ibi ayégbé tún ń dorúkọ yìí kò yé wa mọ́ o kí ló rúkọ ẹ náà bàbá àtìyá rẹ kọ orílẹ̀ kílà ìyá àti bàbá ọpẹ ọmọ gẹ́gẹ́ ọmọ yìí rẹ òun ló jí ọmọ gbé o jo mo gbe fo didi o de bi omo lo si le oko to gbe ti n fe tele o wa so mo nbe pe oyun ti mo gbe ku o lodo yin omo ti mo fi bi ohun re o a wa de pe lowo baba oko e pe iyan oko to ko fe ibe so gbe yun ku o lodo yin lo to won ni be lo gbe yun ku o lodo awon baba yi lo yin osu mejo atabo ni a wa be lowo e pe nbo wa ni omo omo oyun osu mejo atabo so bi omo yen o bi yen e bo ni yen wa yẹn ló wà mọ̀ wẹ́ lọ́dọ̀ ìyàwó dádùkọ̀ ìyá yẹn ìyá Mariam ládùúgbò wo ní gbogbo ẹ̀yin first company ní gbogbo iṣẹ́ olùyá yẹn ṣe ṣé ìyá yẹn ní gbọ́mọ fóun ni ṣó o tà fún ni kí ni àdéhùn tó wà láàrin yín wọ́n rí pé ìtaṣì wà lójú ẹ̀ kó gbọ́mọ wá ṣe ìwọ náà dẹ̀mọ̀ pé ta wà lójú ẹ̀ lóòótọ́ ó mọ gbogbo ògbótọ́ lọ́hùn ni bàbá ọmọ máa bọ̀ ẹ̀yìn náà máa bọ̀ ìyá ọmọ jà.
0: ẹ rọrọ báyìí ẹ rí bí odé dúró báyìí ìbùláyé yìí ń lọ ti dàrú pátápátá tánìrì àjọ ayé èyí kò yé mi ni o arábìnrin lóyún lóòótọ́ o ó lóyún kúrò lọ́dọ̀ ọkọ ẹ̀ ní tòótọ́ àti tòdodo wọn lóyún oṣù mẹ́jọ àti ọ̀sẹ̀ méjì àbí nǹkan ló wà nínú ẹ̀ tó ikú òǹlé tó ìlọ ó gbóyún kú òǹlé ó sì kọ̀ǹfàmù pé lóòótọ́ ló ń bímọ ẹ̀jọ́ mọ tí wọ́n wá bí ńkọ́ o ti lọ gbe fún ìyá kan ní mòwe o ti ta o gbọ́dọ̀ ti gbowó owó ǹgan ló ń mo rò pé níná tó fi débi hòtẹ́ẹ̀lì ibi tó dé torí gba yàrá lóòtẹ́ẹ̀lì ni owó tó gbà lórí ọmọ tí ó bí tó kún fìkúnlẹ̀ bí tó tà fẹ́ nìkan àbí ó lóun gbé fún lóun gba nǹkan kan so possible àwọn ọmọ yìí olóhùn kan gbé fún ẹni ò gba nǹkan kan ó ní ìyá kan wò ó pé ìta sì wà lójú ẹ ò lè tọmọ mọ bọ kí n mọ tọmọ ní tí ebi bá ń gbọmọ kí n mọ tọmọ ìwọ sì mú ta rẹ lọ ìta rẹ tí ó mú lọ ló pọn ọmọ ọlọmọ tó gbé lọ lé ọkọ tó ti lóyún ogun tó ń gbé lọ ọkọ tó ọmọ tó ń fi bírè bàbá ọkọ ló wá jẹ́ kọ́rọ̀ yìí ó lójú bó ṣe lójú ṣe é tẹ̀lé bó ṣe lọ ìrìn àjò ayé ò yéèyàn kò yé mi ló jẹ́ ń bèrè o adésúyè ọmọ tọ́sọ̀ ń kí n pẹ́ ṣeun ẹ kú àròtì.
4: Ta ló yé.
5: Àti orí làti mọ ba ilẹ̀ kan àwọn ìjòyè. Bá a bá ń sọ̀rọ̀ pa ẹlẹ́tura tẹ̀lé jayé orí yìí. Motels, Badankata one, full security for property and your life, with full air conditioner for all rooms, mini rooms, standard room, executive room, with suits. Back on the situation, you are from Ogbeni, to pass in the world, 20 bar, during your night, you show 500 people, to UT, executive hall, conference hall, telelofu, training, seminar, lecture, and other activities. KF Motel, you can enjoy yourself, family, couple, and your friends. What are, I want to kill you, KF Motel, you want to lodge, see, but we'll let you see, on jet, you have to kill you, but you have to do, to mock any ballet, lala, fia, ni KS bar àti àwọn nǹkan panu lóríṣiríṣi tí mú ẹ̀kẹ́ ní ṣe ṣọ̀kọ́ṣọ̀kọ́ tẹ̀rí tọ̀yàyà tàkúnlé tàkúnlé òun làwọn òṣìṣẹ́ wa fi ń dá kọ́sọ́mà lóhùn àyè ìgbọ́kọ̀sí ń bẹ pẹ̀lú síkírọ́rítì tó gá yàtà ààrẹ gbùngbùn ìlú ìbàdàn ó ní KS hotel fi kalẹ̀ sí ní total garden ìbàdàn tẹlifóònù 070-7399-2996 tàbí 080-3251-3884 KS motel is the place that you can enjoy your life.
6: Ìrọ̀rùn dé gbogbo ẹ̀dá tó ń jí lójúmọ́lójúmọ́ tó ń ṣiṣẹ́ déédéé tó sì yẹ kó jẹun tó dáa fi ń tọ́ da àpanu Kingdom Foods Nigeria Limited tó ń pèsè oríṣiríṣi oúnjẹ aṣaralóore lóní ẹ má wulẹ̀ sòpò jìnnà mọ́ bẹ́ẹ̀ fẹ́ ra aláfún ẹ̀gbá gàrí funfun tó kan lẹ́nu gbírín gbírín fùfú tó funfun lẹ́lẹ́ tí òòrùn bànàbànà àkàrà bean snacks yellow pap ògì pupa tí gbogbo ẹ wà nínú àkámọ́ ọ̀rá lẹ́jẹ̀wọ̀n lẹ́jẹ̀wọ̀n bá fi nǹkan panu sẹ́nu tó kí ká fi tó dáa panu lẹ́yìn òmu gàrí fi gàrí tẹ̀bà ká fi gàrí tó lókuta tẹ̀bà ògì tọ́lẹ̀ láwọn àkàrà panu tó tún ṣe mú gàrí Kingdom Foods Nigeria Nigeria Limited. Long pese. Ma funje ti o ne ma tutu hara ele ma. Onje tutu. Take Kingdom Foods Nigeria Limited. Long pese. Ini o ma ra. Okoto anu. Multi Service Ventures. Long sak me kae. Tunta. Bo fera lopo. Kabila la tunta. Okoto anu Multi Service Ventures. Ini o kasi. Ni KS Motel Shopping Complex. Total Garden. Orita Mefa Junction Ibadan. Telephone 080-3330-4174. 080-3330-4174. Kingdom Foods Nigeria Limited. Long pese. Oju me da onje pambele. Ti won fi chemical pelu e.
7: Mo kiwa o ni gbogbo bi kibi te ba tin lanfani lati ma gbo mi. Aisan ni se wa. Itoju ara na ni mo mu wa o. Papa julo awa ti a ba nse eyo laseju. Abi a ke sabare eyo se dede. Eleyan to ti fe fa ropa rose tabi o ti fa ropa rose ti oloyinbo npe ni stroke. Eje ka toju ara wa o. Ele yo jisi baba loye fatola ojo ni lula lopan tabi kin wa toju ni nu le iyen Home Service number te pese leleyi 08053076236 08053076236 abi eyin ki sabari orun sun dede ki ba je awon aisan mi lagu aro ile to njo yin lenu eyo jisi baba loye fatola ojo ni lula lopan fun itoju ara lori sirisi tabi ke pe won sori number yi 08148335976 08148335976 a oni fa isan lo gba o ami
8: O ma ti wa ga o. Ame ni abaje wa gbese le kiko ati block yi yo fun bayi.
9: Honorable, se mo so fun pe the king property de ba duwo ko.
8: O se ore mi, o si wi fun mi to. Awon kan lo fi awon to yo block ati le kiko han mi. To si je pe block ta ra lodo won. Ta ba ti fe gbe lo tu ka yanga.
9: Eyin yo, o ti wa ye yin bayi. E si ti ja si pe awon to da mo ni won ba the king property duwo ko. Ni the king property, won ba ni kole, rale, tale, won tun ba ni kole lana ti gbalode. Be ni won tun ba ni moju tole tabi gba ni sile. Pelu ofin, te ba fe ra ile, nibi kibi the king property ni e kan si. A tun ba ni yo block to ba tele ni 2000. Society ni bikibi pelu machine and solid block abe yo ti gbo pe a le ba yin kole rale tale ni bikibi nile yi ka tu ba yin fi rent bakan la tun ba ni renew fet ile lona ti balode the king property lati new garage badan lo si akalaway eso kale ni olukoyi bus stop tabi lati apata lo si odona elere eso kale ni olukoyi central mosque lodi keji e ti ri bana the king property nbe
8: telephone 08050302695 lekan si 08050302695
9: the king property ni ba Oh, boy.

0: 2370-8675. Tabi plus 234 for international call. Plus 2348-1-4249-1006.
1: Ẹjọ́.
0: Ma'am?
1: Ṣé... Ìyá ẹ̀lẹ́ wà ló fẹ́ padà wá yìí olóyún.
0: Ẹ mama.
1: Ṣé ẹ dúró obìnrin tó bá ṣe ní Fẹ́sìkì? Ṣé àdúró kú mú ọmọbìnrin rẹ ni?
0: Kíníyẹn máa ń break.
1: Ẹ ojú ògùn ló fi mú mi.
0: Rárá o.
1: Ṣé ògùn ló fi mú.
0: Ògùn bíi bó o. Rárá o.
1: Ṣé kíníyẹn ó yàn lójú mi.
0: Yóò ṣèyàn bẹ́ẹ̀. Yóò ṣèyàn bẹ́ẹ̀. Trust ni o build the trust yen o build the afokantan yen laarin ose kan
1: pelu omo yen ni kan se laye na se ri omo yen o ni kan se ni family yen ni rere o tin je tolorun ko ni awon to tin ba owo ibi e je yo ewo mi lara omo yen
0: ami mama o semi na loju kasu nigba mo ti mo ko gbon lo je kin wa tera mo nbo boya mo ti e se le get Makinde kin bere pe bo wa ni bayi bangbe hello e kale ba mi
2: e ku se sa
0: olon lo ni
2: ade lo n soro lati wa yan kin
0: you welcome sir
2: yeah yẹ́rí ọmọ obìnrin yẹn kọ́mọ́tì kan fi ẹ̀gangan sí yẹn ó sì fi kó ta ọmọ yẹn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ̀ sọ.
0: Yóò ti ta.
2: Ìsìn nínú yẹn èkejì ni pé ọmọ tó gbé lọ sọ́dọ̀ wọn yẹn náà ó kàn lọ fọmọ yẹn àwọn púrúwó gbà tó lọ tọmọ yẹn síbòmí.
0: Ìbá tún lọ ta Azeem síbòmí.
2: A tún lọ ta ni.
0: Edua o. Ohun gbogbo ye Oluwa. Ohun gbogbo ye Oluwa. Abi ta wa loye. Oluwa na loye. Ba mo fe faye le fa mu eyan lati hello.
3: Kale sa.
0: Ba mi.
3: E ku eto.
0: Olorun lo ni.
3: Agba lo ni bowo o.
0: Ami sa.
3: Ami je iban bi o.
0: Ami.
3: O da Olorun bi en yo. Olùkọ́ tèmi ni ọjí ọmọ west láti United States of Illinois kìlẹ̀.
0: You're welcome, sir.
3: Ṣé bá ṣe ọmọbìnrin inú dáadáa? Ọmọ tó tó wà nínú ìwé ìgbà fún yìí. Ó ti lọ, ó ti ta.
0: Ó sì wà lọ́wọ́ àwọn ọlọ́pàá lábẹ́kú tó wà lọ́wọ́ àwọn ọlọ́pàá léléwé ràn.
3: Àwọn jẹ́rìí wọn wá ṣiṣẹ́ nílẹ̀.
0: Àwọn ọmọ ṣiṣẹ́ lọ. Bó bá ṣe ń lọ, èmi ó mọ tẹ̀lé. Ibi tá a bá bá dé ẹ gbọ́. Ẹ ṣeun bàbá ọjí.
3: Ọjí ọmọ West ni.
0: Yes sir. Ẹ ṣe. Ìgbà yìí àkókò dúró dọ́mọ ẹ̀dá o ọ̀rẹ́ o tẹpamọ́sẹ́. Kò dúró rárá fèrè ló kàn ń lọ. Ọjọ́ ìtì lọ lónìí. A máa lè dákẹ́ lásán. Hello.
4: Ẹlẹ́ máa kú ètò.
0: Ọlọ́run ló létò.
4: Ambali Ashish láti America.
0: Happy New Year's.
4: A ẹ̀pẹ̀lẹ̀ sáàpẹ̀ lè bàjẹ́ fún
0: yẹn. Ajimi ẹ̀pẹ̀lẹ̀.
4: Ṣé ẹ ní ìbá gbọ́ rédíò ọ̀rẹ́ ẹ̀kú kan? Torí pé gbogbo bẹ́ẹ̀ ṣe máa ń ṣètò àríkọ́gbọ́ pọ̀ bẹ́ẹ̀ gan.
0: Olúwa ṣeun.
4: Ìyẹn sì gbọ́dọ̀ sọ́ra. Torí ogun ẹ̀yìn ọlọ́mọ fi jà wá.
0: Àmì.
4: Ṣẹ̀gbọ́n ọ̀tọ̀ ọlọ́ọ̀ṣẹ́ tó lọ́mọ ń gbé fún yẹn. Ọlọ́run fẹ́ ẹni ṣe àánú. Ọkùnrin fọ́sùn ní bóun ni gan bóun ni ṣe é sùn torí wẹ̀ pè sí nǹkan tó lọ́ máa àwọn nǹkan bí tó le báyìí ni. Wọ́n sì rọ orún sùn sá.
0: Ẹ hàn pé ṣẹ́ lọ́lọ́run gbéra kálukú lọ́tọ̀ọ̀tọ̀ yóò sì fún ni tí ó fi dẹ.
4: André mo dẹ̀fẹ̀ kí yín kún kankan.
0: Yesa.
4: Dr. Kambi. Ọlọ́run ni dá yín rú.
0: Ami.
4: Bẹ́ẹ̀ ṣe ń sọ ẹ̀ náà dábàá.
0: Ọlọ́run ṣeun.
4: A gbé yẹ̀wò kò sí fèlè.
0: Ọlọ́run ṣeun.
4: Ọlọ́run ò ní jẹ́ kí iléeṣẹ́ wọn bàjẹ́.
0: Àmì sà ẹ ṣeun. Mo dúpẹ́ gan o. Ẹ kú àtìlẹyìn gbogbo ọgbà Ọlọ́run máa wà pẹ̀lú yín o. Ọlọ́run ní padà lẹ́yìn yín. Èso ò ní sọ́kọ̀ àlùbáṣá àárín wa. Ọjọ́ ẹ̀ ti ń lọ ọjọ́ òdúró. kia lo nfan sa ja je ise eyun na ta ba je tan a pada wa
5: loye
6: eje ki awon eniyan o mo yin
7: oruko
6: baba eje ki awon eniyan o mo yin
7: oruko mi ni musiudin alamole yakin ti o ba yin mo si afa la lopon
6: edakun ki le mu wa gege bi imoran ti o je anfani fa awon eyan wa
7: iti mu wa fa awon eyan ni oro nipa bi alijanu se mo yo awon eyan lenu
6: to bo la se mo pe alujanu yo eyan lenu
7: ba se mo pe anjanu yo eyan lenu en to re ba tin tasi tan wi oro suno omo tin soro yawo oro tin tasi to ya to ti gbogbo eyan tawon eyan na ri pe oro yo bara mu mo iru eni be alijanu lo yo lenu
6: ti a ba ri eyan tin da soro tin sa paper sa kankan e da ko se aludanu na ni o yo lenu
7: nigba mi o mo janjanu tori pe orisi meji ni e to je tanu opolo wa bi awon mo to mu kolu bi awon ti won se afato latara pe nto le kolu opolo ti o bo opolo je iyan na wa loto so mejeji na la ntoju sugbon e to le je talalijanu ninu isesi e ri pe yo yato ninu isesi bi ko mo da soro bi ki o mo fo so re bi ki o mo we en to ti dagba to ti to yawo nile ti o ni we ko ni fo so ta ma ni o fo so yo ni ko ti ya bi ko mo sun to je pe won gbiyan ko ni jamun yan sun loru o le sun lasan sugbon loru ko ni sun lati ko to je ka won yan sun won ni sun e mo mi da won yan lamu
6: ti eyan ba nje nu wuje wuje ti kan da soro ti o se kankan iyen ti ni owa lujanu ninu nu
7: nigba mi a ma lo wa lujanu nu nigba mi a si ma janu opolo sugbon iyato laarin mejeji tan ba ti gbe dodo wa wa mo so mejeji na la ntoju
6: egbo awon kan mu enikan wa nijo oni mo ni ki won pe number yin pe omo won to se gangan won si pe number yin nigba ti ma ri eni to ni eyin bi ose biji mo ri pe ara re ti yato si bi won se mu wa do na se o mo ya ba na ni
7: telemi amo ya bolon ba se ni ki nkan ye se si ni telemi amo ya ale lo mi to lo ose meji ti o gbadun elemi osu kan elemi le osu meji osu meta sugbon bolon ba se fe si ni koda ti le to lojo marun ri
6: se awon ti won wa mo imokumo ton mo mo imokumo kankan ye e ma ri ona abayo si lodo yin
7: olohun amo ni kara won na toju pelu ndo olohun
6: ka ni omo mi ti wa mo to ti fe bo sori ki wo olohun mo lo ni sabati na
7: olohun ni ga ite gbadun
6: se awon nkan mi wa na te sin se to ni lori abi loro alaludanu ati onigangangan de nikan ni
7: so oro anjenu oro to po ni anjenu amo fa ifori ti won wa oju to eti gbogbo ogunyanju ni won se won ni riyanju anjenu amo fara riro ara riro ti o lagbara to je pe koda won ni riyanju gbogbo ogun ara riro ni o loko ni lo anjenu amo sababi e anjenu amo sababi ke yan ma ronun sun gbogbo ayo sun won ni sun ori ro ti ni daru ko ni sun o mo ti lan to so fun mi pe won o sun fojo odun meji fojo odun meji olohun o sun fojo odun meji olohun yaju le ba inu kilo ma se lori olohun mo wa nkan se ni ori ro ti ni daru tori pa anjenu ni dalamu ibi sa oju re lo duro si koni josun baba diju bayi koni sun ati lawon mi na to je pe anjenu ti won o nfe won ni left man lawon obirin ti o wo 40 30 40 years 50 years si o ni loko yo si fine
6: ti won si fokunre lo ti o sa pe ohun o ni fi o
7: yo ti e ma ba won okunrin se to ba ku dede kan yoju le won na ni won ni ri fe to ba debi pe a fere na ni won ni ri fe
6: alujanu le yo lenu
7: anjenu ni o nfe ni ko si ni je lomi o bo nfe ta ti pade imoye iru e to lo si pada gbadura won tan loko kola ta lo bi marriage won pelu anu olohun
6: eduna eni to wa to ti loko to wa pepepepe ti o ri omo bi eyin na to ma nda si e to ma ni gbara lori nkan ba o
7: se ba bi ko ma ro omo bi to ba pa nje lo se ba bi ko ma ro omo bi gbogbo ko ta ba lo fun ko le sise afi tan ba pada toju re dilan to ye kan gba toju e
6: edakun e ba mi dako number yen fa won eyan ki wo le mo bi ti won pe si
7: so number mi o eto 3527-5864 08-3527-5864
6: Lẹ́ẹ̀ kan sí bàbá.
7: 08-3527-5864
6: Ẹ ṣeun, ó kọ yín lẹ́ẹ̀kan sí.
7: Orúkọ mi ni Mùsùlùmí Alámọ̀lẹ́yẹ́kìn, gbogbo ayé mọ̀ sí àfàlà lópin.

0: ilé àlàáfíà ara wa ò ní di fíàfíà o ebi ọmọ yín náà ni olólùfẹ́ yín Joy Adékunlé Adéjàre olùdásílẹ̀ àti olùdarí ilé iṣẹ́ Emiwon Naturalist Care Limited.
1: Àwọn kan ní ewé àtegbò wọ́n ní òṣìṣẹ́ mọ́mà ṣé lóòótọ́ ni wọ́n láwọn baba ńlá wa tí wọ́n mọ̀ pé gbogbo wọn ti lọ tán.
0: Bó làwọn yẹn ń gbé bó náà wà. Bó náà ṣe máa ń lórí àtegbò òṣìṣẹ́.
1: Wọ́n láwọn tí wọ́n wà ńbẹ̀ ní ìsìn pé wọn ò mọ
0: ojútùú ẹ̀. Lọ́run fún àwọn kan ní ìmọ̀ wọ́n ṣe lè lò ó. Iléeṣẹ́ mi wọ́n Naturalist Care Limited ajẹ́ ọ̀kan nínú wọn.
1: Lára àwọn tó ń nímọ̀ nípa bá a ṣe ń lo ewé àtegbò.
0: Ó sàn ju wúrà àti fàdákà lọ. Àwọn bàbá tí wọ́n orúkọ tí wọ́n ní orúkọ tó dà ní bàbá tèmi ni dókítà Oríṣègùn Adékunlé ẹni tó ní iléeṣẹ́ Ẹ̀mí Ọlá Naturalist Care Limited. Ti ìwòsàn ìgbàlódé. So mo wa
1: gbé méjèèjì papọ̀
0: o wa ṣe
1: olófà tí ti èmi wọ́n tó fi yàtọ̀ sí àwọn yòókù tó nígbà tí mo délé ìtajà yín mo báyìí pé ṣé natural care aláwọ̀ ayé ni àbí ọ̀dà tí a bá ń sọ nípa ìmọ̀ ewé àtegbò láti fi ṣètọ́jú ara ǹjẹ́ a rí àwọn àìsàn kan tó jẹ́ pé ìmọ̀ ewé àtegbò gan ò tiẹ̀ kápá rẹ̀.
0: Ṣé ẹ rí o ogun àìsàn ló wà o. Ọlọ́run ló lẹ̀ mí n tí mo lè sọ nípa.
1: O ti yé mi o ti ráwọn ara lé. Ẹ wá jẹ́ amúlẹ̀yọ kọ̀ọ̀kan báyìí torí àsìkò. Àwọn àìsàn wo ni agbára ewé àtegbò ti iléeṣẹ́ mi wọ́n Natural Care tí wọ́n ń ṣèpèsè ẹ̀ àwọn àìsàn wo lágbára rẹ̀ ká.
0: Ṣé ẹ rí oríṣiríṣi nǹkan ni à ń tọ́jú ní iléeṣẹ́ wa ṣùgbọ́n òde ta wá lónìí òde iṣan àti egungun ni.
1: Iṣan àti egungun.
0: Bẹ́ẹ̀ni
1: tá a bá sì ní ká gbogbo tó gbára wa
0: ero. Nínú ètò tèmi ẹ máa pè mí ní ìyá sọ̀pánù.
1: Ìyẹn túmọ̀ sí pé gbogbo ẹni tí ẹsẹ̀ àtapá wọn tí iṣan àti egungun ò ṣe dáadáa.
0: A fẹ́ yànnànà kí ni àwọn ìṣòro tó ń ba egun wa jà.
1: Egungun àti iṣan
0: ara. Àwọn ìṣòro wo ló ń ba iṣan ara wa jà. Báwo ni méjèèjì ṣe.
1: Ló ṣe wọnú ara wọn.
0: Ló ṣe wọnú ara wọn. Àti wípé kí ni àwọn àmì ta máa rí ta fi máa mọ̀.
1: Tí iṣan ara bá daṣẹ́ lẹ̀ kí ni àwọn ibẹ̀ náà máa wá gbà wọlé mà. Iṣẹ́ kí ni iṣan gan ṣe inú ara gan.
0: Iṣẹ́ rí iṣan wa ó dàbí network tó ń gbé ẹ̀jẹ̀.
1: Káàkiri gbogbo part of our body.
0: Káàkiri gbogbo ara wa. Òun náà ló ń gbé oxygen. Káàkiri gbogbo
1: ara
0: torí náà iṣẹ́ alágbára
1: tó bá ti lè daṣẹ́ rú báyìí gbogbo nǹkan ò ní ṣe déédéé
0: mọ́. Ṣé wá rí kì í ṣe ara nìkan ni ó ń fún ní àwọn nutrients tó ń fún ní ẹ̀jẹ̀ ó ń fún egungun náà.
1: Egungun
0: tó bá ti ṣe tí iṣan tí ò ṣiṣẹ́ dáadáa ó máa affecti àwọn egungun wa náà.
1: Àwọn egungun náà ò ní ṣe tó yẹ kó ṣe.
0: Kò ní ṣe bó ṣe yẹ kó ṣe ṣe. Kò ní gbé àwọn nǹkan agbẹ́mìíró atẹ́jẹ̀ṣe
1: atẹ́gúnṣe
0: kò ní gbé lọ sí ibi tó yẹ kó lọ. Ìgbà tó bá dẹ̀ ti wá rí bẹ́ẹ̀ á rí pé ibì kan máa kú.
1: Tí ó ló máa ń fà téèyàn ní ẹsẹ̀ ti kú apá ti kú.
0: Ibì kan kú ẹyẹ
1: obì
0: kan kú rí ẹyẹ flow ṣe ẹ má tó yẹ kó máa ní fún ẹsẹ̀ yẹn ní skin discoloration. Ẹlòmíì tó bá dìde dúró máa sáré jókòó ni torí pé àwọn kọ́kọ́ bíi pin.
1: A máa wà ń bí ẹsẹ̀.
0: Bíi nídù a máa gun lẹ́sẹ̀ títí bí ìgbà tó ń gun. Ẹlòmíì ẹsẹ̀ yẹn á kú tìkìrì tó yẹ pé bí bàtà gan jábọ́ lẹ́sẹ̀.
1: Kò ní mọ̀.
0: Kò ní mọ̀ ṣe ìṣòro yẹn ó ti ní ṣe pẹ̀lú iṣan. Ṣùgbọ́n ohun tó yàtọ̀ sí pé bó ṣe ń ní fínì yẹn egungun náà bẹ̀rẹ̀ sí ní san egungun náà bẹ̀rẹ̀ sí ní ro. Ṣé wá rí ẹlòmíì tó bá rìn díẹ̀ báyìí a ní láti dúró torí pé kò ní lè rìn mọ ẹsẹ̀ yẹn á ti hù.
1: Kò ní ṣe bó ṣe yẹ kó ṣe mọ́.
0: Kò ní ṣe bó ṣe kó ti ṣe mọ́. Ara di pé kó jókòó díẹ̀ kó tó tún máa lọ. Irú àwọn ènìyàn wọn sọ pé màmá rẹ̀ àwọn. Nítorí pé nǹkan tó ń ṣe wọ́n bó ti bá egungun lọ náà ló
1: bá
0: iṣan lọ. Ẹyin àwọn Yorùbá wọn sọ pé adìyẹ ò ń tẹsẹ̀ kú. Irọ́ ni o.
1: Owó yìí ò jẹ́ mọ́ èèyàn.
0: Kò jẹ́ mọ́ èèyàn.
1: Bá ti ẹ̀ bá dìyẹ lọ ọ̀jọ́ mẹ́nìyàn.
0: So tí a bá ti rí àwọn ìrora inú ríkèríkè yẹn ni àwọn joint wa táwọn èèyàn máa ń pè ní arthritis tàbí ìrora inú àwọn egungun waist wa ìyẹn ni ìbàdí wa apá wa jáde síta kò tètè bójútó ara ẹ̀. Phone number mi 08030415533. Ẹlòmíì wà tó jẹ́ wípé wá torí pé ó ṣubú ni. A sọ pé ìgbà tó ń ti ṣubú lórí ọ̀kadà lọ́dún kan báyìí.
1: Wọ́n lè ti tọ́ ọ́n
0: ìgbà tó wáyá ó bẹ̀rẹ̀ sí ní rán
1: òun.
0: Ẹlòmíì wà tó jẹ́ pé ti ẹsẹ̀ kan ni. Wọ́n wá tòótòótò wọ́n rí tó. Ẹlòmíì wà tó jẹ́ wípé egungun yẹn ó ti bẹ̀rẹ̀ sí ní kákò. Ó wá bend. Tó bá ti wá rìn àárẹ̀ pé wọ́n ti gọ́gọ́gọ́ bí ẹni tó máa ṣubú. Ẹlòmíì gan ṣubú lójú títì. Ẹlòmíì dẹ̀ rèé àìsàn tó níṣe pẹ̀lú iṣan tàbí àìsàn tó níṣe pẹ̀lú ọkàn òun ló fa ìṣòro egungun tiẹ̀
1: pé ló lìdí sí bí egungun.
0: Fún bí àpẹẹrẹ ẹni tó ní àìsàn rọpárọsẹ̀ bóyá kò lè gbé apá kan ni kò lè gbé ẹsẹ̀ kan ni. Ẹlòmíì stiffness ni ibẹ̀ yẹn kàn máa le kankan kan wọ́n yẹn máa le tẹ́pọ̀ kò ní lè kákò tẹ́lòmíì ó máa wú ni rọ́bọtọ́ to ma gude ori itan e se riro awon eni beyen te ba sayewo won dada e ma ri pe awon aisan mi na o ni se pelu
1: nkan ti
0: at that point self medication ko sese tori pe wa gbodo se ayewo lati mo kini nkan to nse ni yen gogo
1: gan ni bo ni nkan de duro lara re ke yen ma fun mo ri pe to wo nu ri
0: o ara riro to ma ma ko je fa re to ma ma wo ese elomi bi to tin wo ese lo ti ma fa ti eje ti ma sa lo sinu
1: okan
0: igbala ba wa de elomi infection lo fa pain city ani eyin ko ro ohun ni gbogbo ara ro ohun gbogbo ara nta ohun a de pe ina o rin kakiri ni gbogbo ara won se wa ri n to ba ti sele ti ison eyan o le se dara ni pataki lokunrin a affect bo se le soju se ninu ta question na ni
1: to tori akoko wa iya wa tori te ba ni ke mo mu leyo kokin ejeji bai ojo lotan bi awon eyan ba wa ke fin iru awon nkan te tin salaye ninu agbara won aba won aisan mi na ona won won to ba won wo sise ti mo fi dodo yin
0: won so pe ka ma fo to ndu wa
1: bonu aso
0: won tun so pe tino ba ton laso
1: eje o tele kanu
0: tori opopolopo lo te ko ti nawo nawo nawo won ti lori sirisirisi ti olojutu ojutu wa ejo oju si wa ni ile se wa ni oje temi dire bus stop
1: oje nle ibade oje o pe meji nle ibade
0: emi won naturally scale limited akuta ma koko se ni pe lati se ayewo kini to nse o ba di o gba card
1: owo perete na
0: e ba ti pe number mi 0 8 0 0 8 0 3 4 0 3 4 0 5 1 5 1 5 3 3 5 3 3 0 8 0 3 4 0 3 4 0 5 1 5 3 3 5 3 3 lati bere bere yi ke ni pa boya elolowo card ni tabi kini awon igbese to ye ke gbe te ba ti lawon ayewo te ti se e mu result e dani baba yin wo ki se sohan te gugun ni ko la ntoju ni le se wa orisirisi ko la ntoju okuri ti o le se eyo dada ni
1: suru orisirisi oniru eyan la le mo lope ti gbadun iyawa e ri pe baba nso nipa pe eyan fi ewi ate bo se toju ti won e to yato tori won to fi mo ti ode oni won to fi kun legbe kila yin na duro de bi won se pe number won e ma lo si odo won tara yen emi won naturalist care to wa ni temidire bus stop opposite sweet oil to wa ni oje ni bada tabi ke ma pe ero bani soro ti won fi le e wo a to mo pade won to a to di ni ojo mi ojo re kunle fagbe loruko temi aisan ko ni fi ago are mi ati yin ko ni be se bujoko
2: La Gelu FM Jagaba Gogo Radio Maro Wanso O Bale Bage O Bole Pelo Stiz Bitas jagun labi opori ogun gentleman on the body system ogun tarigi akanse bitas e to ba orisirisi aisan bi adota ninu agu ara wo yaya 50 bitas be ti gbogbo obirin to dati emo imule awon boys to fe pe lori e to fe se normal ra 50 bitas wa fun gbogbo sisi ologe omoge to sexy bobo ati baba to fe wa fully active in the other room tabi ko mo lomoge wole ko ma le se normal debit lati se sise ki ati sun to wa fe dogun ewo aye gba yen ti koja o step up pelu 50 bitas ko sun rayo ko fun baby e tan nibi kibi nibi gbogbo ati nigba kugba 50 bitas is produced by the 50 Waves Limited. Ẹ sì lè ríra káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó. Office address wa ni Lot 3 Light and Craft Building, Basorun, Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajah, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 bitas, NAFDAC Ijolote.
3: The power of God is working as of old. That is why you are invited to 30 years apostolic calling. Hooray!
4: You overwhelm me. This love is too much.
3: Team, house of glorification. Come, let's celebrate Jesus at Team of Elisha Ministry, championed by Faith Church. E je jo celebrate ogbodun ise ranse pe woli ti o laba won woli agbaye ni. Prophet SA Arogun Dade bere ni Wednesday, ojo kini osu keje si Friday, ojo keta osu keje odun yi lago mewa sale lojo kokan. Host Prophet SA Arogun Dade Ministry, Prophet Odi Peter, Prophet Bankole Joseph, Prophet Olatunji Alabi, Guest Minister Babatunmise, Tabitha Feromi Oladosun Twins and Evangelist Brigette Arugundade. Venue Team of Elisha Ministry, championed by Faith Church, Old Ife Road, Akigbade, Mato Ibadan. Not this, first 150 people to attend shall be given 10,000 naira each. For more inquiries 081 3087 2518. Come and be blessed in Jesus' name.

ọdún ni àwọn tó tap ti gbẹnu sí kàṣẹ léraléra ló ní back to back. Abẹ̀rẹ̀ látòrí New Year Cashport lọ sórí Valentine Cashport. Easter Cashport ń kọ́ àwọn èèyàn tún gbẹ́nu sí yẹn lọ ní ìgbòho ayé. Workers Day Cashport yẹn gan lọ fàfà. Ká má wàá tí sọ nípa Iléyà Cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀mẹ̀kọ ẹ̀. Kàṣẹ ẹlẹ́yinjú àánú ti a. Ọmọ má lọ fà tí kàṣẹ bá ti ṣàdéhùn ó máa sẹ́ẹ̀tì yẹn. Ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí Mid-Year Cashport. Tinú oṣù kẹfà yìí owó tó lé ní 1,250,000 naira 50,000,000 naira ní àwọn olóríire tó lé ní 100 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọọ̀yá má lẹ bọ́dì mọ́lẹ̀ gbé bọ́dì ẹ̀. Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó o bá ta tó o bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí sí o. Wednesday June 24 yìí máa tún pọ̀ létí gan o pẹ̀lú ṣẹkẹ̀dúgbẹ owó lọ́tún lọ́sì. Lórí Splash FM tẹ *347*1004#. Lórí Lágelú FM tẹ *347*1004#2#. Tàbí lórí website wa

0: Hello, the caller.
1: Karao Lisa. Orúkọ mi ni Adéníjì Gbadébọ̀, mo ń pè láti owó bí àpáta.
0: Bẹ́ẹ̀ni.
1: Mo dìbò mi fún Akeem Karim.
0: Black man Akeem Karim. All right, thank you. Yóò sì dá. Hello, the caller.
2: Karao Leo.
0: Ẹ máa wo lẹ̀. Sisi mi. Ẹ máa wo lẹ̀ mà. Yes, ma.
2: Ẹ bá wa kí bàbá wa tọpẹ́.
0: Ah, tèmi tọpẹ́ tó gbé rẹ sì fún yín àti owó.
2: Ó fún wa ní láì jẹ àti owó.
0: Àdúpẹ́.
2: Ami. Iléeṣẹ́ wọn mọ gòkè ni
0: o. Amen.
2: Wọn ò ní kábàámọ̀ kí wọ́n fún wa ní
0: ìfẹ́. Amen.
2: Wọ́n tún fún wa láì fẹ́.
0: Lágbára Ọlọ́run. Ami.
2: Wọn ò ní ṣìrìn.
0: Amen.
2: Wọn ò ní gbẹ.
0: Amen.
2: Ìwọ náà ó gòkè.
0: Ami.
2: Ọmọ rẹ ó gòkè.
0: Ami.
2: Kò ṣe ń dùn wà nú inú rẹ náà mọ̀.
0: Amen.
2: Ní alẹ́ òní.
0: Bẹ́ẹ̀ni.
2: Fún
0: two vote for black man Akeem Karim. All right, 09. Okay, another caller from outside Nigeria. Hello. Hello. Karao Leo. Talon pe wale yi lati gbe yi. Karao Leo. Ah, baba. Lati Indianapolis. Emma Wule.
3: Bẹ́ẹ̀ni o.
0: Ẹ ṣe gan ni sa. Àdúpẹ́.
3: Àdúpẹ́
0: ẹ ṣe gan ni sa. Ẹ ṣe gan ni sa. Ẹ ṣe gan, thank you sir. Ami. Amen. Amen. Ẹ ṣe gan ni. Yes sir. Yes sir. Orlando Julius Aremu Ekemode. Ẹ ṣe gan ni sir. Mr. Lere Oluwafemi láti Indianapolis. All right, let's go. Hello. Ẹ máa wo lẹ̀ bá mi balẹ̀ mọ́nàtọ̀. Chief Doctor Joseph Okunade JP.
4: Adara.
0: Adara fẹ́gbẹ́ wa o. Ayẹ̀ wa kalẹ̀. Ẹ ṣe. Amen. Amen. Amen. Amen. Amen. Ẹ ṣe gan ni sir. Thank you. 0912-370-8675. More calls. Hello, the caller. 22.
5: Hello, sir.
0: Ẹ máa wo lẹ̀.
5: Mo gbọ́ kan láàárọ̀ yìí o.
0: Àdúpẹ́ máa mi láti ẹdẹ. Ẹ máa wo lẹ̀. Ẹ ṣe gan ni.
5: Adara pọ́kú fáyọ̀.
0: Àmì àtẹ̀yìn náà. Àtẹ̀yìn náà.
5: Adara final paper.
0: Amen. Bẹ́ẹ̀ni.
5: Òdìbò mi fún èèyàn mi. Sátọ̀ tún ṣe.
0: Bẹ́ẹ̀ni.
5: Orlando Julius. Kẹ́yẹ gbogbo wẹ̀kú ṣẹ́ iwájú mi wí.
0: Ẹ ṣe gan ni ma. Thank you. All right. Hello, the caller.
6: Oládẹ́jọ́ dọ̀wọ́ yòó.
0: Ere
6: o. Oládẹ́jọ́ láti Canada.
0: Bẹ́ẹ̀ni.
6: Ere o. Là ń fọ ọmọ ayò ó ṣe.
0: Bẹ́ẹ̀ni.
6: Káyọ̀sí ìdọ̀ ọmọ ayò bẹ́ẹ̀. Ere o.
0: Fọ ọmọ
6: ayò ó ṣe.
0: Bẹ́ẹ̀ni.
6: Àlàáfíà fún ètò.
0: Àlàáfíà fún ìsà.
6: Ọmọ ọba gbẹ̀ngàn gbajúmọ̀. Kànáńjẹ́ gbọ́ orí afẹ́fẹ́.
0: Bẹ́ẹ̀ni.
6: Láti ìdí ara Ìbàdàn. Mo máa tún lọ́pọ̀lọpọ̀ ìpàdé tí ń dá fẹ́tò látàárọ̀. Àní tẹnugbó lọ bí ẹwọ.
0: Àmì.
6: Bọ́dà mi láti Canada Ọládẹ́jọ́. Ẹ̀jẹ̀ á gbọ́ mi lálẹ́ o.
0: Bẹ́ẹ̀ni.
6: Àti ní fílìmù lọ. Torí àtẹ gbóyún láti ọkẹ dáfẹ́tò.
0: Èmi àti wọ́n ti ń
6: sọ̀rọ̀ lọ́wọ́ adájú lórí yín o.
0: Àmì.
6: Lálẹ́ yìí. Mo dìbò mi fún ẹni tó ń ṣèké láti kékeré. Orlando Julius. Èkémọdé. Àlàáfíà fún ètò.
0: Èkémọdé. Ẹ ṣe gan ni.